Eko ojumo, ako jopo awon koko royin lo nde se ti gbo yin lati ikoni gonga gbomagbe Wells Radio 89.3 FM ti akale si opopona Alafin Avenue Oluyole Estate Ibadan. Oye Olorun Adegoke ni oniroyin yin. Awon akeko tun ti awon oluko eleyi ti won digbe ni agbegbe ijoba abile orire ni ipinle Oyo oni won ti ri to sile gba latari ebon ti gba ominira won pada. Are Bola Tinubu ti ṣàfihàn ìpinnu rẹ̀ láti ṣàtúnṣe òfin ìdájọ́ ẹ̀sùn ọ̀daràn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìṣèwà àpapọ̀ tuntun kọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 39 kúrò nílùú Johannesburg ní South Africa. Àjọ tó ń rí sí àbójútó ìrìnà ojú òfurufú ìyan àjọ FAN wọ́n ti tako ọ̀rọ̀ kan tó ń káàkiri lórí ayélujára nípa wípé wọ́n ń darí àwọn awakọ̀ akérò kéréje láti pààrọ̀ ọkọ̀ wọn pẹ̀lú ọkọ̀ bọ̀gìnì tọdún 2020. Kò tó di pé wọn ò láǹfààní àti lè tẹ̀ wájú lẹ́nu iṣẹ́ wọn láwọn pápákọ̀ òfurufú orílẹ̀-èdè yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ló ti fi ọba tuntun jẹ nílùú Ìtàbó ẹni tí í ṣe Kẹ́hìndé Ọ̀jẹ́dòkun ló jẹ onítàbó tilẹ̀ Ìtàbó ní apá ìlà oòrùn ìjọba ìbílẹ̀ Ìbarapá. Kókéré tán ènìyàn 12 ó ní wọn tìjọ́lọ̀ nípè látàrí ìbọn ti jáde láyé tí wọ́n sì tún wá àwọn 23 mìíràn nínú ìṣẹ̀lẹ̀ iná eléyìí tó wáyé nínú àgejò ní apá gúúsù ìlú Spain. Olórí ẹkùn ìlú Andalusia Juanan Moreno ń ló fi ọ̀rọ̀ ọ̀hún léde. Èyí ló pin àkójọpọ̀ àwọn kòkòrò fún tòwúrọ̀ tòní. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ò. Ẹ kú ojúmọ́.

tọ́ onílé mo bòdè kí n tó wọlé o ajá ò ṣùpá ni mí mo bòdè ọlọ́run bàbá mi torí pé ewúrẹ́ tó wọlé tí ò bòdè ó dẹran àmúṣẹbọ àgùntàn bọlọjọ tó náà wọlú tí ò bòdè ó dẹran àmúbọ ọṣẹ kábíyèsí olódùmọ̀rẹ́ ọlọ́run ọba mi ìbàrẹ́ ọba mi ti ń gbé ní pẹ̀kun ọ̀run ọ̀mọ̀mọ̀ tó morí ẹ̀dá orísun ayọ̀ gbogbo èèyàn ọba bẹbẹbẹbẹ tó ti ń bẹ tó ní àmọ́ bẹ ọ̀wàwàwà tó ti wà tó ní àmọ́ wà ọlọ́run ọba mi tí ò lórogún tí ò lọ́bà kan yágbóyàájò ọkùnrin ogun ọba mi ọ̀wàwàwà ọba mi òwòwòwòwò oníwo ni o òní ń gbà ni ọba mi ò jíkanlùkan pa òpà kan jíkanlùkan ìpátákò ẹkùn ti ń tani yeyeye kábíyèsí rí ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ò tóbi tóbi tóbi ọ̀run ò gbà ọ́ ó fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ ọ̀run ò gbà ọ́ ó gùn ó ga ó ń lọ́run ò ṣe gbà ọ́ ò bọ́run ò ṣe wá gbà ọ́ bẹ́ẹ̀ náà láyé yìí náà ò gbà ọ́ òwáfọ̀run ṣelé òfì ààyè ṣe àpótí ìtìṣẹ́ gbogbo ayé pátápátá wá dàbí ẹlẹ́ngà níwájú rẹ ọba mi òkè kábíyèsí rẹ olódùmọ̀rẹ́ ọlọ́run ọba mi ìbàrẹ́ òun gbébi mímọ́ òun jẹ mímọ́ ò tó ń fi mímọ́ bùrà bí aṣọ ìwọ náà lọ́ba kan lánàá ìwọ náà tún ni ọba kan tí ń bẹ lónìí ìwọ náà tún ni ọba títí ayé gbogbo you are the God who is and you are the God who is to come kábíyèsí rí ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o akin nínú ilé akin lójú ogun arúdẹ́dẹ́ ọlá ọba mi arúdẹ́dẹ́ tẹ́ọ́là aláàfin àjọbọ̀ aṣúdẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀gọ̀ jígọ̀ ẹkùn ọkọ̀ òkè gbóló ìgbàanà tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọ́mì kábíyèsí rí ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o ìwọ náà ni arógunjó ìwọ náà ni arógundádé arógunyàn ọba mi arógun gbógun mi òbẹ́ nìkan jà tọwọ́ bọ gbogbo ara lé lójú òun bẹ lájò òun fọ̀hún lé ṣebí wọ́n lo gbèjà àwọn ọmọ ìsírẹ́lì ìjà lọ́jọ́ sí òun tójú fáráò aláṣejù àtàwọn ọmọ ogun rẹ̀ bá dágún omi pupa kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀rọ ń bà mí o olódùmọ̀rẹ́ àlẹ́rù ẹ̀ ń bà mí ìwọ ní ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù bẹ̀rù lẹ́rù ìwọ ní ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù lẹ́rù wọ́gbó lọ ẹ̀rù wá rẹ́rù ẹ̀rù ń sá gbogbo wọn pátápátá ń sáré òjò kíjò kíjò kíjò kábíyèsí rẹ olódùmọ̀rẹ́ ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀rù ń bà mí ṣẹ́ àlóhun tó fi ń ṣàgbára òye èèyàn ṣèbí mo dáyé ni mo bá là lọ́wọ́ alábẹ tó kọ́ kò yé mi mo dáyé mo bárun lórí ni ò bó ṣe débẹ̀ èmi ò mọ́ o egungun ló fi rọ ọmọ sínú aláboyún aláboyún ń jẹ gbígbóná ń jẹ tútù kò débi tọ́mọ ń dè iṣẹ́ rẹ náà ni àdìtú olódùmọ̀rẹ́ mò ń tẹ̀lẹ̀ ilé òjìmọ́ mi lẹ́sẹ̀ rí bẹ́ẹ̀ sì rí ayé ìyórí omi ló gbélé o àtijọ́ mo ti ń wo sánmọ̀ kò jálù mí lórí rè ó sì tẹ́ sánmọ̀ bí ẹni táṣọ bẹ́ẹ̀ kò sópo kan tó fi gbèrò ẹ̀rọ ń bà mí olódùmọ̀rẹ́ ohun tó fi ń ṣe agbára gan kò yé èèyàn kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o ìwọ nìkan lọ́ba kan ṣoṣo tí gbogbo ọba ayé yìí ń ṣe kábíyèsí fún ìwọ nìkan láládé kan ṣoṣo tí gbogbo aládé ayé ń ṣí fìlà fún o òun fọba kan jẹ òtún rọba míì lóye kábíyèsí rẹ olódùmọ̀rẹ́ ọlọ́run ọba mi ìbàrẹ́ o
agada gudu emi gbogbo eyan iwo lo nsi iwo lo nti bo ba wo o

èrò fó o bẹ ọkùnrin ẹdákùn ẹ ké sóbìnrin ṣe wá rọrọ tòní kódà ẹ bá wa ké sí àwọn ọmọdé ẹ ké sí wọn káwọn náà ó bọ sídi rédíò ọrọ ẹ ti di ọrọ ọmọdé ó ti kàn gbà báyìí o tọ lórúkọ gbogbo àwọn tájọ mú ètò ọhún wá sí ètìgbọ yín lọrọ tòní látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí àwọn ọgá lọgàá ní abala ẹka kọọkan stephen ige òní ọlọwọ bọtìn fúnṣà tá a wà yìí àti gbogbo àwọn tájọ mọ dàṣẹ da ọpọlọpọ lórí ètò tòní ilé agbára ó kún fọfọ lọrọ tòní lórúkọ àwọn èèyàn yìí òní èmi olùgbèmígà ọmọtọṣọ yọ rédíò apostle ezeara again ọmọ ìyá àdúrà dé o àrò gbólóǹbí ẹni rọ góòlù yín òní kanlẹkùn yín kòkòkò láàárọ tòní tọ èmi ò lọ rèé dátọmìnà kí n lè lóore ọfẹ láti lọ rèé sẹmìmù ṣé rí tí n bá padà dé gbàgede òṣèlú ó bẹrẹ bá a ṣe kọwé ẹ ẹ nẹ ń bẹ òun ò jàre ẹ kú kalẹ.

0: Ta, emi ma ilu kan o. Ilu ti mo si n so yi, ilu arire mose oni won pe. E wa dakun ka jo rinrin ajo. Lo si ilu ti mo n so yi. Ilu arire mose. Be ba de ilu ti mo n so yi, eko oke bi eko o, eye oke bi eye, ko da ome eyan gan, ko fon bi ome eyan mo. O gbogbo wa le koko bi oju eja. Sebi ni ilu arire mo se ni won ti wa lo wa ti won o wa. Ni ilu arire mo se ta n so yi na ni, won ti de oba, won o ba. Won tun wa rin sa. Won tun de fon na fon su eyin ko yi. Won tun ri su ko wale. Se fe gbo mi daada. Ohun ti mo n so re. Ani ni ilu yi, ade won ti balokun o. Ara orokun, be ara oro ade mo. Be ba ri omode. Ariwo ebi oni n pa. Be ba tu gboro lenu agba. Ebi ono na fi n sorin o. Ke ani an se won ri ni ilu arire mo se gan. Be ba si de lo yi, e se ka bi ese olodumare. E tori ba meji ko, ayin ki le eyan fe laye t'Olorun oba mi oke ose fun won. Gbogbo ohun ti eyan nilo lati gbaye gbadun Olorun oba mi oke, lo yonda fun won ni ilu arire mo se o. Se ka so ti ororo aje ni. Eyi ti n fi igba gbogbo sun atijo titi n sun ko gberi. Bi won ba joko tele ohun gan nikan ti won rogbo kuti, ko won mo gbadun ni bi iranu suga, ati omo de tagba won mo yoto mi ni bi Olorun to ke won de. Ka to wa so ti awon alumoni ile eyi to po lo janti rere. E lanu e se a, mi se n se yin ni ana ni sawa na ni ahin. Mo mo n te n suro lokan yin pe n bologun agba wole. Ibeere ta wa na n bi won lere re. Be dakun bologun gba wole gan si yin lara nilu arire mo se. Abi eyin a se mo ni oko ko to a mo fowo ko kini kan. Ko mo fowo ko gbon se. Se mo po dabi wipe kan ejo ti lowo nunu. Ama mo bi won le re o pe eda kun se lo ba nle ini won la won lo ba ke a lo ko ba yin won ni oba won ani mo bere ni won kokko fi da lale garaga mo ni so ale to be ni won lo le ju be lo to o da na eda ko ba yin fun mi won lo ba won on gan ni ari ni se ni ari ni se ni levi joba nle yi won ni ko ti e wa ye awon na mo se ni awon ijoye ni awon ijoye na nbe o ke aloko ti won won na won ni afai mani se ni yan se dako awon ijoye jan dako ko won oro won tin ye mi bo die ibi ogun gba wole si won lara. O da na awon bale yin an ko. Awon ko lu, awon to sumo yin lese koko. Awon agbenu so yin. Awon asoju yin. Won lawon o lasoju nta won o. Awon aboju eni je lawon ni. Aboju eni je ke ke aloko ti won. Won lawon gangan ni ase ni tan ba ni daro. Yan se dako awon bale ni mo ti mo pe suga ti ja ibi ogun gba wole si an lara o ti aye mi wa yi. Awon ta ro pe ki won fe won loju won ti ko so nbo senu awon ti o ba kin won leyin won ti fi gbogbo owo won segun o. Tani wa gba won ni ilu arire mo se. Wọ́n á gbé ojú mi sórí òkè wọn ni mo lanu mi bó tó mo ké pe Olorun ọba Olódùmarè Ọlọ́run tó lọ́jọ́ òní. olong a komato shika le. Wipe kolong oba oke. Ni luari le mashi. Bo gwenne ten ne wan lala. Kolong o ne wan lala. Awantin yon wan lenu. Kolong o yon wan lenu. Awantin kwan wan loju. Kolong o kwan wan loju. Ene kaloro me po. En bipe li ni mo on so. Oro iwe me mone. Oni oluwa gbogun ti. Awantin gbogun ti wa. Lone. Bi mo se soro ye. Ni ilu arire mo se. Adua te mi ngba fun won re o. Te mo se mo wipe oro ti jade ase tele eri loko ti o gba mu gbogbo awon to wa lero rere ni ilu arire mo se sawon eyan lu. Olorun oba mi oke yo ba mi ke won yo ba mi toju won. Olorun oba oke yo da won si bi on se jenu oro jade ase ti tele mo te ko leti o ofere gege o direre mu Nigeria ya won o le mo lo Nigeria e mo pe mi ntemi awo sotun sosi mo babe kan je lawa baba ti se ti ilu arire mo se ona la mo se ti ilu Nigeria e mo pe omo onilu meji le mi tori yin na si ni oloye le kan so ni won o ti mo reti mi ba ni nsin oloye awon na ti so fun mi pe na ose yi awon lo si Abuja mo a bi an le re pe mo le lo won ni ka won fi ti waju re le pe rock tele oni si si aso rock won ba fe da oro ru mo mi loju to se tori ki mo ba gba ida mewa ina ni si ba mi so bayi o eni bi igbe ba ti fa ikara won o tele ni se n gbowo wa ti n dan nisin ti ororo ti n kun owo e wa le ba mi bowo mo e won gbagbe pe owo yi a jo n bo tele na ni o lawon o mo ri mi to eyan ara le eyin na ba n gbo e mo ba n be Olorun o bi oloye le kan san ni bi won si so Olorun ba mi oke ko jo ri be oloye le kan san ni mo ba yin lalejo laaro ku ojumo o
1: eyan ara le mo ki yin ku ojumo
0: ara o le bi
1: duro bọlọrun
0: se pe o se igoju yin na na na se mo pe ti jọbọ run le pe
1: eni su ti ba wo ti mo gba o le mu ni ara le mu ki yin
0: oke ke mi
1: o ye kin ki yin
0: tori kini
1: laye ku mi soju mi le se ko bọbọ si mi lọwọ
0: iru bọbọ wo e salaye
1: e so le ke ba oro bi aya jo bi kan nu bibeli
0: eyin o
1: I te yo yo nkan lo wa nbe o po nbe
0: salaye se ngba mo pe yin so pe lo Abuja ngba mo wa bi le re pe nbo le lo ni Abuja eni ki n fi ti waju le pe rock tele won a ni se aso rock
1: e si oro yen gbo ni
0: okay oh yes
1: rock lo bere okay ti kan pari e
0: rock aso
1: awon to ba mo Abuja dada o mo bi
0: oh yes salaye e salaye bi okay
1: rock
0: en je won bo okay se be yen le lo ibe le ti lo se pade okay uya uya uya
1: kini kan hotel na pe
0: ibe le lo
1: ibe se n gbo mi
0: okay
1: awon to na be po
0: all right
1: awon lu nlo be
0: awon to na be po e dun bi te deun ibe le sa lo abi
1: lenu be
0: okay
1: ni bere pe alo ni e wa if rock te yen lo wọ́n ti ọkọ̀ fún yín táàgì
0: ẹ̀ ti ń jẹ́wọ́ bọ̀
1: bí kìlómítà méjì ni wọ́n ti máa yẹ̀ yín wò pé ta ló pè yín ṣé ẹgbẹ́ branch ni àwọn pè yín
0: àwọn
1: lọ sí rúbí bẹ́yẹn ọ̀tẹ́ẹ̀lì tó ní rọ́ọ̀kì inú làwà
0: lọ tó ní rọ́ọ̀kì inú tọ́ mo ti fà á yọ ọ̀tẹ́ẹ̀lì tó ní rọ́ọ̀kì inú lẹ lọ
1: ẹyin nu ọlọ́run nu
0: ṣé rọ́ọ̀kọ̀ méjì
1: ẹgbẹ́ ojú wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ la máa ń bá wọlé ọ̀rọ̀ nàìjíríà bó ṣe wáyé ó ń yòówù tẹ́yìn bá tún lọ fọwọ́ gbóná mu ọwọ́ aṣí o
0: kábíyèsí ọlọ
1: yóò dẹ̀ ní dúró
0: kábíyèsí ọlọ
1: ayé àṣẹjú kan tán pè ní 1 second kò ní dúró ọjọ́ntì ìyẹn lájọ́ ara ẹ̀ lọ́pọ̀lọ.
0: Tọ́ ẹ ṣeun olóyèlé kan sán ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wípé ọwọ́ ẹ̀rọ ọ̀rọ̀ bí ẹ̀rin bí ayọ̀ báyìí ọ̀nà la fi mọ wọlé torí ọ̀rọ̀ nàìjíríà bẹ́ẹ̀ bá ní kí ẹ̀yàn rò ó jù ọlọ́run mọ́jẹ́
1: wọ́n
0: rò mọ́ ó deep
1: ó
0: deep bẹ́ẹ̀yàn bá rò ó jù
1: abèsè
0: ọlọ́run tọ́ ẹja wa mọ̀ ṣe ládùúgbà báyìí wípé àtẹ̀mí o àti àwa tá a wà ń bì àti gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa nígbà ọ̀rọ̀ nàìjíríà bá dé wọn à ní fi wá pàtàn o láṣẹ olódùmarè nàìjíríà yìí gbogbo wa pátápátá òun náà láàjọ jọrọ ẹ ẹ jẹ́ mọ sàmí kẹ́ ẹ mọ gbé tó àdúrà mi èmi mọ̀ ti ń rí ọ̀yẹ̀ tó ti ń là báyìí ó ti ń là ọ̀yẹ̀ ire ayọ̀ ìgbéga ìtẹ̀síwájú fórílẹ̀-èdè nàìjíríà òní ńlá ó sì ti là pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ láṣẹ olódùmarè tọ́ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí o gbàgede òṣèlú ó bẹ̀rẹ̀ bá a ṣe kọ̀wé ẹ̀ ibi tá a ti bẹ̀rẹ̀ láàárọ̀ tòní rèé ẹ já mọ kí àwọn ìjọba wa o ẹ ti mọ̀ wá lórí ètò yìí pé bá a bá sọ̀rọ̀ bá a bá fi ojú láìfí wo ọ̀rọ̀ tá a bá bẹnu àtẹ́lu ọ̀rọ̀ kìí ṣe nítorí ìdí méjì bí kò ṣe wípé a fẹ́ kí àtúnṣe kó wáyé lórí rẹ̀ ni bí a bá pe àkíyèsí ìjọba sí àwọn nǹkan kan àtàwọn nǹkan kan tá a rí wípé kò lọ bó ṣe yẹ kó lọ a fẹ́ kí wọ́n kíyèsí rẹ̀ kí wọ́n sì ṣe àtúnṣe kí wọ́n gbé àwọn ìgbésẹ̀ èyí tí ó gá yàtà lórí ọ̀rọ̀ ọ̀hún ni torí pé kíni àwa ò fẹ́ orílẹ̀-èdè yìí kó wò àfi ó wò àfẹ́ kórílẹ̀-èdè yìí ò bàjẹ́ ló fi jẹ́ wípé àwa ò ìrìn tá a mú dání yìí bàbá ti ń lò ó ní gbogbo ìgbà a fẹ́ mú àmì tó ní àpẹẹrẹ jáde níbẹ̀ ni tọ́ ìjẹ́ àná kọ́ ló pé 56 days tí wọ́n kó àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lọ ní ìjọba ìbílẹ̀ oríire ní agbègbè kan tí wọ́n ń pè ní aoro ẹ̀sí ẹ̀lẹ̀ àti yáwọ́tà àwọn kan ní yáwọ́tà àwọn kan ní yáwọ́tà tọ́ wọ́n sì kó wọn lọ níbi ó ti pé 57 days lónìí àmọ́ akéṣì ìjọba abẹ́ ìjọba gbogbo ọmọ nàìjíríà wọ́n sọ̀rọ̀ sókè ẹn tí ó lọ sórí òkè lọ sórí òkè ẹn tí ó lọ pẹ̀tẹ́lẹ̀ lọ pẹ̀tẹ́lẹ̀ àwọn tí ó jókòó sórí awọ wọ́n jókòó sórí awọ àwọn tí wọ́n pè ọlọ́run bí wọ́n bá ṣe mọ̀ ọ́n pè àwọn náà pé tí wọ́n oníkálukú ó kẹpẹ̀ ọlọ́run àmọ́ nígbà tó di àná òde yìí ìròyìn ayọ̀ kan wá ku ní orílẹ̀-èdè nàìjíríà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ti wà ní àárín kí n tó sùn mo sì wá aago torí inú mi dùn jù inú mi dùn oorun ò tètè kùn mí torí ìbá méjì kọ ẹni téèyàn ti ń fojú sọ́nà fún àwọn kan tiẹ̀ ti sọ̀rí tínú wípé ǹjẹ́ ohun rere kan a lè jáde mọ́ lórí ọ̀rọ̀ yìí àmọ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a dúpẹ́ o a ṣèbà a gbóṣùbà káre fún ọlọ́run àwọn ẹlòmíì tiẹ̀ ti ń sọ̀rọ̀ ọ̀hún bíi pé ṣé ò ní dàbí ọ̀rọ̀ àwọn ọmọ chibok ọjọ́ sí àmọ́ a sọ wípé ọlọ́run ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀ àmọ́ ọlọ́run ó gbà bá a ṣe béèrè ọlọ́run sì bá wa fi àṣẹ ṣe nígbà mo wo fọ́nrán ọ̀hún lánàá níbi tí màmá principal màmá náà ni mo ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà màmá ń sọ̀rọ̀ lánàá ẹ̀rín bẹ ayọ̀ ń bẹ nínú ọkàn màmá ọ̀hún ṣùgbọ́n èmi tó ní nǹkan kan nínú màmá ọ̀hún tí àwọn èèyàn ò sábà rí á débẹ̀ láàárọ̀ tòní amọ ju gbogbo e lo adupe o adupe adupe pe o kan ijoba ipinle oyo ese o ijoba orilede nigeria ese o ijoba ibile nibi toro yi ti waye eyin na ese o akiyin gbogbo ijoba lati ese kuku doke parawata ese o oyuru eleyi la mo ri orilede nigeria to oloye le kan so ni
1: nje
0: awon eyan wa ti awon eda ika bi ka se pe won nu awon asorun waju po mo ti pako awon baye je apamalekun jaye awon eyan wa ti won ko lo sinu igbekun olohun oba oke oba wa tu mo sile kin to mo tari ibere si yin lori oro ti nbe nle yi igba teyin kan gbo lana bo lo sere lokan yin
1: se won kiyan ti gba biribiri kiyan wa ri
0: you got it tutu abesi olo
1: e bo kan se ma ri
0: abesi olodo
1: ma soro kan nu kulu igbelejo ti kiyan ti sele yen ori for me
0: abesi
1: olomo gba ara mi ya gaga la ara
0: ara yin ya gaga abesi olodo
1: ma oyala
0: abesi olodo
1: ma kin se fun fi tin kan lodo yin gala ara igan mo na pa na se lori ready ni
0: eyin no tete rorun sun lana
1: ki se pe mi rorun sun bi time ti ma sun na mo sun
0: okay
1: mo sun ko jala mi de dun se
0: abesi olodo
1: ma ti mi o ti sun lati jo yi o mo wa sun
0: ara oloye le kan so ni je nsoro kan kin pa yin lerin e le believe wi pe ni waju olohun teyin pe je riro ni mo nsoro yi o ni waju olohun teyin pe je riro mo si lala oro awon omo ati tisa ti won sule ni mo fi lala aji gbogbo awon oro ti ya nso o na ni mo tu ni wan du leti mi mo wan ri bi nkan ayo nkan dunu inu mi dun koja bo ti ye
1: e to ba ni pe nu odun se ko to sele lana yen e da engineer si ni
0: abesi olodo ma
1: e da engineer si bo re bo ta ni sugbon fe fa oro kan yo nbe embadake
0: tare abadake
1: ta ba se nki awon molebi
0: eyo
1: ti won ri molebi to ra mi yen pa pada ki awa na ka ma ki ara wa ise ti a se awon ti won gbo wa nle ti won pe wole ki yin ku orire
0: abesi olodo
1: tori ka ni pe soro mo lori kini yen ni ijoba oran ti mo ariwo te n pa lojojumo emi ti ra awon kan to pe wole ri ibata so pe ta awon mo ibaje pe awon ni dibo
0: abesi olodo mare
1: emi ra kan to pe wole tan pe awon se fe gbo anything mo se mandate awon mo yen la awon stand lori oyo on their mandate they stand ni pe ba awon mo yen o ba jade o e ka ti ko fo oro election bi politics ile oro awon e la fe gbajumo olohun mo bi nkan to mo ara jade lara ni
0: oloye le kan so ni ibi e soro de ta e paro se nu ose iko ni abi o ku die ko se to lo ko tenu bodo lara awon aja fun eto mo niyan awon activists yen ikanu won tu jade lose to boya ko se to kojo to tenu bodo lo soro lo ni se e tun ti gbe awon nkan mi e fe fi divert attention wa to gbo mo so iro o agbade o oro dabi wipe awon eyan o ja mi
1: se ri ai ja mi
0: eyo
1: o lo so esore tari lana yen
0: mo
1: fe o ra mi ni ebe kan e ti ri wa gbe te ba pa lori nkan kan kan be nkan te fe ma n jade lati be
0: abesi
1: e ma da ke lori nigeria
0: e
1: ma ki nigeria su yin to ba su yin ara bi n ba ti won lo niyan
0: abesi olodo
1: ba se pariwo si won leti lojojumo
0: eyo
1: a ma han won leti
0: tede
1: fe yen wa fun yin tori awon gan mo bi awa ta mo yi ara wa yi ni oga awon
0: awon gan fura awon mo pe awa lo ga awon
1: awa la mo yi ara wa
0: kai
1: awon mo yi wa tori mo bi lai si awa
0: eyo
1: awon le je kankan
0: abesi olodo
1: ta ba de pa n binu
0: eyo
1: a ni da awon lo to fe
0: won
1: lati te wa lorun ni eto abo
0: eyo
1: suna
0: gbogbo
1: na je bo se ri yi e ma ka dake
0: oloye le kan so ni je n fi owo atomo di yin lenu e ma binu bi oro aje se ri lori ete yi ti a n pariwo ebi lotun ebi losi ti a ba tenu mo na be se lo to
1: mo mo be ni
0: a bi se lo
1: mo se ba so be micro nigeria su yin to lo ba su yin adura ta won gan gba ni be ko su yin
0: mm
1: ba ti su yin e ti yan da nigeria fun won niyan kan ma se bo se wo
0: mm
1: o de be to wa de ni be kini kan se kini kan ya bo se fe
0: ah o sun je
1: bo se ri gele niyan
0: a bi se
1: lo nigeria je
0: mm
1: ra wa da ni ka ti ma han si won li ti ba be o le de wa ni o e se lona to ma fi to wa lorun
0: se pe lo to ni oro ti awon kan ma nso wi pe won ti mo wa Nigeria pa tete mo ngba kamu
1: be ni kala ati gba kamu ta ti mo ri pe lenjo meta yi awon kan to ba nsoro ere we si ti nba won nu okan mo de ma fi to won leti pe e ma ka se asise yi e ma ka se asise to ba se asise yi ala ko a fail Nigeria aja Nigeria kule leyin Nigeria amo to won gbo aja won kule malebi awon yen aja won kule
0: ile re wa nu yen apeshi olo
1: ṣugbọn bayi ta ti holy joba lori bayi ibere po lori ba awon se jade o ṣugbọn koko be ni pe awon se jade iyan de ju won oju won gbogbo lo laaro
0: to e je ki n so eleyi na lati fi kin oro yin leyin ka to wa lo sinu oro awon omo gangan ka gbe wonu agbo oselu Nigeria lo tori pe lati ana ti a ti gbo pe won fi awon omo yi atawon oluko won sile awon eyan ti numo huru mo huru awuyewuye lotun awuyewuye lose awon eyan ti sorisirisi oro be ba lo sori social media baye lori ate papa ti Facebook orisirisi ate ranse jise lawon eyan ti fi be o ti won si ti so orisirisi nkan emi o fe ka tana sibe loni tori pe kene gba gede oselu ti wa e ko yi gbogbo to ba sokunkun bayi ohun la tan imole si tori pe kene Nigeria yi alaafe okunkun mo
1: irola ni pa moyan
0: irola wo ni
1: po ba se ri gele se ma so
0: to oloye le kan so ni nti mo fe so le kan re ti mo si fe so fun gbogbo awon omo Nigeria e soro kan eni nitori pe a agba kamu oni oro awon omo yi lo fi ja sope
1: lo fi niyanju
0: ka pe awa na ti gba tri asi e dakun e ja lu awon eyan logo enu awon eyan fe ohun won o iri we le ri e dakun awon eyan fi ohun won atura awon elomi
1: won se nki awon to wa lese
0: gbe
1: won ku se akin
0: abi se
1: lo kin se awon ni asiwa lori bi ta ba tetele
0: ni awon bi ose bi melo seyin lori ikanni television wa West Television a fi aworo kan sibe lati fi dupe pe e seun o Olorun e seun o won ti tu awon omo sile o awon eyan wa fi bere si fi iwe ranse atejise pe se won ti tu won sile ni won ti ni e ka nkan ta ko idada a n dupe fun nkan t'Olorun o se ni tori pe igbagbo ni idaniloju ohun ta reti ijeri ohun ta ti ri igbagbo eni
1: ohun lo wa igbagbo yen
0: eyo
1: ohun lo wa di daniel laraya to to lana
0: abisho lo do
1: ma adin daraya sile saju olo de pa ara gbe tin dupe
0: won
1: dunun ko na ni kankan
0: ko
1: nse fun won
0: abisho oloye le kan so ni ka mo dupe lori nigeria pe igbo tun nigeria ti de
1: bo ti de
0: olo
1: ade yan de fun wa
0: abisho lo do ma re ka mo se pe mo elomi ipe ni mo nse
1: epe ke e ma se be fun Nigeria
0: eyo
1: olopo bo buju boko haram lo
0: kai
1: lori ase wa nu epe
0: mm
1: se be fun Nigeria enu te fin se pe yen
0: eyo
1: e yi pada ti ma fi sadura fun Nigeria fi sure fun Nigeria
0: a
1: de soju yin
0: pe
1: nkan se nu re lori ede yin
0: se
1: mo an gba dora ti je pe ti Nigeria da
0: eyo
1: oto la ye adura
0: oto
1: la ye igbese igbese be ni pe awon eyan tun pe
0: kai
1: won so pe ani kijoba se kini
0: fun awon eyan tu jade
1: o na won so
0: eyin o
1: ki Nigeria da yen
0: eyin o
1: leyin adura o tu wa da lori pe ka awon eyan gba card won lojo idibo de re bayi
0: eyin o
1: ka ma joko si le ma wo television
0: won
1: jade ki won lo se on to to ati on to ye
0: abisi olorun
1: ise ri olorun kan dede wa adura
0: eyin o
1: adura ati igbese olorun ma n ropo mara won ẹṣadura ẹbí gbèsè ọlọ́run afáṣẹ sí
0: àdúrà téèyàn bá tiẹ̀ nígbà tí ó sì gbèsè ogun ní kábíyèsí olódùmarè tọ ọ̀rọ̀ ọlọ́run ni kì í ṣe tíà tọ àdúpẹ́ lẹ́ẹ̀kan sí o gbogbo ọmọ nàìjíríà tẹ ẹ sì dá sọ̀rọ̀ yìí tẹ ẹ pa ẹnu yín mọ́ ní ọ̀nà kan tàbí èkejì tọ ẹjá kẹyìn náà bá a ṣe bí ọlọ́run ọlọ́run sì ṣe fún wa èyí tó wá kù lọ́rọ̀ nàìjíríà tá à ń képọ̀ ọlọ́run tá à ń bí ọlọ́run fún láti jọ yìí tọ́lọ́run fi lè ṣeléyìí fún wa mo mọ̀ wípé ohun tó kù lọ́rọ̀ nàìjíríà yìí ọlọ́run ọba mi òkè yóò ṣe bẹ́ẹ̀ fún wa o nàìjíríà yóò dùn ún gbé ní já pamọ́ bá a bá tiẹ̀ fẹ́ rìnrìn àjò lọ sórí ló òkèrè a wò pé ká lọ gba tẹ́gùn
1: ni
0: ànájú lọ ni
1: ìṣèwà tàlélẹ̀ lórí
0: irú olóyè lẹ́kọ̀ọ́ sọ nínú ìsìn àwọn ọmọ ànájú lọ ni kìí ṣe jápa tọ láṣẹ olódùmarè bẹ́ẹ̀ náà ni yóò ṣe rí fún àwa náà ẹ jẹ́ àfi ibẹ̀ ńlẹ̀ torí àkókò tọ olóyè lẹ́kọ̀ọ́ sọ ni mo wo fọ́nrán lánàá ìyá yìí dúpẹ́ nígbà èmi fẹ́ dúpẹ́ tèmi ní ìsìn mo bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo sì bọ́ sí ẹ̀ka ìṣèjọba kọ̀ọ̀kan torí pé kò sí ẹnikẹ́ni tí ò gbé ìgbésẹ̀ tó gáyàtà ní ipa oníkálukú ṣe mọ̀ pé oníkálukú ló ní ibi tí ipa rẹ̀ mọ̀ látòrí alága ìjọba ìbílẹ̀ mo ṣèrántí wípé ní ìkànnì wa yìí alága ìjọba ìbílẹ̀ oríire àgbéwá
1: aṣojú wọn nílé aṣòfin
0: nílé aṣòfin àgbéwá wípé n tí ó ṣẹlẹ̀ ní oríire o wà á ṣàlàyé rẹ̀ fún wa ń bè é àwọn náà sì sọ gudugudu méje yàyà mẹ́fà èyí tí wọ́n ń ṣe ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn náà wọ́n jáwé sóbì wọ́n ṣe gùdùgùdù méje kódà ọmọ bàbá olómi iyì adédọ̀mọ́lá ó náà lọ ọbẹ̀ ó kọ́ àwọn ikọ̀ àmọ̀tẹ́ ẹ rí pé dàmọ́lá náà ń rẹ́rìn ní ìsìn inú gbogbo wa dùn ní ìkànnì wa ni kò sí ẹni tí ò ṣe gùdùgùdù méje yàyà mẹ́fà a gbọ́ wípé àwọn ikọ̀ agbófinró kọ̀ọ̀kan náà àwọn aládàáni àwọn náà gbégbèsè tó lágbára.
1: Àwọn ọlọ́dẹ. Iṣẹ́ pàdánù mẹ́ta nù wọn.
0: Bẹ́ẹ̀ni
1: iṣẹ́ akínà ṣe.
0: Tọ́ àwọn ọmọ ìlú gan wọ́n ṣe gùdùgùdù méje yàyà mẹ́fà. Bákan náà ni ìjọba àpapọ̀ látòkè. Àwọn náà ń gbìyànjú o. Àwọn ṣe ọkàn akin dáadáa. Àmọ́ nígbà tí a yóò dúpẹ́ lánàá mo gbọ́ mo tuntun gbọ́ mo ní àbí etí ní ń dùn mí ni mo á wòye pé bóyá bí tí mo gbé sí nẹ́tíwọ́ọ̀kì ibẹ̀ ò ṣe dáadáa mo tún gbé sí etí mi. Wọ́n á rí i pé ó kọ ààrẹ nìkan ní ń dákọ̀ o ìyá yìí sì dákọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò náà. Wọ́n á wòye pé ìgbókọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba ìbílẹ̀ tí màmá yìí tí wọ́n ti wá wọn sọ nǹkan kan pa rẹ̀ ṣé màmá gbàgbé ni àbí ṣe mọ̀ pé nígbà míì náà bí èèyàn bá ti pọ́ ńgbà tẹ́ńṣọ̀n náà ń gbà míì ó lè jẹ́ inú àdùnjù tàbí ẹ̀rù gan gbà míì tẹ́ńṣọ̀n bóyá tẹ́ńṣọ̀n ti nítorí mo tún rí fọ́nrán míì tí màmá tún dorí kodò báyìí ibìkan wọ́n rẹ́rìn ibìkan wọ́n tún dorí kodò wọ́n fẹ́ máa sunkún màmá tún béèrè mọ́tò tún ní sọ́rọ̀ mọ́tò ní tọ́ màmá ní ibi èèyàn bá ti ń màárò ní ọkàn mi pé ibi èèyàn bá ti ń sunkún náà èèyàn mọ̀ ríran pé ẹ mọ́ gbàgbé o ẹ fẹ́ sànú wa mọ́tò náà mo nílò ẹ o tọ́ olóyè lẹ́kàn sọ ni kí lẹ lò ó pé o fa nǹkan yìí.
1: Ẹ ṣe gbogbo ìbéèrè yín pátápátá ló yé mi tí mo lè ti dì mú.
0: Okay.
1: Bẹ́ẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ kan.
0: Ó yẹ sọ.
1: Nípa bọ́ sórí ìbéèrè yín. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni wípé ṣé ó ti wá yí àwọn ọmọ ìlú báyìí tó ló pẹ́ tá ti ń sọ ọ́nà kulù yìí pé ọ̀rọ̀ ètò ààbò pé ọwọ́ ìjọba àpapọ̀ ló wà. Ṣé mọ̀ ó pẹ́ tí mo ti máa ń sọ táwọn kan máa ń gbé gọ́vnà.
0: Gómìnà náà sọ bẹ́ẹ̀ ń jọ sí.
1: Àwọn èèyàn bù wọ́n mu bú.
0: Nígbà fìdí ẹ̀ mú wá.
1: Èmi fúnra mi ìfúnra kó gómìnà jẹ. Ṣùgbọ́n ẹbí tó bá tọ́ sẹ́lẹ̀ bí làwọn fún. are to battle Saturday round. I be a little bit of a baby phone.
0: Alari.
1: Lori or Roat, it to Abu. Baba Julonia could go to this scene or not by Joba Mele. See on Kumbash, Lori to Abu. Joba, Papa Nikabuso. I'm not kidding, actually. Tell you a cost of whom I want to call my daddy. I'd be no so far. For our money, or she will carry beginning, actually.
0: I'm on Cocoso. Gómìnà ọmọ
1: gómìnà ṣe kíni
0: kai
1: lẹyìn ba ẹyin atẹyin wa ṣe yin wa ṣe yin wa ṣe gómìnà ṣe ansọrọ ọrọ yẹ sọ ọrọ adúpẹ ni o ẹ ṣe tẹ bá wa ká àmọ wa sílẹ
0: ẹ dákun kankan mo fẹ bèrè bí àwọn ìgbésẹ nítorí àná tí wọn tú àwọn ọmọ sílẹ tí wọn déun ṣe mọ wípé àwọn ìgbésẹ kan ó ti mọ lọ lábẹnú tékété pé àwọn àti gómìnà wọn jọ ń ṣe ni
1: ẹnìkan peter obi tó bá bá gómìnà ní ọsẹ tó lọ
0: ẹyin o
1: ó ní pé gómìnà sọ fún atun ati bola mi ti tinu to je are bo won ti lanu soro sira won really bye
0: iro o
1: lati ojo ti kini yen ti sele
0: ah ati gomina ati are
1: kini yen do ati mo lo kini yen yoruba mi pe ha on pe kini kan ni kinetic approach pe won yo wo ja sira won non kinetic ni pe ko won fenu bara won soro kile fe kile ile lale fun ile lale fun emi le ro pe to ma je non kinetic ati gomina atare jo ma joko soro but only one bar around or any, which is all I know about room by my phone. Our money. To the Gumino name, Batomaco, you know, or Roger, you go. Only one bar around or we were like the Berlin yellow bear. See, Lori, Buffet, Bojuja, Woraman. Our little be thought about Melo Man Bursin. Mechanical war, John, I fed Biju, and I be the country. Nigbati won bibi sey minister for defense na already and the river oro ke wa gbo ke wa renrin ni oni pe awon ara bi ti so fa won pe ta ba sumo won pa ma yin pelu
0: a o wo nti o tun so ni bi ijeta konu ni
1: ijeta ni
0: kai
1: so bibi se gboro bi yen to ti pa won ti o le fenu gba won sile pe won bara won soro okan mi ti ga lori awon omo yen mo fi gran la tenu ijoba papo wi pe won ti tu won sile ka bo sori ibere yin Ọlọrun mo ibere to wa nle legbe ti yin bi omi garawa abi ibere to wa nu okan te eyan ara le ma bi o mi jayin tan mo ri o
0: nayo
1: Ọlọrun je jayin tan mo la oro yi sugbon analyst yin gan ogan nilo analysis la oro yi
0: ibere ti mo bere un o fe se
1: o ta koko kura mo se wo kini yen lana
0: enyo
1: emi ti mo journalist gan
0: enyo
1: emi gan be emi gan nilo analysis e je yen la yo elele la han bi ko ye mi mo
0: abesi olodumare
1: nollywood wa elu nu wo ye temi o
0: enyo
1: ara be ere ta ge wa nkan to sele lana yen
0: ti
1: de mo ye so nkan to duju be ni pe a mo pada ṣùgbọ́n ó jọ wípé wọ́n ti kọ àwọn kankan sílẹ̀ pé àkókò báyìí lẹ máa ṣe báyìí àkókò báyìí lẹ máa sọ báyìí nǹkan tẹ́ máa sọ rèé nǹkan tẹ́ ní sọ rèé ó jọ bẹ́ẹ̀.
0: Bí pé èèyàn kọ script fún yàn
1: kọsílẹ̀
0: kábíyèsí olódùmarè.
1: Fọ́nrán tí mo kọ́ rí gbàrà ni fọ́nrán principal Alamu tó ní pé our fathers our president we are grateful. Mo ma tete ri kini yen mo wo shiru dani iyen ni yen te ba wo awon aworan arabirin yen ta ti ri tele tele e de bi ko fugu ara leran lara le ko fugu ara leran le tin ti e
0: enyo
1: imira aworan to ti ya tele tele ko to ti bi kini yen sele bolon si dan ti e yen sugbo bi re kan wa nbe to gbo mo dani
0: enyo
1: to je bi fọran ti wa koko ju kale la koko oruko to nsokun bayi
0: enyo enyo
1: to gbo mo dani iye na ki se mo fi gbara lomi lara tetele sugbon ti e se lomi lara ju principal lo foran te ma fi kale ni ose keji o eran ti ja lara obirin keji yen mori lana o ti lara lara
0: ki lo sele ibo lo ti
1: e wo ti ekiti ma lo fi amo ekiti sile won le duro ekiti de 67 days ni ele 56 days o sumara won na won ko si to le duro nu won àtọmọ ẹkẹrẹ tàbí ẹdá wọn kò sí tó lè dúró nínú wọn.
0: mo rí àwọn ọmọ lánàá kò fẹ́ dàbí pé àjẹ àwọn ọmọ.
1: kò sí ẹgbẹ́ ẹ lè rá àwọn ọmọ yẹn bíi wọ́n ti ẹ̀dá lára jọmọ okúta máa rí gan-an torí mi máa dùn bìyẹn dáadáa.
0: làwọn ọmọ ń bẹ́yìn kẹ́.
1: ọgbọ́n yín kẹ́rẹ́ ni.
0: mo ti rò wípé àwọn ọmọ bẹ́yàn bá rí wọn ó ti rí yán.
1: àní mo ti ẹ̀ máa nà sílẹ̀ bọ́ ìṣẹ̀mọ́ àgbé wọn ni. àwọn gẹ̀dẹ̀ rí báyìí gan-an wọ́n fẹ́ balance ìjọmọ tó wà ní bòrò tó ń jẹ kẹ́sí ẹ̀ bá ti yẹ ẹ̀gẹ́ fẹ́ tó ń fún lójoojú.
0: àbí wọ́n ti gbà wọ́n ti pẹ́ ni tí wọ́n ń tọ́jú wọn bì kan ni.
1: inú òye tèmi o.
0: ẹyọ.
1: torí gbogbo nǹkan tí bàjẹ́ nínú ga sọ lánàá. bí wọ́n yìnbọn lura wọn wọ́n ṣe pé wọ́n pa wọn kan sínú gbé àwọn kan aláàkọ́ òkútu àwọn tẹ padà. ẹlẹ́ǹkejì ni wípé àwọn tẹ̀ ti kó yẹn kí ló tẹ̀ fojú wọn hàn. ààrẹ àwọn kan tí wọ́n ṣe nǹkan burúkú fún ọ̀gbẹ́ni yẹn aláṣọ tó ń wọ̀ yẹn aṣọ tí wọ́n wọ̀ yẹn ẹ̀kú ṣàkàtì ẹ̀kọ́ rẹ̀ òkútu wọn rẹ̀ kàtí mo sọ yẹ yín
0: àgbọ́yé
1: mo rí kan tó wọṣọ black bá tán fi white stripes láìní ẹgbẹ́ ẹ̀ báyìí nígbà tán ṣe nǹkan tán ṣe fún master chanda yẹn àwọn aṣọ yẹn ó yẹ kán kó síta pé iṣẹ́ ti wá rí báyìí pé àwọn ni ẹ fi àwòrán wọn hàn wá aṣọ ọrùn wọn tá a ti rí nínú fọ́nrán tán ti fi léde tẹ́lẹ̀ ẹ fi hàn wá kò sí nǹkan tó jọ gbogbo yẹn ọ̀rọ̀ yẹn ń jọ film. wọ́n bi commissioner of police ìpínlẹ̀ rẹ̀ lánàá lórí ẹ̀ tèmi dẹ̀ pé tó bá dé pọ́fẹ́ lọ bára àwọn ọjà ni kò sí vcp ọ̀ yóò ṣe ní mọ̀ sí. torí tó bá tiẹ̀ jẹ́ pé sójà ló fẹ́ wọbẹ̀ bó tiẹ̀ ṣe outside perimeter lérò pé kí ọlọ́pàá wá bẹ̀ káwọn náà dìbò mú. cp gan sọ pé òun gan sì ń dúró de ìròyìn ni.
0: ó ń dúró de ìròyìn.
1: kátà kà nìyẹn cp gan ló ń dúró de ìròyìn ni. nígbà tí iléeṣẹ́ ológun máa sọ̀rọ̀ wọ́n ní wípé àwọn dí ọ̀nà tó wọ inú igbó yẹn oúnjẹ ò wọlé ìgbà ò ṣe àwo ò ṣe. ẹ gbádùn mi.
0: àgbọ́yé.
1: pé nígbà tí kò sọ́nà àti wúlò àrà ti jáde fáwọn ará bímọ.
0: ẹyọ.
1: ni wọ́n ṣe ọ̀rọ̀ tán sọ rèé o free. àwọn ọmọ páwọn ló tu ọmọ lẹ̀ fúnra wọn. nígbà tí oúnjẹ ò lè wọ ọ̀dọ̀ wọn mọ́ tí wọn ò lè jáde tí wọn ò lè wọlé mọ́.
0: ká
1: ṣe bọ́rọ̀ tí ń kọ lura wọn. ọ̀rọ̀ tí army headquarters ṣe filẹ̀ láti ẹnu 2div spokesperson bọ́ sọ fún yìí yìí. nígbà tí former ss person kan máa sọ̀rọ̀ òṣìṣẹ́ ss tẹ́lẹ̀ olóhùn bá wọn ṣe mọ́ ṣùgbọ́n ó sọ̀rọ̀ lórúkọ wọn lánàá. ó ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n lọ mú àwọn mọ̀lẹ́bí àwọn tó ṣiṣẹ́ yẹn. bẹ́ẹ̀ ni pé òun ló fà á tí ebi ò nígbàgbọ́ sí substituted arrest pé ẹni tó ṣẹ̀rí ẹni tán lọ mú rèé. ṣùgbọ́n tó bá débi àwọn kankan mo máa fojú fo ẹni tó bá ní pé bàbá yẹn ń ṣe ìgbésùnmọ̀ mi tó bá mú kò tí ì ṣe nǹkan tó burú bẹ́ẹ̀. ṣùgbọ́n pé ọmọ kan fògàn náà láti bí bàbá ẹ̀ mi ò fẹ́ràn yẹn. torí kìí sìn òtí ìlú tó bẹ́ẹ̀ ṣùgbọ́n terrorism kidnapping tó wáyé bóun ni wọ́n fi ṣe àtọ́nà bó ṣe máa rí ọ̀daràn mú ni ò bínú sí. wọ́n ní wọ́n kó wọn nìyẹn náà ṣe sọ pé àwọn yẹn náà tún fi ọmọ lẹ̀. àmì nípa wọn fọmọ lẹ sss former operative ni wọn fọmọ sílẹ police làwọn retí information.
0: kàbíyèsí olódùmarè.
1: presidancy sọ pé wọn dẹ bára wọn jà ní ta ló bára wọn jà ṣé presidancy ṣé báyọ̀ nígbà ló wáyé ìbọn ní àbí báwo.
0: ọ̀rọ̀ ń ó takora wọn.
1: ẹ̀wọ̀n mo náà mo sọ ìsọfún yín pé analyst gawa nínú ọ nílò analysis láàárọ̀ bímí dẹ̀ ṣe wá rí àwòrán àwọn ọmọ yẹn tí mo rí àti àwòrán àti fọ́nrán tí mo rí o. àwọn ọmọ yẹn ò jọ ẹni tó wà nínú igbó fún ọ̀sẹ̀ méje. mi ni wọn fìgbà kan sínú igbó rí o mi ni wọn mi nínú igbó kọ́ra ti jáde ṣùgbọ́n nǹkan tí wọ́n ń jẹ nínú igbó aláàjẹ tí wọ́n á mú wọn gan àkókò mango ti lọ lódò mọ́ṣọ́. ẹ̀ṣẹ̀ ìbàjẹ́ mango lójoojúmọ́ náà. tẹ́ ìbàjẹ́ mango jù gan ádàbí ilẹ̀ lára ẹ̀ ni a máa gbọ̀nsẹ̀ káàkiri ni so kí ló ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀tì gí ọ̀nà tó ń jẹ́ gbà wọ́gbó. báwo náà ṣe wá ń jẹun tó ṣe wá lẹ́rìn lára bí ẹ tẹ́gbẹ́ àwọn tó wà ń lé abẹ́ ìyá wọn gan wọn lẹ́rìn lára bí ilé ìwà
0: olóyè lẹ́ka sọ ni.
1: ẹ jẹ́ kí tó wá kí tó kó lẹ̀ wọ́n gbogbo ọ̀rọ̀ tí wúmọ̀ yẹn sọ yẹn nínú ìwòye tèmi ó jọ pé arábìnrin kan tó máa sọ rẹ̀ gbogbo ọ̀rọ̀ yẹn pátápátá kò ṣe èsì ìdárókọ̀ ṣèyí mákindé ọ̀rọ̀ tó ṣà ń sọ lẹ́nu ni bọ́lá tinubu o rí tinubu rí o rí ṣe ìmákindé rí olórí làwọn méjì o tiẹ̀ ṣe dárúkọ kankan pé orúkọ kan ló ń dá o dárúkọ kejì rárá.
0: kì í sì ṣe wípé bóyá ẹni tó ń dákọ ló wá sínú igbó láti wá gbà
1: ní. o náà mo sọ o ráhùn mi kájẹ bí ọjọ yẹn báyìí bó ṣe jáde gbàrà báyìí jàgàbáà lórí ẹ̀rọ tó bí jàgàbáà ni kó máa kí o rí jàgàbáà.
0: àbí ọ̀dọ̀ ààrẹ wọn kọ́kọ́ kó wọn lọ ni. tamo
1: share wa nu gbe
0: ah
1: ile mo na so ro ki
0: bo ja
1: so
0: ro ni won mo ti e ti se video lo to
1: ile mo na so ro ki se so ro ki se
0: ni go tu ba ni boya bi garden kan se mo pe garden garden na le wa nu aso rock atari mama na ti won lo ja ewe ben jo si eh ko si nkan ti o le si nu aso rock
1: eh e lo si be ri wa
0: eh
1: ba se lo
0: emi o mo mo n bi
1: emi le so be won je
0: emi bi se mo pe yin le sese de lati be
1: e so pe
0: eh e si mo gbogbo ko lu ko du be
1: ko ba adaba olorun jo
0: oloye le kan so ni
1: baba
0: e dakun oro kun o tun ye mi o
1: ese o
0: gomina na wa soro lana
1: be ni
0: eyi ti emi ti e koko gbo ke n tori eyi ti gomina se boya bi owo sanmo oni nigba ti enikan agbohun si afefe naa ni to pe gomina to si ke gomina pe gomina e ku orire o eyin ni olope an ba yin gbe gba ope o tori pe kene nkan eleyi nkan ayo ni gomina na ni be an ba gun esin ninu awon iko ni kose tori pe kene okan awon lele lati jo yi we awon ko lo awon eyin awon oni won si ko lo pelu bi awon na se gbo iyun koko se mi lara kiri pe be se gbo temi ru wi pe bi gbogbo igbese se nlo o ye ke ti jo mo mo pe ibi la tu ti de o ba se nlo lele o ibi la be mi na se gbo
1: enyo
0: awon eyan wa ti wa bayi o won ti nlo bayi o won ti nlo bayi o gomina ni bawon na se gbo pe
1: won de la ni awon le de oruku si won lapo
0: abisho lo
1: ti gbo
0: pe bi awon si gbo inu awon dun gan o amọ gomina wa soro kan wipe kene kan kulana kene kan wa kulone
1: kene kan kelana
0: kene kan kulone se eyan mo pe nti ayin o won ni awon kede pe awon fe se are idi ti mo fi doro e wa oselu nu o tori pe oro ti gomina so oro oselu ni won ni awon kede biru ana pe omo Nigeria o emi na fe ronu o egbe kini wa o o je mi na o baba si nso pe ninu kashi joba emi na o kere o won si se dada won la won kede ninu egbe oni paki elege pe awon na o ronu fun are ni bi ana won ni gbo wa di oni wa ko awon ma won ni ipinle Oyo oni ru re o si sele ri ni ipinle Oyo iyun wa fe mo ti oro se an lenu gomina ni in ti compose again settle dada kin put oro mi together
1: kin
0: balance nitori ayo si nbe lokan mi baye gomina won soro ni soro wi pe to eyan mo tu fi ogbon eyan fi mo kun nkan oro ti gomina wa so yi o koko se mi ni kaifi wi pe ipinle yin oni won ti komo ko si si bi eto ati dola tori pe baba so pe ta ni nkan yin kan ju o kan gomina ipinle Oyo o ko won gbongbongbon eyin eyan wa te n gbo wa nile e dakun o e ma ba wa fi emi rinrin ajo yi tori pe kene Nigeria yi a fe jo boju wo ka jo wo ni ilana oro oju sunukun te eyan fi n wo oro oro sunukun ni ka jo foju sunukun wo se mo pe baba n fi atunse lawon abala abi kan a n soro eto abo lorilede Nigeria a se fe kiru isele bayi ko mo sele mo ni ipinle Oyo atawon ipinle eyi to tun ku lorilede Nigeria oro ti gomina wa so yi o to apero omeriwo gomina ni awon kede lana pawon fe se president ngbo wa di loni won yabo ipinle awon won a ka won omo awon wi pe awon agbesun mo mi la ni o ka won omo sáwọn agbésùmọ̀mí náà a tele so wipe boye mi nisin bo fe se president oloye le kan na ni awon fe se president a si jo nso re o se se ko je pe lasikun a mo tori ibi kan na la jo fe lo ore wa baba fi rerin sira wa gan a tun mo wipe
1: se
0: erin wa lati nu okan funfun bi gomina se wa soro yi se awon kan ti won jo ndu kini ni gomina soro ba ni abi oloye le kan so ni gege bi woye teyin lai se ku seye lai guso lo se lo gebi omo Nigeria e kan ja tan mo le soro yi
1: oro yen ninu woye temi o fi han pe gomina o mo pe kini e fe sere lana tori ka lo mo pe won fe fun amo le lana ni la ma soro yen gomina ogo ogba oro yen de ni tumo oni pe leni ohun kiri pe won fe je
0: are
1: are aro yo kiji won de ko awon omo ti eyan ba foju wo eyan ni pe ejo lo won pe o so mora won sugbon te ba wo lere fi niyan ninu wi temi nkan to sele ni ojo yen bi mi en sabe sumo mi o sugbon ninu woye temi ki se nkan ti won plan laarin 12 hours ki se nkan ti won plan laarin 12 hours kini yen jo nkan to je pe won tin gba lero won tin sise to fun igba to pe tori won ge titi si meji fun titi bi 7 kilometers sira won na won school yen won de fi se kan to be se ni school me te ta to de se to ye won lowo won ti won boya si fi fe koja la koko yen boya governor fe koja la koko yen iru kan be yen be mi se foju wo ko fe jo wi pe oro ti gomina so lo bi oro yen sugbon gomina na mo se te ba wo oro gomina ati are nkan to la won nkan to gba ni won koja ju oju tu ila lo
0: abisi
1: ilu we ti da ni won koja temi gomina so ko siru lana ni o fe ninu woye temi o gomina fe di oruku si are lapo ni bo mo tu amo sile lana yen o ti dayo si oro ti gomina se o ti baje o ti so yi o ti ja sugbon koko ni wi pe okan mi o ti ibale
0: okan yen ibale kini ba yin
1: nkan ti mo fe ri mi o ti ri
0: ki le fe ri
1: emi gege bi enikan mi o gbagbo wi pe ise ogun ni won fi gba omo yen pada lana yen e de mo pe awon ara bi wa bi baye kan ti ba wu mi laaro yi o ni ona ti joba ti en gba se iru nkan be yen won le so wi pe nigba ti kini yen bere o pe awon ti seto awon mefa tan lawon fe pa yen tan lawon pa sunu abi mesan tan lawon pa sunu do awon ti ko mejo lo sugbon leyin ta won ti kuro ta won to se ri firi firi nu igbo mo fe gbo pe ojo na o ti ro le inu igbo yen pe awon ti ojo na yen de pale mo re tori ti ba se be ni e ma ja tanra
0: ko won ti foju awon ase bi han
1: be ni ti ba se pe won pale won mo ni
0: eyo
1: oga mi sir nkan se wanu igbo yen nkan se wanu igbo
0: yen o ye mo foju awon ase bi han
1: alakoko ni pe awon tele ko yen emi o gege bi enikan ninu woye temi o oro pa awon ko awon kan yen fe joro oselu sugbon oselu ni o oselu ko o igbo yen emi gbogbo ni mo fi le so en tu baba ni Oyo National Reserve leni Old Oyo National Park leni abi sumo mi ni tori be se wa yi e le mo wi pe Boko Haram wa bi kan ke mule ti Boko Haram be
0: lai lai
1: igbo on de re bayi igbo to je pe labe ofin e le da ko nbe e le gbe be e le de gbe nbe e de mo bi Boko Haram wa nbe ina tu wa nbe pelu ko Boko Haram le yin na eni kede to ba ri mi gbo yen e kan ti sese fun moju sugbon agbo yen
0: oloye le kan so ni
1: nkan to je keru ba mi gangan niyan pe nkan to se dun won oru won oru won oru o se wa ni
0: iru Old Oyo Park yun se ijoba ipinle Oyo o ni agbara lori e
1: pelu ogo Olorun ni agbara lori e
0: won alagbara
1: federal government lo ni
0: o se wa nje Oyo
1: oruko lo yo oruko lo yo je ti yankari na ni ba ji oruko lu ni oruko na ma fi so oruko bi to ba wa na ma fi so oru e pa ikana wa ni Ogun State o wa ni Cross River ko fe si state ti o ni reserve afi boya Lagos ti o ni le repete
0: so ipele Oyo ni agbara lori aginju abisi lojo ma
1: ibile Oyo ewe akintola won le ijoba gomina o le fa akintola tun be
0: ka
1: ewe akintola bo se po yeye to gomina o le fa tun be
0: ka
1: ba fa tu ade jo se lorun
0: ka gomina o de so pe on fe ro awon iko ologun wonu be lo
1: iko ologun lo de we en ba ni ko ologun lo wo lo ran kan ologun se gomina are nikan ni mo si so de tele se bi to wa ti do ro abu are ni ke ba soro are ni commander in chief o lo npase fun gbugbu awon ile to abu Nigeria patapata
0: to
1: se boku en amadekun le fe ran lo si ni o do national park e ti bele dada ke to lo e ti bele ko ti po ke to ran won lo be
0: abisi olodumare to o ye je kin se baye e ja si ojo opo le fun awon ara ile labala bi ta de yi adupe o adupe pe okun o pe awon eyan wa won pada de o layo atalafia ama bi won se pada de ohun o na la nke si ki nkan yo mo to lo pada sele se orisun ogun sa gbe gangan sa se wole se bu si e koro ohun o lo oloto ojo eti jin o orun to si ku loke o ta so gbe ama si o ye ki atiri awon firin firin firin awon nkankan tawon nkankan emi ti wo ipe ru ana ba se ri awon ti won ba wa gba deun awon ti onise bi ti won ni owo won te kon si ti foju won de kawen o ti ma awon ase ka se bi eda gomina ipinle Oyo na soro oro ti gomina so pe awon kede awon fe je are ijo keji won a ja won mo gbe eyan mo Nigeria ibi toro ti kan yin nu o e wa dakun e mo soku oro e kan so bo se ye yin ni e se ile hun nitori anfani ti wa na nka kan jo tan mo le se fun ra wa ni
1: iranun gini
0: ro ran ye o e dakun o eyin en to tu wa nbe ni yi

0: Hello,
1: Nigeria, Oshelu Nigeria. Hello.
2: Hello, Ekaro.
1: Emma Karo, sir. Ẹṣun ojú òní
2: tí
1: àmì ọlọ. Ẹyin àjọ máa wò ó sọ́tún máa rò sósì náà ni tí gbogbo ẹ̀ ó fi dá. Tòrọ́rọ̀ tó jáde lẹ́nu gómìnà náà pé àwọn kéde lánàá wọ́n gbá wọn ọmọ lónìí. Ọ̀rọ̀ òṣèlú náà ni. Hello.
2: Hello, ẹ káàárọ̀.
1: Ẹ mọ̀ káàárọ̀ sá o.
2: Mr. George ni ó pè é láti gbogbo
1: ẹ. Ẹṣun ojú òní tì yín o.
2: Àmì ọ. Dúpẹ́ o.
1: Ọlọ́run ṣeun.
2: We thank God. Our children are back.
1: We thank God.
2: I'm listening to you people since. Ọ̀gá Sanni.
3: Yes, sir. Daddy, good morning, sir.
2: Good morning, my brother.
3: Yes, sir.
2: You see where Nigeria dey carry us go?
3: Italian person.
2: You see where Nigeria dey carry us go? Since the day they said after election, there will be no insurgency again. That is the day I knew that this team, they are using politics on it. I thank God that these children are brought back alive. I keep asking myself, can these children be inside this bush for this long and survive? But look at it. They are out now. It's not easy because it will also show in their body because they are not within their own domain.
3: Yes.
2: They are not with their parents. No matter what you are giving to them, they are not going to feel comfortable. But do you see those children like people who are very inside the bush? This is a problem we are having in this country. If you want to play politics with people's life, that means we don't have good politicians in Nigeria. I pray that the governor will be able to do something concerning that reserve and make sure that they make that place habitable for people to go there all the time so that this type of thing will not happen there again. If not, they are going to carry more people and go inside there because of the money they want to collect and the politics they want to play. I pity this country. God continue to guide us.
1: Amen. Hello.
4: Hello.
1: Eka Rosao.
4: Ẹ̀ka àwọn ẹ̀kọ́ ìpínlẹ̀ ọlọ́mà fún iṣẹ́.
1: Àmì ọlọ́run.
4: Àti olóòṣà.
3: Ẹ̀ka rọ̀sán.
4: Gbogbo ọgbà.
3: Ẹ̀sán.
4: Lọ́ba àtọ̀lẹ́kọ̀ àgbẹ̀ta fún wọn.
3: Àti ìṣẹ̀lẹ̀ Ààrẹ ìkẹrẹsẹ̀lẹ̀.
4: a ma lori ni ile ise de dura rara to e ko to ni lati
1: to e seun oju oni tin o la wa fi do saarin meji ati oro yi se eyan omo Nigeria nítorí àwọn awuyewuye táwà ti rí lórí social media a sì gbọdọ̀ balance ẹ gẹ́gẹ́ bí àwa táwà láàrin ẹ̀rìn aráàlú àtijọba pé wọ́n mú èèyàn wọ́n sì kọ́kọ́ ṣe ẹnìkan bá ṣubàṣu báyìí sóṣèlú náà la lè pélé yìí o àbí èrò ọ̀rọ̀ ètò ààbò nàìjíríà nìkan mójútó hello.
0: Apostle.
1: Tọ́ ojú òní tì yìí o.
0: Nǹkan tí mi fẹ́ sọ lẹ́ẹ̀kan sí ni pé nǹkan tó ṣẹlẹ̀ àpẹrú ẹ̀mọ̀ a ní ọ́pù ọba 30 ní Ọ̀yọ́ state. Ọ́pù 30 àbí àṣà ní Ọ̀yọ́ state ní Yorùbá là ní ìmọye gbogbo ọba tá a ní kọ́ má ìkírò ìṣẹ̀lẹ̀ mọ́ kò bàjẹ́ láyà àwọn tó ṣẹlẹ̀ jò ó ìdẹ́lẹ̀ Yorùbá tó kọ́ má ẹ̀ kó ṣẹlẹ̀ mọ́ kọ́ má jíyàn gbé kọ́ má ṣe gbé ò dáa. Kọ́ má jẹ́ kó ṣerú ẹ̀ṣẹ̀lẹ̀ mọ́
1: tọ́ àwọn alálẹ̀ náà ti ń gbọ́ àwọn aláṣẹ wa ti ń gbọ́ ṣé wọn a lè sáré sí èèyàn báṣubàṣu báyìí ká lọ́rọ̀ òṣèlú ni àbí a tún wá lè wòye pé àwọn ọmọ tí wọn kó lọ látijọ́ yìí gbogbo àlà ń gbara ta akínní kọ̀ǹdíṣà àwọn ọmọ inú òjò inú ẹ̀rùn wọn tún wá kọ́ àwọn ọmọdé wọn rùkọ́ apá wọn rùkọ́ ẹsẹ̀ ọ̀rọ̀ wa dàbí tọ́
4: hello.
1: Ẹ ṣeun sá.
3: Bàbá mi.
4: Bàbá ìdájú ló.
3: Àmì bàbá.
4: Ìyá ayò lẹ́nu ẹ̀rọ
3: ọ̀gbọ́n padà. Àmì bàbá.
1: Àmì ọlọ́run.
4: Ìgbésà yẹ ní níta ara rẹ̀ ẹni dọ́gbọ́n gbé èèyàn kẹ́mà àwọn gba ọmọ ẹ̀yọ́ ọ̀hún mi sọ̀rọ̀ àwọn.
3: Bẹ́ẹ̀ni.
4: Àwọn ilé wọn tọ́ka wọn jẹ́ ni. Ẹ lọ wo àwọn tí wọ́n gbé nílẹ̀ Hausa. Àwọn tọ́ọ̀rì smart ọdún tí sáà máa làwọn eléyìí tí èèyàn ni wọn máa ń ṣerú ẹ dáadáa ẹnì wẹsàn wọdún akàndéjẹ pátá tí wọn lè kó bí mẹjọ tí wọn bá ní nǹkan lọrọ lójọ bá yẹ kó rántí kíní wọn lè fẹ nìkan nu wọn ẹni ẹni irú lókè ṣe ṣe ìlú òṣèlú ẹgbẹ àbọdì wọn kó bẹẹ mi ṣe rí àwọn yẹn wọn lè kó àwọn ẹsùn gbogbo kó jẹ pé nǹkan tó ń mú nìkan ọmọ yẹn gbà aṣọ wọn á ti jala jala Ọlọ́run la Nàìjíríà kọjá. Ghana gan wọ́n ti lọ tẹ́lẹ̀. Láì máa tọ́ sí bí àti tọ́ ní ìdúmọ̀ sọ èyí olóyè Sànímà. Ṣùgbọ́n là ní kánú ti bẹ̀rẹ̀ sí Kéńdì sì ti wá. Ẹ wo ogun tó ń ṣẹlẹ̀ káró ọ̀ra ni. Ọkẹ̀rẹ́ gẹ́gẹ́ kọ́rọ́pṣọ̀n ò sí bẹ́ẹ̀ ni. Èti bá dàbí àwọn aṣẹ ìṣẹ́ pọ̀ kẹ̀kẹ́ mọ́. Gbogbo ẹ̀ta kan tó ń dúró mọ́ra wọn. Àwọn kan sá sí àwọn èèyàn kọ̀ mí ti fáì. A di owó. Ẹ̀ẹ̀mí lè mú kẹ́ ẹ sọ pé ẹ̀jọ́ ní kò ti wà ní pàtì yìí. Ìpàdé ti kọ́tọ́ sí ọmọlẹ̀ ọ̀tọ́ níbi ẹni bọ̀ ìjọba ti kọ̀ọ̀rọ̀ pè lẹ́nu ilé àtúwá ti ọgbẹ́ tó bá ti dénú pàtì ọ̀hún yẹ sí ìsà àṣọ ìgbé mi. Gbọ́dọ̀ ti ń ṣerú ẹ̀.
1: Tọ́ ẹ ṣeun ojú òní tì yín o. Ọ̀rọ̀ ń wá tí ẹ wá fẹ́ dàbí nǹkan. Kò lè jóṣèlú kí wọ́n sì sáré ṣe tíṣà àkọ́kọ́ tí wọ́n ṣe kí wọ́n sáré ṣe bá òun. Àwọn èèyàn tó wà wò pé òṣèlú ní jàre ṣẹ́ẹ̀rá àwọn ọmọ bí wọ́n ṣe rùkọ́ apá rùkọ́ ẹsẹ̀ ṣẹ́ àwọn ọmọ eléyìí wà nù ẹ̀jẹ̀ sì ti fẹ́ gbẹ tán lára irú àwa báyìí. Ẹ lọ.
0: Ẹ máa káàárọ̀ sá.
1: Yẹ́sà ẹ káàárọ̀ sá o.
0: Ẹ kọ ọjọ́ mẹ́ta o.
1: Ọjọ́ kan pẹ̀lú o.
0: Pásítọ̀ ni látàṣàkà.
1: Pásítọ̀ ó tọjọ́ mẹ́ta o.
0: Ọkọ ọjọ́ mẹ́ta sá.
1: Ẹ ṣeun ojú òní tì yín.
0: Àwa ni ẹ̀sà. Jẹ́ ká tẹ̀ kọ́kọ́ dúpẹ́ fọlọ́run. Tó jẹ́ pé gbogbo nǹkan táwọn fẹ́ ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀. Ó tẹ̀ jó òṣèlú ni. Kó tẹ̀ jó òṣèlú ni. Ọ̀pọ̀ ẹni fọlọ́run tó ọlọ́run jẹ́ kí àwọn ẹ̀ jáde látara
1: sí àwọn
0: ṣùgbọ́n tá a bá fojú inú wo dáadáa bí olóyè Sanni ṣe sọ látàyè Fáyọ̀ṣe Olédé jáde òun dìfẹ́ǹdì federal government oní Mọ́kìdé Mákindé ló mọ̀ nípa kínní yẹn ẹnìkejì tó bá gbà lẹ́nu ẹ̀ wíkẹ́ sọ̀rọ̀ now nígbà tí wọ́n kọ́ àwọn jáde tán Abuja náà ti kọ́kọ́ announce nígbà tí wọ́n tún máa sọ táwọn àwọn tó kó lọ gan tó máa dúpẹ́ Abuja náà lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀
5: then ninu gbe ti awon to tin to record la na social media adupe o ati dupe o ati dupe o ati dupe o adupe lowo baba to go sabuja to lo ri IG se ba gbo dada wa lori social media ke mo pe kini ejora won die o fe so mo nkan to ro gomina so ibu gbe mi gbe gege de ro kan mi gbe ba je ti fe ni o ye ka boya on people gan late lati je tori kan ko ma le declare lojo ye gan kan kan bi stop o kan fi stop gogo kini e to je ko do keji ni sugbon gogo adupe fọlọrun to lọn je ko se se o ọlọrun adu ti wa e ma je kan fi ase ka ma pe kan ma fa ka ma bi ọlọrun kan ma fa ase ilu kan ma pa wa so ma fa pa ni ara mu je pataki o
1: to
5: adu ti wa
1: esun ojo ni ti e hey adupe o adupe lowo ọlọrun pe awon omo yi won de layo atalafia ipe n ko lu pe o e ja mo fo ni dupe bro idowo awon na be nbi won ni ti won fe so fun wa nipa ido hello
6: e kaaro
1: e ma
6: ka e kaaro sir
1: yes sir
6: e da la le da la la ti re so la ti wona
1: e seun
6: yes sir adupe adupe pari
1: ha o ti re bete awon mama mama gan mo je ro pe won kokko ma pe loni ko won ma dupe awon abi amo bo le wa yin momo yi se nu tin o dun ni pe awon omo wa de ni eyin le si nsoro njo sile nsoro e dupe kai hello
7: hello erasa
1: e bo ka ro sa o
7: olori akitile ni
1: e seun sa
7: a dupe pe won gba awon omo opo ni fọlọrun
1: o to wa seun
7: pe awon omo yen jade laya kalafia e to ba ni ilu wodu a je pe ki sabi amo ṣugbọn nkan ta wa nso re sa bawo ni ru nkan bayi o se ni sele mo la wa nso pa ọlọrun ti ba wa ṣe won ti gba won mo a ni a nso ba yi pe ko jọ tori ọlọ ko ma je ki ru nkan bayi sele mo gbogbo wa ta wa mi la ko aya soke bi ka ko le sọ ni lo wa nbẹ yẹn kájọ láti gbà tọ́jú káwọn ọmọ yẹn lọ kò sí ròyìn tí mo dá títí nìyí sọ̀rọ̀ pa àwọn ọmọ yẹn
8: bẹ́ẹ̀ ni
7: ẹ tó bá jẹ́ àbíamọ́ olóyè sọ nínú dúró ń bẹ̀ yẹn kọ́ bá mi kọ́ sọ ìgbà tí mo pè wọlé kò sí ọ̀rọ̀ ìtọ́ bá máa jẹ́
8: ojoojúmọ́ lè máa ń sọ ẹ́ sà
7: àbí mo padà sà
8: òótọ́ ni sà ojúmọ́ lè máa ń sọ
7: èmi gan fúlàní gan kò sígbà tí mo bá wà lulẹ̀ tí mi ní ronú tí má jẹ́ màmá ronú pé kọ́ńtínṣọ̀ wo làwọn ọmọ ìfẹ́ wà nínú wá lù pé wọ́n padà dé láyà kàlàfíà a kẹ̀rí wọn gbà tọ́ dé àbí tá a bá ń tọra wa jẹ́ àní láti máa tọra wa ṣùgbọ́n kókó náà ń sọ ni wípé irú nǹkan tó ṣẹlẹ̀ yìí fẹ́ àwọn ò fẹ́ mọ́ kọ́jọ tó yọ lọ kọ́ má ṣe mọ́ ó rí bákọ̀bákọ̀ lójú ìtàwa ìgbà tá a kí ṣe gidi tẹ̀báwọn ọmọ tó wà lùgbó la rí yẹn àbí ṣe gbogbo wa la rí kọ́jọ kọ́ má jẹ́ kó ṣẹlẹ̀ mọ́ o kọ́ má máa tura sí ìlà yìí lo ìlà yìí lo náà fi wá sí abẹ̀sí ronú àwọn ọmọ wọ́n jáde ń sìn wọ́n lọ dúpẹ́ lábújá gọ́dọ̀ tó wà ní ó sọ pé òun ọmọ nǹkan pé òun náà ṣe ń gbọ́ làwa náà ṣe ń gbọ́ wíṣẹ́ lọ́kọ́kọ́ àbí ìkíní lọ́kọ́kọ́ lọ́kọ́ fáyọ̀ṣe ó ló mọ̀ ń pa ẹ̀ wíṣẹ́ náà sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ ní ìta àgbọ̀ kankan mọ́ báyìí àwọn pẹ́ nìkan là ń gbọ́ àwọn mẹ́rin náà ti mú kọ́ kó àwọn èèyàn wọ̀nyí èèyàn mẹ́rin náà ti mú báyìí abẹ́rẹ́ àwọn tó ṣe mú nígbà tí bàbá mú yàn báyìí tó fi ọ̀bẹ tí lọ́rùn tó dú ṣé wọ́n gbọ́dọ̀ lọ lásán ni a gbọ́dọ̀ kó wọn ká mọ bí irú gírí yẹn báwo ló ṣe ṣẹlẹ̀ báwo ló ṣe lọ sódà tí irú òní lè ṣẹlẹ̀ mọ́ ẹ kó ètò kò ní bàjẹ́ bẹ́ẹ̀ bá ń sọ nìyẹn.
1: tó ẹ ṣeun olóye akitile ọmọ nìyẹn. ẹyin àwọn fẹ́ gẹ̀ẹ́tì àfojúsùn wà wípé àní báwo ni ò ṣe ní ṣẹlẹ̀ mọ́ ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí ó tó àpérò ẹ̀jẹ̀ fẹ́ gbẹ̀tàn lára wa gbàmí ìtọ́jú ò bá ń rọ̀ báyìí a mọ̀ wípé kí ni kọ̀ǹdíṣọ̀n àwọn ọmọ nínú igbó àmọ́ ń gbà tí ó di wípé àwọn ọmọ ń dé inú wa dùn o inú wa dùn pé wọ́n ti ẹ̀ wà dáadáa àmọ́ báwo kìíní gan ṣe wá jẹ́ báyìí ọ̀nà wo la gbé gbà bó o ló ṣe rí tán a fe de ojude lohun an pada abo baba pada te atomo tesiwaju e mo yin ko nbe o ende nbe o e ku kale
9: Republic of Nigeria
10: your preferred wholesome radio.
11: Are you hungry for something delicious? Food that feels like home but tastes like pure luxury? Then welcome to Honeydew Restaurant, where every meal is made to make you smile. From our smoky jollof to rich ofada sauce to a variety of delicious soups like egusi, eforiro, and more, paired with your favorite proteins and hot, freshly made swallows, all made for you to enjoy. We also handle bulk orders in liters, fresh and ready whenever you need it, for delivery to your doorstep. At Honeydew, it's not just the food, it's the feel. With our beautiful ambience, perfect for your romantic dates, family outings, or your quiet, relaxing evening escape. Join us every last Friday of the month at 7 p.m. for karaoke nights with Jai Olam and enjoy music, games, food, drinks, and free mocktails and cocktails as you sing your hearts out. Visit us at Plot 42, Block 8, Alaafin Avenue, beside Wells Radio, Oluyole Estate, Ibadan. For your doorstep delivery or inquiries, call or WhatsApp 0814-691-6635. 0814-691-6635. Honeydew Restaurant, where every meal is made to make you smile.
12: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour.
13: I am so sorry. Our network is slow. I will just run out of data.
12: Same excuse yesterday. It is unacceptable. Please. You better switch to One Data Internet Service.
13: One Data?
12: Yes, One Data. One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed. One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.
14: Welcome to Junius International School, Ibadan, where academic excellence thrives in an atmosphere of love, care, and safety. With a team of experienced and dedicated educators, we inspire young minds in a stimulating environment that nurtures learning, creativity, character, and confidence. Our rich and dynamic curriculum prepares pupils for outstanding success in both local and international examinations, opening doors to limitless opportunities and a bright future anywhere in the world. At Junius International School, we go beyond academics. We identify and nurture every child's unique potential, raising globally minded leaders guided by strong moral values and godly principles. Join us in shaping tomorrow's leaders today. Admission test into pre-nursery to year 5 holds on Tuesday, 4th August 2026. Venue, Junius International School, Alaafin Avenue, Uluyole Estate, Ibadan. Time, 9 a.m. Admission forms are available online at www.juniorsinternationalschool.com/admissions or at the school premises. Juniors International School, Center of Excellence.
15: Olúwo ọjà yín lórí rédíò tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà West Radio ní kẹ́ ẹ máa bọ̀ o àfetìwà gbé tiyín lárugẹ owó owó ga jara lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀ iléeṣẹ́ ńláńlá àti kéékèèké ẹ̀yin ilé ìjọsìn pátápátá ẹ máa bọ̀ ẹ wá gbé wò ẹ jẹ́ wò ẹ jọ̀ wò ẹ tọ́ wò jọ́ ọ gbàgbọ́ga ni master kí lẹ tún duro se na e ma se tabi sugbon o e ma bo wa sile ise wa danda la wa lege titi ile funfun pelu awo bulu west broadcasting house ni alaafin avenue oluyole estate ibadan ojo state nigeria elu elu 07066165053 tabi 08035093394 west radio 89.3 FM. On long door, you can tell where you can look.
16: Yo, what's up?
17: Baby, let's go!
18: Hey there! Want to stay connected to your favorite radio station? Follow us on social media for the latest updates, entertaining wholesome content, and behind-the-scenes peeks. We're on Instagram at Wells Radio 893, Facebook Wells Radio 893 FM fan page, X Wells Radio 893. Follow our WhatsApp channel, Wells Radio 89.3 FM. Get a scoop on upcoming shows, giveaways, and events. Also get to interact with your favorite presenters and share your thoughts on our posts and stories. Join the conversation and stay tuned into Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
10: 89.3 FM, your preferred wholesome radio.

0: tọ ẹyìn orin olóògbé Sikiru Ayinde Barista yìí mo gbádùn orin ọ̀hún gan. Orin ọ̀hún ó nítumọ̀ pọ̀ fún gbogbo àwa tí a bá lè gbọ́ dáadáa. Ọmọ Nàìjíríà ibo la ń lọ? Òṣèlú Nàìjíríà ibo ni ẹ̀ ń kó wa rè? Ọ̀rọ̀ tó kinú ni o, ó kẹnú, ó fẹnú, ó wú sínú dáadáa. Àwa ni àárín ìrìn àjò, àwọn kan wọ́n ń kó wa lọ. Àwa láàárín ìrìn àjò ayé wa, àwọn kan ni a ń bá wa tukọ̀ rẹ̀. Ìyọ́n wa ń bi alẹ́ rẹ̀ wípé ìwọ gan tó láyé, so mọ bi ayé rẹ̀ ń lọ sá. Àwọn tí wọ́n ń bọ̀ tukọ̀, tí wọ́n ń bọ̀ tukọ̀ so tí ẹ̀ ń bi alẹ́ rẹ̀ gan pé ibo wọ́n ń gbé ọ lọ, tọ̀rọ̀ tí ẹ gan bá yí ara ẹ. Kai, sọ̀rọ̀ Nàìjíríà yé Nàìjíríà. Ọmọ Nàìjíríà nìyẹn o, àwa tá a jẹ́ ọmọ Nàìjíríà, sáwa gan ti ẹ̀ jókòó rí, a bèrè wa léèrè wípé níbo la fẹ́ kí Nàìjíríà yóò dé? Ṣé mọ̀ wí tí ọ̀rọ̀ ń bá yé wa dáadáa, orin Bàrí tó bá yé wa dáadáa, àwa ọmọ Nàìjíríà gan la ni Nàìjíríà. Àwọn tí ń bá wa tukọ̀ rẹ̀, ara wa náà ni wọ́n, àran wọn ń ṣe ni. Bí èèyàn bá sì ràn èèyàn ń ṣe tí ṣe ò bá ti yé a máa sọ wípé dákun bọ́ àyín o, bọ́ síbi tí mo ràn ọkọ lòun ṣe mọ́ àbá ń ṣe ní báṣubàṣu lọ rèé jókòó lọ rèé jókòó kò yíyọ dáadáa. Èmi ọmọ ọrọ̀ gbólóhùn ni o, fún gbogbo ẹni tó bá mọ gbólóhùn gbọ́. A mọ kọ ìka sára ògiri, ẹ̀yin tẹ́ ẹ bá ní ojú ẹ̀mí ẹ máa kà kẹ́ ẹ sì mọ digest ẹ. 2027 kànlẹ̀kùn ìdìbò ń bọ̀ o, mo rò pé ó yẹ ká ti gbọ́n. 2027 kànlẹ̀kùn ìdìbò ń bọ̀, mo rò pé ó yẹ ká ti understand àwọn tá à ń wò gẹ́gẹ́ bí aṣíwájú wa. Sọ̀rọ̀ yóò tí wá dàbí bámúbámú mo yó èmi ò mọ̀ bébí ń pọ̀ mẹ́nìkọ́kàn ẹ̀ ń bá lè kó kú dànù kékùdà ó sà ti tà wá lọ́wọ́. Bó bá ṣe wò kíkẹ́ ṣera yín, torí pé àwa gan bó bá ṣe wù wá la lè ṣe yín, bó bá wù wá a lè tẹ̀yìn bàṣubàṣu, bó bá wù wá a lè pàyín lẹ́kùn, bó bá wù wá a lè dàyín sí ìbànújẹ́. Èmi rọ gbólóhùn tèmi ni o, ẹkú ti mọ̀ pé a rọ gbólóhùn bí ẹni rọ góòlù ni mí. Àwa ni ká máa fi òye ẹ̀mí ká fi máa digest ọ̀rọ̀ náà. Tọ́ bro Ìdòwò wọ́n bẹ́nu kulò yìí láàárọ̀ yìí, àwọn wá láti ìjọba ìbílẹ̀ Ìdó. Ṣẹ́ẹ̀sì mọ̀ wípé ètò wa gbàgede òṣèlú lákọ̀ọ́kọ́ a fi jìn fún ẹ̀yìn aráàlú ni, torí bá méjì kọ́ ìtí bá ń ta yín lẹ́sẹ̀. Tí a sì ń sọ̀rọ̀ àwọn olóṣèlú wa, ẹ̀ẹ́dàkùn ẹ̀já nàmbẹ́ sórí afẹ́fẹ́ káwọn náà ó gbọ́ bó ṣe yẹ kí wọ́n gbọ́ o, kí wọ́n lè mọ̀ bí tí wọ́n bá ṣẹ́ dé tó yẹ kí wọ́n ṣe fún ẹni tó bá fẹ́ ṣiṣẹ́. Tọ́ bro Ìdòwò àwọn wá láti ìjọba ìbílẹ̀ Ìdó ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wà ní àárín. Bro Ìdòwò àárín yìí láàárọ̀ yìí ẹ káàárọ̀ sà. Tọ́ ẹ ṣeun ojú òní tìyàn o, a rí yín lórí ètò yìí ẹ ṣàlàyé pé àwọn nǹkan kan àtàwọn nǹkan kan ẹ fẹ́ pe àkíyèsí wa sí ni ijoba ibile Ido. Oya, jagbo.
1: Oke oludasile ilese West Radio. Lati ori agbade kekere abu Olorun. Ama ti gbogbo yin mu dokun loruko Jesu.
0: Ami o.
1: E de kuse ilu na.
0: E seun.
1: E kuse takutakun. Mo ti ke baba wa gomina wa Seyi Makinde. A ku yin ku rire. Olorun ko je ki a fi awon mo na kon fi se so lenu fun yin. A tun dupe lowo awon baba wa. Eyi ti Olorun gbe akoso Nigeria yi lowo. Ahmed Bola Tinubu e ku se takutaku. A ki gbogbo eyin alabu e ku se takutaku. A de ku eyin orire loko gomina ni ogbo ba so be. E ku orire o. Aleluya mo.
0: Awon ijoba ibile orire surire.
1: Beni sa.
0: Abisi Olorun. Oruko won ro won nu.
1: Eh ni bo se njo lana ni emi gan. Mo ni ki sun ni mo ko television break news ni. Ah.
0: Abisi.
1: Mo na dupe o.
0: To Olorun seun. Ni ijoba ibile Ido. Awon kile ni eni bi ipenija nibe.
1: Ipenija ti ani ni ijoba ibile Ido. Ido Ibarapa akoko de ka koko ki gomina wa e ga ti wa ki honorable wa Remi Osini yi ti o se asoju wa ni assembly ni Abuja nibe ama kesi mo ko fe je ki a fi won si ni pe awon nkan ti o ku lati pari fun won fun ise ilu ti won se takutaku lohun ati fun won ni okun atagbara kon ba wa se because iru ona odere mi ti won se lati odere mi lo si sobso ati edupe ipinija to wa nbe le gba ibe yin rara gada kon wa ni ati de elenu sobso adupe lowo adolubu se honorable Remi Osini eyi to se to je ki ibe yen ko se keni ko da ni isin
0: ẹni wọn ti bẹrẹ rẹ
1: bẹẹni
0: ṣùgbọn kì í ti parí
1: kò sí parí bọ wọn ti bẹrẹ mọtò ti ń gbabẹ
0: ẹ wá fẹ kí wọn bá yín jáwé sóbì
1: bẹẹni ṣàkọ parí ẹ
0: sọnà tá ń sọ yìí ọ̀nà ìjọba ìbílẹ̀ ni ìjọba ìpínlẹ̀ ni àbí ta ló ní àṣẹ àbí ìjọba àpapọ̀
1: ìjọba àpapọ̀ ló ní àṣẹ lọ́nà yẹn lóòtú
0: ìjọba àpapọ̀ ló láṣẹ lórí
1: bẹẹni olóòtú
0: bẹrẹ iṣẹ lórí rẹ
1: honorable Remi Osini
0: tọ bí ẹ ṣe ń sọ yìí náà ó ṣe é ṣe káwọn ikọ wọn kí wọn máa gbọ ọ̀nà ẹlẹ́nu sọ́nsọ́ àbí kílẹ̀ pé
1: láti ọ̀dọ́ rẹ̀ mi lọ sí ẹlẹ́nu sọ́nsọ́
0: ẹlẹ́nu sọ́nsọ́ bí ẹ ti sọ pé wọ́n ti bá yín bẹ̀rẹ̀ ni ọ̀nà yìí gan àwọn wo lẹ ti fi tó létí tẹ́lẹ̀
1: a ti ń pariwo kan tó débẹ̀ o tí wọ́n ṣe ní Ido a ò lè ka tán ṣé sólà tí wọ́n ṣe láti òkúnà ṣé sólà tí wọ́n ṣe láti ìyànà àkùfò wá sí Ido market lábẹ́sọ ni ṣé transformer tí wọ́n gbé fún Adélu ní Abẹ́gẹ̀dẹ̀ ṣé ò la fẹ́ sọ ni èyí tí wọ́n ṣe kí ni tí wọ́n support a ò lè dárúkọ owó ibi ibi yẹn tí wọ́n support ṣé mọ́ṣáláṣí èyí tí ọlọ́run ń lò wọ́n láti gbé owó ribiribi sílẹ̀ tọpadúró mọ́ṣáláṣí yẹn tó rẹ́ kí n tiẹ̀ máa wo àkíyèsí lórí ọ̀nà ribu rẹ̀ mi ò sí ní rí pé a muslim matter kó dẹ̀ wá ṣe irú kó dẹ̀ wá kọ́rú ilé ọlọ́run yẹn fún àwọn ẹlẹ́sìn kejì wa tí a jọ ń ké pe ọlọ́run ṣẹ̀rí pé ó mú ìfẹ́ àti ìsọ̀kan ó mú bá gbègbè ó sì mú bá gbogbo ìlú so a fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n wo àwòkọ́ṣe irú ọ̀rọ̀ ribu rẹ̀ mi ò ṣe nìyẹn lóhun tó ṣe ní àwùjọ.
0: Tọ́ ẹ ṣeun bro Ìdòwú mo mọ̀ wípé àwọn tí wọ́n súnmọ́ ọ̀nà ribu rẹ̀ mi ò ṣe ni àwọn náà mọ̀ gbọ́ ní àsìkò yìí wọ́n sọ wípé Oliver Twist ní àbí bi won ba se de kon si tun mo won ba yen pari e abi be ko ni
1: awon se kokan wa ton ti pari o baba de okuna ilewe to wa lokuna to yan ba de be awon mo pe iru arakunrin yen iru baba yen lo ye ki yan ti igbo elekeji fun tori be kin e je kin ti e so kini kon jade ni gbangba fun omo orile Nigeria akoko emi o nsegbe APC tori APC ko la wa nde APC ko la wa ntele personality la se kini sa o la ntele sa personality la won yan ntele ni se kin se egbe o ba lo jade ni egbe ti eyan mo ri ti personality e ba ti se kini sa to ba ti da awon yan wo personality yan wa se kini sa wa dibu fun olito se n gbo mi olotu
0: agboye abi
1: se ati ele katon se transfer ati ele katon ati ele se empowerment la fe so ni empowerment of the 1 million naira cash o gbe fridge fa won ton gbe fridge fun won ran mi wa campaign o ti mo foju ri ni tori ido ni mo wa amorova I am the vice chairman CPF and PFM so tell me for juri ni ta ba ni ka ma ka nkan ti honorable re mi o se ni ise ko ni si asiko fun yin ma se keni ta ma fi
0: eyin na e wa n si be n praise won ko won le ba yin se ona yin abi nkan te n do mi o se ko mi
1: be ni pe yi to ko ba pari e idi ni e je pe alati support won fun the second election
0: to okay, want to go ba won ba yin se awon kan ti won fe ba yin se won ba yin se oya eje a lo si odo oloye le kan san ni bi ti a ba oro hun ta ba ti a mba bo re lori oro awon omo eyi ti won atirigba pada t'Olorun oba oke to si ti ba wa fi ase si lati le je wipe ba se n bere Olorun ba wa se be gele ah awon eyan tun ti n pe wole eyan eja gbo nkan ti won fe so hello
2: lo sir
0: yes sir
2: e karo mo ki yi o
0: e seun sir o
2: mo se ki baba loye sunday
3: baba mi e karo sir
2: ati baba presenter e ku se
0: e seun sir
2: agbo Olorun Olorun gbo abori
0: ami Olorun
2: mo gbo ti baba kan soro ti taratara le kan pe ki won ma je kiru eyo tu sele mo ko ma je kiru eyo tu sele mo kun ti imora temi ti mo ro pe ara lu le se bayi ohun ni pe lati fi han pe lati fuju awon asebi han te ranti pe Kisupa Musa jẹra Kisupa Musa to je minister fun eto abo labẹ are o so pe eni soja yohun to ba ri awon agbibon pe won o gbodo pe won gba order lo won to de order mo ko to kipo jalule o ti pa ase yen fun won gbogbo aye lo si gbo so then awon lori eto alabo mi ni ti so na e koja nitori na e je ki awon eyan mobilize awon ode àwọn ọdẹ ń bẹ tó tó ọdẹ ṣe so ẹ jẹ kí wọn mobilize kí aláàbò mobilize àwọn ọdẹ níbi yóò tí wọn bá ti bá àwọn ìyàdùkú àbáwọn agbèrè yẹn fi èrú kí yẹn gbé pàdé ẹ jẹ kí wọn máa gbọn lé wọn lulẹ ká wá wo ẹni tí ò ń láyà nínú àwọn olóṣèlú láti bọ́ ta pé kí ló dé tí wọn fi ṣe yẹn nígbà náà láti wá gbọ́ rojú aṣẹ bi so ẹ má gbàgbé sanwó ọdẹ sọ pé nígbà tó bá yá ogun wa láàjọ ìgbà yìí ọlọ́run yóò wà pẹ̀lú wa o.
0: ẹ ṣeun ojú òní tì yín ní lè gbé ìgbé kankan mọ́ báyìí olóyè lẹ́kọ̀ọ́ sọ ní ìdìbò ọdún 2027 kí ni ìmọ̀ràn tẹ̀ ní fún àwọn èèyàn.
3: ẹ ṣe ìmọ̀ràn alákọ̀ọ́kọ́ ni pé kí wọ́n rí pé àwọn gba káàdì wọn kì báyìí ṣe pé kí wọ́n gba káàdì yẹn pé can I see your ID kan wá yọ voters card sí wọn ẹ gbà fún nǹkan tí wọ́n ń gbà fún láti dìbò ní ọjọ́ ìbò ẹjọ́ nítorí ọlọ́run ẹ jáde
0: káwọn èèyàn ó dìbò
3: ayataya tọmọtọmọ ẹ jáde
0: àbí ìṣẹ̀lẹ̀
3: torí ọjọ́ kan yẹn ló máa sọ bí ọdún mẹ́rin tó ń bọ̀ ṣe máa rí o kódà nǹkan tó ṣẹlẹ̀ láàrin ọdún mẹ́rin mi o ma n ta yo odun merin se pe o ma lo si waju bi odun mejo odun mejila
0: bese
3: ti joba n ya an bese kan te pe olomo pe ogun odun fun ma san tan
0: eh
3: bene
0: an bese lo dun bene iho ni pe ojo idibo
3: o se pataki
0: be yan ba ti kuna
3: bene
0: ikuna o le se akoba bi odun bi ogun odun
3: bene obi abayan le se teyin ba sora
0: an bese lo dun bene
3: iyan ni yan elen keji ni pe e ri pe edibo ṣùgbọ́n kì í ṣe pé kẹ́ ẹ̀dìbò torí pé ara ilé yín ni ẹ̀gbọ́n yín ni mùsùlùmí ni kìrìsìtẹ́nì ni yorùbá ni haúsá ni ẹ yẹ ogun wọn wò fínífíní ìwò lọ́rọ̀ ẹ̀ múlà ká ìlú fún àwọn tó bẹ̀ ṣẹ̀fẹ́ lọ kí ló ń sọ lé ní kí ló sọ lánàá ìyẹn nìyẹn fún àwọn tó bá ń pò kí ló ti ṣe fọdún mẹ́rin kókó bẹ̀rẹ̀ ni pé ẹ jáde fẹ́ni tó tọ́ àti fẹ́ni tó yẹ kò jù bẹ́ẹ̀ lọ
0: tọ́ ó yẹ ìjà wa mọ̀ lọ́lé kó dùn kó pọ̀ báyìí ọlọ́run ọba òkè kò náà ní í jẹ́ bẹ́ẹ̀ o bro ìdòwú àdúpẹ́ o pé àríyìn tẹ́ ẹ sì sọ àgbègbèsẹ̀ lórí rẹ̀ tọ́ nílé agbára ń bè é arákùnrin túndé samson àwọn náà wà nílé agbára ara àwọn ikọ̀ wa náà nu lágbára ọlọ́run o ti di dandan ká kán lu ìlú báyìí básìkò ìdìbò ṣe ń bọ̀ yìí gbogbo tí àwọn ọmọ nàìjíríà tí wọ́n nílò lọ́tún lóṣè ká lọ mọ́ ṣàwárí rẹ̀ fún àwọn olóṣèlú wa ká fi lè mọ àwọn tí wọ́n ní èrò gidi fún ìtẹ̀síwájú ọmọ nàìjíríà olóyè lẹ́kọ̀ọ́ sọ ní ẹ̀sìn òjò ní tìyín
3: àmì iṣẹ́ ìlú ni kò ṣe máa ṣe
0: yóò yẹyin kò ní yẹ
3: lẹ́
0: tọ́ olúgbẹ̀mígan ọmọ́tọ̀ṣọ́ ló kọ tèmi lórúkọ gbogbo àwọn tá a jọ mú ìtọ̀ ń wá ṣe tí gbọ̀nyìn látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí stephen igi oní ọlọ́wọ́ bọ́tẹ̀n ni fún sáà tá a wà yìí tọ́ olúgbẹ̀mígan ọmọ́tọ̀ṣọ́ ń dágbére o títí ọjọ́ mẹ́jọ tá ó tún máa pàdé nàìjíríà ó dà yóò dùn gbàgbọ́ kan sí ẹ̀bọ́ bá dà tó dùn tán àtẹ̀mí àtẹ̀yìn o wọn ò ní fi wá ṣe àwátì ire o ó dà

0: Eri loni, ma feje ke gboro lenu enya meji pere, bo na si bere oko wo won, ati pe se won ko ni abi won jogun e. Se ri mo so pe awon oko wo kan wa to je pe o le jogun latara awon obi re, to je pe o te tun le jan mo ise to nse, je ka gboro latenu akan lara awon ara oja yi wo.
1: Ya mo ri pe omo kekere ni yin gba te bere oko ye lo le fi bere oko gba te bere
2: oja po igba toja po ni mo bere oko gbogbo ti mo bi bere oko to fi di ni analysis boya bi 100,000
1: ben se ko ise oko wo ni abe jugu e
2: owo ma mi ni mo ti ba ma mi lo nse o to di pe awo mo gba
1: Mami yin lo nse
2: ben
1: o to di pe eyan mo ngba
2: ben
1: e wa mojuto bayi
2: ben lo fi din la
1: ko fi din la ba a ma wo le wa ni fa awon obirin ni sin to je bi pe awon na ni pe ah mami awon lo nse nkan ti won o ni je ko parun to je pe nkan won awon na le din la
2: ti won fo obirin ti o ba ti siju tori fashion designer le mi ko ni bere koko nigba ti mo ri pe mami tin dagba ni mo ro pe kemi na mojuto ise ipe lati se lati ma je ki oko oja won ko parun lati ma lo soke
1: Àmọ́ wọn ó lẹ wá ní káwọn obìnrin
2: iṣẹ́ ló iṣẹ́ pọ̀ lóríṣiríṣi báyìí tí obìnrin lè fi owó ránpẹ́ ṣe.
1: Ẹ bí iṣẹ́ wo?
2: Àgbàdo ti pọ̀ ń ta, ẹ̀pà wà ń ta. Obìnrin tí ò bá ti jù lè ta pé ọ̀tọ̀ lè ta mínírà ká rówó mú délé ká ná ká tún rà fọmọ.
1: Ká ná ká tún rà
2: káwọn ọmọ
1: òyìnbó tí ó tún jẹ́ ń bẹ̀.
2: Bẹ́ẹ̀ni
1: bí èlò wá nìyẹn lè fi bẹ̀rẹ̀ oko wò
2: ní. Àgbàdo ti pọ̀ ní ìsìn tí àwọn bá fẹ́ ra àpò àgbàdo tó fẹ́ rìn jìnà sóko a rí àgbàdo àpò 7,000 naira àti àdẹ̀ rí èrè. Yàtọ̀ sí pé yọ owó èdú, ó yọ owó gbá, a rí èrè, a rí owó mú lọlé, yàtọ̀ sí owó láìlọ, bẹ́ẹ̀ni.
1: Yàtọ̀ sí pé kó yọ owó èdú 7,000 naira ló bẹ̀rẹ̀ oko wo àgbàdo.
2: Bẹ́ẹ̀ni.
1: A dúpẹ́ fún lọ. Ewé nǹkan bí àwọn àwùsá ń pọ̀ ìlú ló bẹ̀rẹ̀ àwọn kan.
2: A ní ìmọ̀ ń pa ti àsálà yẹn fọ ipa. Béèyàn bá sì fẹ́ ra àpò ẹ̀pà tó bá ní 15,000 lọ́wọ́ àrà.
1: Àrà.
2: Bẹ́ẹ̀ni.
1: Ládẹ̀ tún rèrè.
2: Bẹ́ẹ̀ni.
1: Gbogbo ẹ ṣe ẹ bá mi dárúkọ yín.
0: Ẹ ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arábìnrin ó ní ìyá òun ló ń ṣe okoòwò ata tẹ́lẹ̀ kó tó di pé òun náà wà pé ìyá ti ń dàgbà lọ okoòwò ata yìí èmi náà lè ṣe é rí arábìnrin yìí ó ti di ẹni tó jẹ́ wípé okoòwò yìí ó ti sọ́dí ẹni yẹ ó ti ní nǹkan yata òun náà ti ń supply káàkiri ẹ wá wo ìwọ tó wá jẹ́ pé ìyá rẹ ó ní iṣẹ́ kan tó jẹ́ pé ìwọ náà ó lè fi bẹ̀rẹ̀ oko òwò pé ní tí mọ́mì mi ń ṣe yìí ó tèmi náà bá wọn ràn wọ́n lọ́wọ́ èmi náà àbí ìyá ti dàgbà èmi náà lè máa ṣe kínní ó kú mówó wọlé fún àwọn òbí mi. Oko òwò tí òbí bá ń ṣe ọmọ náà lè là látara rẹ̀. Sẹ́ẹ̀rí kí n tó jẹ́ kẹ́ ẹ tún gbọ́ ẹnì kejì. Ẹjẹ́ ń sáré dárúkọ àwọn ọjà tó jẹ́ wípé ojoojúmọ́ námọ́ná àti ọjà ọjọ́ karùn-ún ọjà ọ̀ṣọ̀ọ̀ṣẹ̀ ó wà. Sẹ́ẹ̀rí ọjà agbeni ojoojúmọ́ òní wọ́n máa ń ná. Ọjà abẹ́rẹ́ alágbọ̀n ojoojúmọ́ òná máa ń ná. Ọjà gẹ́gẹ́ ojoojúmọ́ òná mọ́nà fún ọ̀tọ́ ohun gbà ọjà ọjọ́ òná mọ́nà ọjà gẹ́gẹ́ ojoojúmọ́ mọ́nà ọjà ìwúrò òdù ojoojúmọ́ ọjà ojoojúmọ́ òná mọ́nà.

ṣẹ́rí wọ́n ní ká fi ọwọ́ wẹwọ́ báyìí òun lọ́wọ́ fi mọ́. Ẹ jẹ́ ká gbé ìkéde àti ìpolówó ọjà yín wá sórí ètò yìí. Ètò tá a bá ti pè ní ojú ọjà. Ẹ jẹ́ ká jẹ́ kẹ́yìn èèyàn mọ tẹ̀ ń tà. Ẹ mọ̀ mọ tajà èèyàn kù lé. Àwọn ọjà tó jẹ́ pé èèyàn ń tà wájú ìta èèyàn gan èèyàn lè ní pé a bá ń sọ lórí afẹ́fẹ́ àdárúkọ iléeṣẹ́ yín àtúntàn fi nọ́mbà yín tà. Ṣé rí lónìí mo wá láwọn àlejò iléeṣẹ́ kan níwájú mi báyìí. Tó jẹ́ pé màá tún jẹ́ kẹ́ ẹ gbọ́ ohun tí iléeṣẹ́ wọn gbé dání. Kó tó di pé a gbọ́ ohun arábìnrin kejì òun náà ohun tó sọ nípa bó náà ṣe jogún okoòwò tó náà ń ṣe.

tẹ́rì máa fẹ́ jẹ́ kẹ́ gbóhùn arábìnrin kejì náà bóun lòun náà ṣe bẹ̀rẹ̀ oko owó tiẹ̀ náà. Àní o mọ́jọ oko owó ìyá rẹ tàbí bàbá rẹ mọ́jọ parun mọ́ ṣe àǹfààní lò lásìkò yìí.

0: kanka wọnú gbogbo ayé ń dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM kanka agbẹ́magbẹ́. Fẹ́ polówó ọjà yín lórí rédíò tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ní kẹ́ ẹ máa bọ̀ o. Àfetiwà gbé ti yín lárugẹ. Owó gajara lọ. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀ iléeṣẹ́ ńláńlá àti kéékèèké ẹ̀yin ilé ìjọsìn pátápátá. Ẹ máa bọ̀, ẹ wá gbé wò, ẹ jẹ́ wò, ẹ jọ wò, ẹ tọ́ wò jọ. Ọ̀gá ni Master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ blue. West Broadcasting House ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, gbogbo tẹ́ ẹ fẹ́, ojú kan ló wà.
1: Did you know millions of Nigerians don't attend church every Sunday, but many of them listen to church on radio, right from the comfort of their home? Wells Radio 89.3 FM is calling on pastors, big or small ministries, to share their messages on our church on radio platform every Sunday from 9 a.m. to 11 a.m. and reach the unreached. Every soul deserves to hear the word and be blessed. Is your message 30 minutes, an hour, or longer, live or recorded? Let us help you touch hearts that may never walk into a church. Call Ayo on 0706-840-7359 or Toby on 0803-509-3394 today and bring the gospel to every family.
0: Jáde lọ sínú ayé, kẹ lọ wàásù fún gbogbo ẹ̀dá. Ó yá lẹ́tí ẹ̀ mọ̀ pé ogúnlọ́gọ̀ àwọn èèyàn ló fẹ́ràn láti máa sin Ọlọ́run nínú kọ̀rọ̀ yàrá wọn ní àwọn ọjọ́ ìsinmi nípasẹ̀ dídarapọ̀ mọ́ ìjọsìn lórí rédíò. Èyí gan ló fà á tí iléeṣẹ́ wa West Radio 89.3 FM fi bí àǹfààní ńlá bàǹtàbàǹtà yìí kalẹ̀ fún gbogbo ilé ìjọsìn ńláńlá àti kéékèèké, gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátápátá tó nífẹ̀ẹ́ láti wàásù ìyìn rere Jésù Kristẹ fún gbogbo ènìyàn. Kẹ́ ẹ mọ́ lẹ́ẹ̀dọ́ ló jẹ́ ká máa ké tantan pé ayé ti ṣí sílẹ̀ o. Gbogbo ọjọ́ ìsinmi láti agogo mẹ́sàn-án òwúrọ̀ títí di agogo mọ́kànlá òwúrọ̀ 9 a.m. to 11 a.m. àkókò náà dé wàyí o. Ẹ̀yin náà wá jẹ àǹfààní orí ọ̀fẹ́ ńlá yìí láti kó àwọn àgùntàn wá ságbo ìgbàlà. Ẹ̀yin náà máa bọ̀, ẹ wá ṣe onígbọ̀wọ́ ìwàásù ọlọ́gbọ̀n ìṣẹ́jú wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ lówó tí ò ga jara lọ. Ẹ má gbàgbé pé gbogbo tá a bá ṣe fọlọ́run ló lérè. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pé Ayọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07068407359 tàbí Tobi 08035093394. Wíwà aṣọ ìyìn rere Jésù àìgbọdọ̀ má ṣe ni, torí pé àṣẹ olùgbàlà ni fún gbogbo ọmọlẹ́yìn Kristi. Ọmọ àrètí yìí o.

Ẹ̀ka san o. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́n màgbẹ̀ Wells Radio 89.3 FM ti àkalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Tinubu ti pàṣẹ tí màmọ́ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n jọ kọ̀wọ́rìn díje nínú ẹgbẹ́ òṣèlú láti lè ṣe alábàápàdé gbèdéke ọjọ́ tí àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò fún wọn dì. Ìjọba àpapọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ tó ń tẹ àwọn olùkọ́ tí wọ́n jí gbé lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Trump fọ̀rọ̀ léde nípa pé orílẹ̀-èdè Amẹ́ríkà ó tẹ̀ wájú nínú àjọsọ ọ̀rọ̀ wọn pẹ̀lú Iran pẹ̀lú bí òpin ti ṣe bá àdéhùn jogun omi wọn. Ìlú Spain ń dojúkọ ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná inú aginjù èyí tó ti gbẹ̀mí lẹ́nu àwọn ènìyàn tó ǹka rẹ̀ ti ròkè sí 12 níye. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé, Spain fìdí Belgium rẹmi pẹ̀lú àmì ayò 2-1 láti dé ìdíje tó súnmọ́ àṣekágbá semifinal nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. Lánàá òde yìí ni Ààrẹ Bọ́lá Tinubu ló tún mú igbákejì rẹ̀ Kazeem Shettima gẹ́gẹ́ bí ẹni tí wọ́n jọ kọ̀wọ́rìn díje nínú ètò ìdìbò ààrẹ Bobadi lọ́dún 2026 gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìròyìn ọ̀hún ló wáyé bí àwọn ẹgbẹ́ òṣèlú wọn ti ń gbé ìgbésẹ̀ láti tètè yanjú ohun tó yẹ ṣáájú gbèdéke ọjọ́ ti àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí ìyàn àjọ INEC tí wọ́n fún wọn dà láti forúkọ àwọn olùdíje dupò ààrẹ tó ń ti àwọn olùdíje ilé ìgbìmọ̀ aṣòfin àgbà wọn ránṣẹ́. Ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́ APC nípasẹ̀ alága ẹgbẹ́ ọ̀hún Ọ̀jọ̀gbọ́n Yutuwada ni wọ́n fún Tinubu àti Shettima ní ìwé ìfàkalẹ̀ láti tẹ̀síwájú. Ìgbésẹ̀ ọ̀hún ló wáyé nílùú Àbújá tó sì fòpin sí awuyewuye eléyìí tí ń jà rìnrìn tí ń káàkiri nípa pé ààrẹ ó pààrọ̀ igbákejì rẹ̀ pẹ̀lú ará àríwá tí ó jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́. Ìròyìn ọ̀hún ló wáyé bí àjọ INEC ṣe fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ti gba orúkọ àwọn olùdíje dupò ààrẹ àti igbákejì wọn táwọn ẹgbẹ́ òṣèlú bí ẹgbẹ́ òṣèlú ADC, NDC tó fi mọ ẹgbẹ́ òṣèlú SDP, AA, AC, ẹgbẹ́ òṣèlú PRP tó ń ti ẹgbẹ́ òṣèlú YPP tí wọ́n ti fi kalẹ̀. Ìjọba àpapọ̀ ti kéde rẹ̀ wípé àwọn ti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn afurasí agbébọn jí gbé lọ ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tí wọ́n ti lo ọjọ́ 64 níye nínú ìgbèkùn. Nínú ọ̀rọ̀ tó jáde látọ̀dọ̀ agbẹnusọ ìjọba àpapọ̀ ìyún Báyọ̀ Nánúgà, níbẹ̀ ni ìjọba ti ṣàlàyé ọ̀rọ̀ lórí bíṣẹ́ dóòlà àti ìgbàpadà òmìnira àwọn ènìyàn ọ̀hún bó ti ṣe wáyé nípasẹ̀ àjọṣepọ̀ iṣẹ́ àwọn àjọ aláàbò. Ọ̀nánúgà wá ṣàfihàn wípé 8 lára àwọn ajínigbé ọ̀hún lọ́wọ́ ti bà ní àkókò tí wọ́n ṣiṣẹ́ dóòlà náà lọ́wọ́ tí wọ́n sì ti wà ní àkàtà àwọn àjọ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS. Ó wípé ìgbésẹ̀ dóòlà ọ̀hún kò ní ohun tó dàbí pàṣípàrọ̀ kankan bó ti wò ó mọ nínú o, pẹ̀lú wípé àwọn ajínigbé náà tí wọ́n ń bèèrè fún olórí wọn ó pé olórí ikọ̀ wọn ọ̀hún tí wọ́n ń bèèrè fún o ó sì wà ní àhámọ́ tó jẹ́ pé wọ́n ó bá sí ẹjọ́ lórí ẹ̀sùn ìwà ọ̀daràn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ló ti sọ̀rọ̀ nípa ohun tó ṣe kókó àti pàtàkì sí ìṣàkóso rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó pé òun náà ni láti dá àwọn akẹ́kọ̀ọ́ tó ń tẹ àwọn olùkọ́ tí wọ́n dóòlà nínú ìgbèkùn àwọn ajínigbé níjọba ìbílẹ̀ Oríire padà sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn tó ń tẹ láti pèsè fún ohun ànílò àtúnirọ̀ lẹ́yìn ohun tán ti dojúkọ fún ọjọ́ 64 nínú ìgbèkùn àwọn atiláwí. Gómìnà fọ̀rọ̀ ọ̀hún léde lójú òpó X rẹ̀ lánàá òde yìí lẹ́yìn tí ìgbésẹ̀ ìdóòlà ọ̀hún já sí àṣeyọrí. Ó wá ṣàfihàn ìdúpẹ́ tó ń ti ìmọrírì rẹ̀ fún ìgbàpadà wálé láyọ̀ àwọn ènìyàn náà láti àkàtà àwọn tó kó wọn pamọ́ fún bí oṣù 2. Mákindé wá wípé ìjọba àpínlẹ̀ yìí yóò rí dájú wípé àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti àwọn olùkọ́ tí wọ́n dóòlà ọ̀hún wọ́n gba ìtọ́jú eléyìí tó péye tí wọ́n nílò. Ọ̀rọ̀ rẹ̀ náà ló wáyé lẹ́yìn tí ìjọba àpapọ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti àwọn olùkọ́ tí wọ́n jí gbé ọ̀hún láàyè nínú iṣẹ́ tí àwọn ẹ̀kọ́ aláàbò ṣe.
Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìlera lágbàáyé yún àjọ WHO ni wọ́n ti ṣe ìkìlọ̀ lọ́jọ́bọ̀ tó lọ wípé ìbújáde àrùn onígbá méjì yan kọ́lẹ́rà nílùú Sudan. Wọ́n pe ó lè burú sí láàrin ọ̀rọ̀ ogun tó ń lọ lọ́wọ́ níbẹ̀ tó ń ti àkókò òjò tó ti ń wọlé bọ̀ dẹ̀dẹ̀. Ìròyìn gbé pé àrùn ọ̀hún ti gbẹ̀mí lẹ́nu àwọn ènìyàn tó ju ọgọ́rùn-ún níye lọ tó fi mọ àwọn ènìyàn mìíràn tó ń ka wọn ju 1,300 lọ. Eléyìí tí wọ́n ti lùgbàdì rẹ̀ ní tìbútòrò àwọn ìpínlẹ̀ tó wà nílùú ọ̀hún bíi Darfur àti Kordofan. Àjọ ìṣọ̀kan àgbáyé UN náà fọ̀rọ̀ léde lórí bí ó ṣe ṣeéṣe kí òǹkà ọ̀hún kó tún ti ròkè jù bẹ́ẹ̀ lọ, pẹ̀lú bí àwọn àjọ onírànwọ́ bí wọ́n ṣe ń kọminú nípa pé ó ṣeéṣe kó tún tàn ká láàrin àwọn aláìníbìkan àǹdẹ̀ẹ́sí tó wà ní apá àríwá ìlú Kordofan. Lánàá òde yìí ni Ààrẹ Donald Trump wípé orílẹ̀-èdè Amẹ́ríkà ti gbà láti tẹ̀síwájú nínú ìdúnàdúrà wọn pẹ̀lú Iran, ṣùgbọ́n ṣàtẹnumọ́ pé àdéhùn jogún omi àárín orílẹ̀-èdè méjèèjì ti dópin. Trump sọ̀rọ̀ ọ̀hún ní Ankara ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí wípé àdéhùn jogún omi ọjọ́ kẹjọ oṣù kẹrin, èyí tó fòpin sí ọ̀rọ̀ ogun tó wà láàrin wọn ló ti dópin látàrí àwọn àtúnṣe rògbòdìyàn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ eléyìí ti ń ṣẹyọ. Ó sì ṣàpèjúwe àwọn aláṣẹ Iran bíi àwọn aláìsàn ẹ̀dá ènìyàn. Lákòókò ọ̀hún, Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà pé òun yóò bá ọkùnrin oníṣòwò tó tún jẹ́ alárinà wọn Steve Witkoff àti ọkọ ọmọ rẹ̀ Jared Kushner sọ̀rọ̀, àwọn tó ń bá wọn Iran dúnàdúrà, ṣùgbọ́n ó pe ó kù sí ọwọ́ Tehran láti padà sórí àjọsọ ọ̀rọ̀ náà. Àwọn ogun méjèèjì ó ní wọ́n ti ń ṣe pàṣípààrọ̀ ìkọlù síra wọn lọ́pọ̀ ìgbà nínú ọ̀sẹ̀ yìí, pẹ̀lú bí Tehran ṣe fojú sun ọkọ̀ ojú omi ìṣòwò Washington náà ṣe ìkọlù. Gẹ́gẹ́ bí èsì, Iran òun náà dá padà, wọ́n ṣe kọlù sí dúkìá orílẹ̀-èdè Amẹ́ríkà ní àárín gbùngbùn agbègbè Middle East pẹ̀lú àdó olóró bàálù òféèfé dírònù tó ń ti àdó olóró mísáìlì. Olórí ẹkùn agbègbè Andalusia Juma Moreno ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó kéré tán ènìyàn 12 ló ti jáde láyé tí àwọn 23 mìíràn sì ti di ẹni tí wọ́n ń wá nínú ìṣẹ̀lẹ̀ iná tó ṣẹyọ ní Agijo ní apá gúúsù ìlú Spain. Oru alágbára ni wọ́n pe ó ń ṣokùnfà ìṣẹ̀lẹ̀ iná Agijo jákèjádò apá gúúsù Europe. Àwọn panápaná sì ń gbìyànjú agbára wọn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún kan náà láwọn ìlú bíi France, Portugal àti Spain, pẹ̀lú bí ogunlọ́gọ̀ ènìyàn ṣe ń fi ipá filé wọn sílẹ̀. Bẹ́ẹ̀ náà sì ni ogunlọ́gọ̀ àwọn ènìyàn ń gbìyànjú àti pa iná ọ̀hún tí Moreno pe ó ṣeéṣe kó jẹ́ wípé okùn òpó iná eléyìí tó já ló ṣe okùnfà rẹ̀. Mínísítà elétò ìtọ́jú ìlera àti ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ìlú Andalusia Antonio Sanz ó sọ̀rọ̀ lórí ìbínú ọ̀hún bó ṣe lágbára tó àti wípé púpọ̀ nínú àwọn tó fara kááṣá ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ṣeéṣe kí wọ́n jẹ́ ará ilẹ̀ òkèrè. Nínú ìròyìn eré ìdárayá ní àgbáyé, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Spain wọ́n ti fìdí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Belgium rẹmi lánàá òde yìí pẹ̀lú àmì ayò 2-1 ilé tí wọ́n gba láti lè tẹ̀síwájú dénú ìdíje tó súnmọ́ àṣekágbá semifinal tó jẹ́ ti ìdíje ife ẹ̀yẹ àgbáyé níbi tí wọ́n ó ti máa kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù France. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Belgium wọ́n gbìyànjú wọ́n jà fitafita láti mọ́ bá jà tàbí pàdánù sọ́wọ́ àmì ayò eléyìí Fabien Ruiz gbà wọlé ní pápá ìṣeré Sophie nílùú Los Angeles. Belgium fèsì padà pẹ̀lú Charles de Ketelaere tó mi àwọ̀n fún àwọn náà padà ní ìṣẹ́jú 31 pẹ̀lú bífẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún ṣe lágbára tó dàbí pé ó ti ń súnmọ́ oní àfikún àkókò Paul Kubasi. Ó gba bọ́ọ̀lù lọ́nà jínjìn eléyìí tí adábọ́ọ̀lù dúró ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United Lamins tí kò lè mú kó tó di pé Mikel Merino fi ẹsẹ̀ ta wọlé sínú àwọ̀n. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní, ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí.
lana ode yi ni are bola tinubu se imuduro igbakeji re kazim shettima gege bi eni ti won jo ko warin dije ninu eto idibo are odun 2027 ijoba apapo kede pe won ti dola awon akeko to nti awon oloko tawon afurasi agbebon jikolo nijoba ibile orire ni ipinle oyo leyin ti won ti wa ninu ahamo igbeko awon atilawi fun ojo merindinlogota Ààrẹ Donald Trump fọ̀rọ̀ léde lánàá lórí orílẹ̀-èdè Amẹ́ríkà ti gbà láti tẹ̀síwájú nínú ìdúnadúrà wọn pẹ̀lú Iran. Ó ṣàtẹnumọ́ wípé àdéhùn jogún omi tó wà láàrin orílẹ̀-èdè méjèèjì ó ti dópin. Olórí ìlú Andalusia Juma Moreno olóti fìdí ẹ̀ múlẹ̀ pé kó kéré tán ènìyàn méjìlá ó ní wọn ti jáde láyé. Tó ń ti àwọn mẹ́tàlélógún mìíràn tí wọ́n sì ń wà wọ́n nínú ìṣẹ̀lẹ̀ iná agijò ilé tó ṣe yọ tó wáyé lápá gúúsù ìlú Spain. Nínú ìròyìn eré ìdárayá ní àgbáyé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Spain nífìdí Belgium rẹmi lánàá òde yìí pẹ̀lú àmì ayò méjì sí ọ̀kan ilé tí wọ́n gba láti lè wọnú ìdíje tó súnmọ́ àṣekágbá semifinal tó jẹ́ ti ìdíje ife ẹ̀yẹ àgbáyé níbi tí wọ́n ti máa kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù France. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Kúnlé Olówú. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo. Wells Radio 893 bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ́ ẹ sì bá wa pin káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fanpage lórí ìtàkùn àgbáyé wa www.wellsradio893.com. Fún àwọn ìròyìn eléyìí tó bá ṣojú yín tẹ́ ẹ fẹ́ kàn sí wa lórí ẹ̀ ẹ lè kàn sínú kulu ìkóròyìn jọpọ̀ wa lórí nọ́mbà yìí 091-68-93-2000. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o. Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú ìkàlẹ̀.

0: ìbílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà. The time is 5 PM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
1: Láti ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ 89.3 FM gẹ́rẹ́gẹ́ lago márùn-ún ìrọ̀lẹ́ lù.

0: Gbogbo ìyá kó wá ẹ mọ̀ kẹwa àwa ládé àwa ìyá kó wá tán kẹ nígbà gbogbo lójoojúmọ́ àwa ni yọ ayé àwa ni a dùn fún àwọn mọ̀lẹ́bí fún àwọn ọkọ wa bẹ́ẹ̀ sì ni àwa lámúgbòrò dùn ẹ lọ́nà wo mo fi sọ pé àwa obìnrin lámúgbòrò dùn ṣe mọ̀ pé bóbìnrin bá tó bá jí láàárọ̀ kùtùkùtù tó sì múra tán tó wẹ̀ tó múra tó bá bẹ̀rẹ̀ sí ní lọ láàrin ìgboro tó múra dáadáa gẹ́gẹ́ bí ọmọlúàbí ni ojú àsì máa wọ pé ọlọ́run mọ̀ parí ẹwà sára obìnrin yìí ìdí tèmi fi pè wá ní amúgbòrodùn náà nà obìnrin ni mí mo pé lọ́lá lóòótọ́ ọlá mi ò sì lákàwé mi ganan sì ń pè ní wúrà iyebíye ẹ̀jẹ̀ mọ̀ pé wúrà sì ní kó tó di pódi wúrà tí gbogbo aráyé ń fẹ́ ó ní tó ti là kọjá in tóbìnrin fi ń jẹ́ wúrà iyebíye nù nítorí pé ìrírí tí a ti là kọjá láyé òun ni wọ́n fi ń pè wá ní wúrà kí wúrà tó di wúrà yóò la iná kọjá àbí bò ní ẹyin màá mi bẹ́ẹ̀ ni kó tó di pódi tí gbogbo aráyé ó wò tí wọ́n mọ dùn pé dákun mo fẹ́ fi ọ́ ṣaya ó ní tóbìnrin tó ti ṣe kíni tó ti là kọjá sáwọn ẹ̀kọ́ ilé ni wọ́n gbà ń bí gbà sọ́hún wọ́n ṣàṣọ́ dodidi èmi a máa tún sọ pé mo ewà yìí ẹ a mọ kòkò ó sì mọ mi dáadáa torí ẹ lólórin náà fi sọ pé mọ̀rí mọ mí pé ó mọ mí ní dàárẹ̀ bẹ́ẹ̀ sì ni kò ṣèmi obìnrin kò ṣàwa obìnrin nìkan ni mọ̀rí mọ wá pé o ṣe ráwọn ọkùnrin náà mọ̀rí ó jọ mọ gbogbo wa pè ní ó wá fi kálukú sáyè wọn ó ní kíkan mọ sórí kíkan sì mọ ṣe kíni kó mọ ràn án lọ́wọ́ bó bá rí orí a ó rí ọrùn ẹ sáà mọ pé orí ò lè dádúró láìsí pé ọrùn ṣe kíni ó gbé e lárugẹ sáà ni mo wò ó pé kíkí yìí àti ẹgẹ yìí mọ pọ nírọlẹ tèmí wọn ti gbé wá náà nà ẹ kúrò lẹni gbogbo ibi tí ìkànnì afẹfẹ yìí tí afẹfẹ ń fẹ ìkànnì yìí dé káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáyé pàápàá jùlọ ní ilẹ̀ ìbàdàn tí a wà yìí ṣé àlàáfíà ni àbá yín yòó ẹkú ti mọ̀ pé tó bá ti dọjọ́ sátọ́dẹ̀ tí aago márùn-ún bá ti ró kéré báyìí ẹ ti mọ̀ pé ètò àpérò obìnrin ni ó mọ̀ sí kíni lẹ́ẹ̀mọ́ gbọ́ o àwa obìnrin àwa tó ṣe pé àwa ò ń bá orí du ipò àwa ti gorí afẹ́fẹ́ ní wákàtí yìí àwa ò dẹ̀ kí ń ṣe ẹgbẹ́ kìlọ̀ kọ́ òṣè rárá o àwa máa sọ ohun tó bá yẹ ká sọ lọ́nà tó yẹ ká sọ àwa máa sòtítọ́ ọ̀rọ̀ fún ara wa gẹ́gẹ́ bí obìnrin fún àwọn ọkọ wa náà fún àwọn ọmọ wa ìgbélárugẹ àti ìdàgbàsókè mọ̀lẹ́bí ló jẹ wá lógún bẹ́ẹ̀ sì ni ẹ mọ́ gbàgbé pé ìkànnì mọ̀lẹ́bí àkọ́kọ́ lẹ̀ ń gbọ́ ìyẹn ìkànnì wells radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ ṣé àlàáfíà la bá yín lẹ́ẹ̀kan sí mo kì í kàbọ̀ sórí ètò yín ètò wa àpérò obìnrin ó kọ́ tèmi òyípadà tèmi tọ́pẹ́ akínkòólẹ̀ aya akin ló ń sọ pé ẹ káàbọ̀ ọ̀fíṣíálì àwọn màámi bẹ́ẹ̀ àyín màámi queen mother mi ọ̀wọ́n ojoojúmọ́ náà mọ́ yọ bí ọjọ́ ọlọ́run ló kújẹ́ orí bẹ́ẹ̀ ọmọ ìyá ìbò náà ń bẹ́ ń bí yìí ṣe rí ẹ ti mọ àrà tán máa ń gbà wọlé yín màrà tán tún fún wa lóyún ọ̀hìrọ̀lẹ́ tèmí ẹ jẹ́ ń fún wọn láyè kí wọ́n bá mi kí ẹ̀yìn ara lé ẹjẹ́ ìbẹ̀ lásọ̀dọ̀ wọn màámi queen mother ẹ dákun ẹ bá kí àwọn ara lé.
1: Ẹ kúrọ̀ lẹ́yìn ara lé o akudede wò yìí. Adẹ̀kú ìdùnnú tó ṣubú lu ayọ̀ sí wa ní ìpínlẹ̀ yìí o nítorí pé ọlọ́run tá à ń ké pè ó gbàdúrà wa lórí àwọn ọmọ wa àti àwọn olùkọ́ wọn adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìpadà bọ̀ wọn o àwa kí wa kúrọ̀lẹ́ sí orí ètò àpérò obìnrin àti ti dé ní ìrọ̀lẹ́ yìí kátùjọ ṣe ètò gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ wípé àpérò obìnrin kìí ṣe ètò tó jẹ́ wípé ó sọ pé báwo ni tọkùnrin
0: àwa
1: gbogbo wa a ti fi àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọkùnrin wípé àwọn lórí a sì ti gbà wọ́n gẹ́gẹ́ bí orí a tún ti dé ní ìrọ̀lẹ́ láti tún jọ sọ àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ilé wa tó ní í ṣe pẹ̀lú ohun tó ní í ṣe pẹ̀lú ẹbí ẹ jẹ́ ká jọ ṣètò ní ìrọ̀lẹ́ tòní orúkọ tèmi ni Elúdípò Olúwakẹ̀mí queen mother.
0: Ọmọ ìyá ìbò.
2: Ẹ̀yin ara lẹ kúrò lẹ́lẹ́kan sí o àwọn èèyàn mi ti ń kí wa látàárọ̀ adẹ̀túkú oríire náà lẹ́ẹ̀kan sí i ọlọ́run tó gba àwọn ọmọ ilẹ̀ tó tún wọ́n lẹ̀ gbogbo trauma tó lè wà lórí wọn ọlọ́run máa bá wa kó kúrò kò dẹ̀ kí àwọn òbí wọn mo kí gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ mo kí ààrẹ wa gbogbo àwọn tọ́rọ̀ yìí kan pátápátá àwọn ọmọ ológun gbogbo wọn gbogbo wọn pátápátá la kí á kú oríire o oríire tá a dẹ̀ ní nílùú ògbómọ̀ṣọ́ káàkiri orire gbogbo Nigeria lokunrin di ma nje loruko Jesu
0: ami o
2: akure lelekan si omo ya ibo lo so pe eku le o
0: omo ya ibo lo so pe eku le eku mo pe awa igbimo merin la mo kini la ma n pe seto ni ojojo Saturday mo mi jiyo na nbe ha yin se ri eku mo pe owo ele be ba ti gbe won e ti mo kun mo mi jiyo na ni owo ero ati jejeje lenke lomo Jesu rin na fi ba mi kiyin kuro le eyin o ya e ba ki awon ara ile na
3: ayo la fi bere
0: ki mo so
3: ayo la gbe wa idunu wa po ko si ni tan
0: ami ami ase
3: inu mi dun ran le toni as in gbogbo wa si mi kanle
0: e wo asurun ayo
3: asurun ayo tori pe ngba mi ta ba ro ta tutu ro pe ah awon mo lenje lenje
0: ninu tojo ba nro
3: tojo ba ti tun ro
0: taborun yen po
3: taborun po
0: abi kina je
3: a mo pe kina je ah igba mi ti ma ti tin ranti ma wa wo omo mi kekere legbe mi pe ah e mo igba mi omode a omode to ma fe so
1: ta
3: won leyin ta ba te ehn kon ma fowo pet won die die won ni sun imi gan to ma ti sun lo ti boya o taji abi o kan yi segbe
0: yo bere si ni
3: ma a ma wo pe ah to ba fi gbe tangba mi laarin oruba pe ah mommy oluwa awon mo kan lo si wa nu gbo sugbon adupe wi pe olodun ba wa ko won wale layo atalafia aba gbogbo ebi yen yo gbogbo ebi to wa involved aba won yo gbogbo ilu gbogbo Oyo State lapapo
0: aku
3: ajabo won ni torofini ti adiye n to ko e mo bo won lo won si bo adupe ni owo olorun a wa ni riru eyi mo ni ipinle wa gbogbo awon to de si ku ni orile ede wa nibi gbogbo ti won wa to dabi eni wi pe won si wa nu igbekun olorun to ko awon omo Israeli yo ni inu igbekun farao abawa ko won yo o na lo tun ko awon tomoto yo jade abawa yo awon na jade layo atalafia oruko temi ni oluwa to sin olori laafin latunji ekuro le
0: ekuro ma tu forin bere won e wo won fi praise and worship bere won ka iwe mimo won wa su won si tu sori ofe ti e ti ri ba ha e wo se ri emi a ma so npe ki lanfani oja ten ta te ni polowo re e je mo ko ogbon te ba nta wa si kan ni Wednesday 89.3 FM ka ba yin polowo re e mo si gbagbe npo wa oko kupo owo da komu na ni emi a si mo so npe meta lokan la fun yin alakoko aba yin polowo re elekeji o su ojun pe yo ta se wa leketa awon momi ji o nbe on po nkan ni yi a fi adura ba yin gbandi e si mo re wo olodun ni gbogbo okowo yin e mo gbagbe lati wa polowo oja yin lori ikan ni wa to bi pin mo da ti so le kan pa wo si legbe ki lo ko o se ojojumo ta ba ti seto la ma establish eleyi oni wa mu wa lo sin ti a fe so ni role ti ni eyo emi ebo ni fi so yin wa hand over fun momi ji o betrayal among siblings you ki bo lati so na iyanje abi ijakule
3: ijakule awon mommy wa ton gbo yoruba dada o wa lori kale oya pin moda e ba wa tun
0: laarin
3: laarin omo iya
0: o bi n ta fe so nu ni role ti ni
3: tizue
0: yo
3: se mo wi pe ta ba ni ka wo otun a tun wo osin ba se n so ti awon omo kan ti olodun ko yo ninu ewu ti won ri ajabo be ni awon kan na mo wi pe e si se yi ton fo mo mi o le yan kan fi ke gbaja re si ta pe wi pe ki le fe ki n se fun won ki tori tin ba ni ki n se ti binu se n bi mi to pe nkan baje koja ala ki lo si fa laarin omo iya ati iya gan se mo pe to ba ti e je omo iya nikan ni a ni a boye owo lo ran mo won loju sugbon iya gan tun wa wa o won wa nu e won mo si won mo ni mo e a wa wo pe ah se ero ti ojo teyin na te deje ni omo ti yin lori abi ti omo yin se mo pe gbogbo egran abi te se mo pe gbogbo awon iya iya tabi iya baba ni won ma n toju omo omo won ki lo wa de se omo lo se

0: ìyẹ̀wò tó tán. Mo fẹ́ torí lè tí wọ́n
1: kàn ṣe kí n sọ́jà.
0: Àwọn méjèèjì ni torí child abuse ni tó ṣe.
2: Wọ́n ní ẹ̀wọ̀n ti dà yín lò.
0: Ṣẹ́rí ẹ má bínú King Sutter.
1: Àwọn siblings ẹ̀já.
0: Obìnrin àti ìyá ẹ̀já.
1: Ibi tó wà ṣé ó ti parí náà ti wálé. Tẹ bá wòye dáadáa àwọn tó máa ń wálé láti lo ìbò
0: ó pọ̀jù
1: ọ̀sẹ̀ méjì ó kàn lè gbà yẹn tí wọn bá ti ṣubú tẹrù bá ti dànù tí ìbá ṣe ń tó ti bàjẹ́ tú ẹrù ẹ dì
2: lọ́nà o
1: kó tú dì
2: kó ló ti fẹ́ tú dì ṣé kó mọ́ ọmọ rẹ̀ ní within that 2 weeks.
1: It can happen.
2: Gbogbo ìyàtọ̀ mo ti jẹ fún ọdún mi mẹ́wàá kó kàn lọ
1: bá
2: òun.
1: Ọjọ́ téèyàn bá jí láàárọ̀ ẹ bá jí lago mẹ́rin ìrọ̀lẹ́ ẹ máa ń wò pọ́pọ̀ gbà ńgbà táwọn kékeré tá a bá ti jí a ti sùn á rò pé bóyá lẹ̀ ti mọ́ ni a wà lọ́kàn dáàdì wa mọ́mí good morning ma dáàdì good morning lọ́kàn ti wa so yorùbá náà wá kin lẹ́yìn pé ńgbẹ̀yàn bá jí òun làárọ̀ rẹ̀. Ẹ̀rí so many times when you are trying to fight for your right you lost your left. Mọ́mí ẹ kò máa lọ àwọn tó olówó fẹ́ bá jà ta ló máa gbé lẹ́yìn ta ló máa support ẹ. Energy to fẹ́ fi lọ fight fún fáwọn fún
0: kíní
1: kókó fi ṣe kíní fún ọmọ ẹ̀kọ́ máa mọ́
2: mi. Ẹ̀mọ́ bẹ̀rẹ̀ ibi tẹ́mi ó ti wà against nǹkan sọ̀rọ̀ ṣe é pé mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní pé gbogbo ògbà a máa fi sentiment lápá bíi sọ̀sáwọn kan òun ló dẹ̀ ṣèpà tó jẹ́ pé repetition rẹ̀ ń pọ̀ sí.
0: Torí pé kò sí àfẹnikẹ́ni jófin.
2: Màámi a máa sọ pé ju ẹ̀ di ó lọ ń gbà mí ìyá ní kó bá ní. Nítorí pé gbogbo ọgbà ọ̀pọ̀ ọgbà lágbọ́ pé ẹ eléyìí ó ṣe kò tọ́ pọ̀ lọ́mọdé eléyìí ṣe kò tọ́ pẹ̀lú ọmọdé wọ́n ní ju ẹ̀ tó lọ mọ́ sọ síta etí mélòó ní bá ní gbọ́ ṣé mo kó wà nínú àṣà wa etí mélòó ní bá ní gbọ́ ló bá wa débi tá wà yìí. Ẹ jẹ́ ká dẹ̀ sọ tọrọ fúnra wa ìbá ṣe ọkọ àbí ìyá gangan ló ṣe kò tọ́ pẹ̀lú ọmọ rẹ̀ tàbí tó máa tweet àwọn àjọ tí ń jà fún ẹ̀tọ́ ọmọdé wà ó sì wà nínú òfin orílẹ̀-èdè wa Nàìjíríà ọmọ tẹ́ máa tweet ẹ ti gbàgbé pé mọ̀lẹ́bí yín ni
0: kó tó ní pẹ́ máa ṣe wà yẹn fún. Lérò tèmi
2: o èmi á sọ fárábìnrin náà kó gbé ìgbésẹ̀ tó yẹ lítọ̀nà òfin kó fi ṣe kíni kó fi yọjú ọ̀rọ̀ yìí kó sì kó fọmọ rẹ̀ sọ́dọ̀ ará àta gan bẹ́tà kó lọ fi sọ́dọ̀ motherless baby shop kó sì mọ pé gan wá jẹ́ kó mọ ọlọ́mọ rẹ̀
0: wá jẹ́ kó ní access sọmọ. Ṣẹ́ẹ̀rí ibi tí ọ̀rẹ́ ń tẹ́ tí wọ́n ti sọ̀rọ̀ dé yẹn ṣẹ́ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà a máa torí pé ẹ má jẹ́ kára àta gbọ́ ká má bàa ba reputation family wa jẹ́ ṣùgbọ́n ìgbà táwọn ń ṣe bí àwọn òrò wípé wọn òun ló ń fà á tí ìwà ìbàjẹ́ tó fi ń pọ̀
2: sí
0: bẹ́ẹ̀ náà ni bó ṣe wà òun ló jẹ́ kí ìwà ìbàjẹ́ kó pọ̀ sí dáadáa kó fi wá wọ̀ wá lẹ́wù lórílẹ̀‐èdè wa torí pé ẹni tó kótó àná jẹ kò sí ní tá a ṣe sí ẹni tó fẹ́ kótó ní jẹun náà pé kò sí ní tí ó tẹ̀yìn ẹ̀ wá òun lọ pé ó ní ìwà ìbàjẹ́ yẹn ló fi wá di tọ́rọ́ fún kálé ní apá ibi tá a wà tó fi di wípé kínní àwọn ibi tí òfin wà dáadáa tó jẹ́ wípé o ṣe báyìí ni ó ṣẹlẹ̀
2: ọmọ gan ni kọkọ rìpọ́ọ̀tì rẹ gan kó tó di pé
0: wípé ẹ ṣe wọ́n ṣe nǹkan báyìí fún mi torí pé nọmba wọn ẹ ti deny ọmọ ẹ ní child to education
2: bẹ́ẹ̀ni
0: kìdẹ́ kìí ṣe wípé bóyá ìyá ẹ̀ ò make provision ìyá ẹ̀ make provision ẹ̀yin lẹ deny ọmọ yìí so nọmba wọn wọn jẹ̀bi lápá abẹ yẹn nọmba tù òun ni ti wípé nọmba ìfẹ́ àti right to life ọmọ yìí ni ẹ ti affect ẹ ọmọ tó le go through nǹkan yẹn fún ọdún mẹ́wàá ẹ wá lọ check mental health ọmọ yìí kẹwo level of damage tó ti máa ṣe kí ọmọ yẹn kó tó lè balance padà kìí ṣọ̀rọ̀ ọdún kan kìí ṣọ̀rọ̀ ọdún méjì kan
2: grace ọlọ́run ni
0: grace wà nbẹ o ṣùgbọ́n ọmọ yẹn máa ní láti go through therapy at different stages kó tó di wípé ó máa lè balance padà torí nọmba wọn ọmọ yẹn gan ní ọkàn yẹn a ti give up pé nobody loves me nobody wants me
2: irú wọn sì pọ̀ ń gbòòrò
0: òun lọ̀pọ̀lọpọ̀ náà fi máa ṣe orí wọn á máa wá ìfẹ́ níbi tí wọn ò tí ò ti yẹ kán wá
2: wá ìfẹ́
0: irú ọmọ yẹn kò lè believe in love láyé àfi tí wọn bá tètè attack issue yẹn ní time tó wà láti lè rehabilitate so all these things tán bá gbede wájú òfin àwọn nǹkan wọ̀nyí ó ní ìjìyà tí ó yẹ kó bá tó yẹ kó bá rìn tán bá ṣe fún ẹni tàkọ́kọ́
2: tí wọ́n jófin àwọn tí tó ń
0: tọ́ bá everybody gbọ́ àwọn tó bá ń ṣe irú ẹ̀ wọ́n á tọwọ́ ọmọ ọmọ ọbaṣọ èyí ìròyìn tó bá tọ́ àwọn tó fẹ́ ronúpìwàdà torí pé wọ́n mọ̀ wípé n tí mo ṣe yóò lẹ́yìn torí pé nǹkan kì í rí ẹ̀yìn tó yẹ kó ní òun ni oríṣiríṣi ìwà ìbàjẹ́ fi ń pọ̀ sí.
2: Mọ́mí àtẹ̀mí a máa sọ̀rọ̀ kan a sì máa ó dàpọ̀ kọ́ lórin ìlọrin mo ti gbọ́ ni wọ́n á ní kò sẹ́ni tí ó mọ̀ pé n tí ò da ò da.
0: Bẹ́ẹ̀ni.

0: tí o kọ sí ẹ nepa to ba gopo in to wa ba nbe ohun to ro ni gbogbo wa awon mo lebi grandma ni o ataburo tan se reyi fun won mo pe tawon se o ku die ka to won mo so eni to ba ti mo o dabi omode ni te ni jojo ni o bo ba fowo kan e wule file jojo na
1: jojo lowo
0: o ba ti je ni pe ko ni debe
1: ka so fun pe mommy jojo le ni ah ewo k'olorun ran wa lowo
0: ami o
2: mi
0: gbogbo ta si n sọ látàárọ yìí ṣe mọ pé ẹlòmíì ó dàbí pé egbò tó wà lọkàn rẹ látún sí síta nítorí pé èmi rí àwọn mọlẹbí kan tó ṣe pé ọlọmọjà di ọmọ ìyá àwùsá ni tó ṣe pé wọn lè fi kódà ordinary 20 naira kan fi bára wọn ṣeré ẹyin wọn sì ń jẹ orúkọ kan náà
1: kódà ọmọ wọn ò lè lọ lu ọlídé lọdọ ẹwọn
0: láìláì ara wọn kan tó sì ń fàáre àwọn àwọn tó ń bi rè èmi á sọ pé ṣe ẹrífẹ tó ti sọnù láàrin mọlẹbí àsìkò ti tó báyìí láti wà rí nítorí pé bí mọlẹbí bá wà lálàáfíà tá a bá sì jọ ń gbé nínú ìfẹ òun ni ó spread síta dé gbogbo àdúgbò kódà dé orílẹ̀-èdè wa gan ọkàn gbogbo wo sì balẹ̀ gbogbo ibi tá a bára wa yìí ni bára wa ń bẹ̀ ẹja mọ relé wa ọmọ ìyá ìbò ojú ọjọ́ ti sáré ẹ dákun your conclusion on this issue ẹ sì bá ń dárúkọ yín ká mọ relé.
3: Kò sí conclusion méjì ni pé téèyàn bá ti ṣubú tẹ́rù rẹ̀ ò bá ti bàjẹ́ kó tún di.
0: Kó sàtúndì yìí náà ni.
3: Bẹ́ẹ̀ ni kó move on.
1: Life goes on.
3: Ó di lọ́sẹ̀ tó ń bọ̀ ọmọ ìyá ìbò ló ń kí pé ó di lọ́sẹ̀ tó ń bá tún pàdé.
0: Àmì Queen Mother.
4: Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ bá wa dá sí ètò ní ìrọ̀lẹ́ tòní. Ohun tó ṣe pàtàkì ni pé ní ìwọ̀nba àgbà tá a bá ń sá eré wípé a fẹ́ lọ sí igbá a fẹ́ lọ sí àwo ẹ má jẹ́ ká gbàgbé nítorí pé gbogbo ohun tá ń sáré ẹ̀ torí ọmọ
0: ni o
4: ẹ jẹ́ ká wẹ̀yìn wò ní ìgbà tí ó ti tó bí ọdún mẹ́wàá tó ò rí ọmọ pé tí ò ṣe kì í ṣe pé ò ní àǹfààní àti padà wálé ó lè tètè wálé kó o wá wò bóyá kò bá má tí bàjẹ́ tó báyìí ní ìgbà tí o ṣẹ̀ṣẹ̀ ń dé ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ ìyá ìbò ṣe sọ ó sì ṣe tún tò tètè wo kí ló tún lè ṣe ọlọ́run jẹ́ kẹ́rù wa dànù àdẹ̀ nífẹ̀rù wa ṣọ́yàn ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ èdùmàrè orúkọ tèmi ni elúdí pòlú akẹ́mi Queen Mother.
1: Ẹ wo lápá àtọ̀dọ̀ mi èmi ò sọ wípé gbogbo ẹni bá ń ṣèkà ẹ̀jẹ̀ á dáwọ́ ẹ̀ dúró nítorí pé bọ́ba ayé ò rí wa tọrún wò wá o ọjọ́ sì ń bọ̀ tí gbogbo wa tá a káwọ́ sẹ́yìn rojọ́ níwájú ọba òkè ẹ wá jẹ́ ká ro tàti sùn ká ṣe ohun tó tọ́ àtẹ̀yí tó yẹ orúkọ tèmi ni olúwa tó sìn olórí láàfin ọlátúnjì ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ lọ́wọ́
0: ẹ̀ ṣẹ́ẹ̀rí èmi ó gbà bí ìwọlé pé ṣẹ́ẹ̀rí tó ti sọnù tipẹ́tipẹ́ ní àgbáyé ìyẹn ìfẹ́ tó sọnù lágbàáyé tó sọnù láwùjọ tó sọnù nínú mọ̀lẹ́bí láàrin ẹ̀gbọ́n àtàbúrò tàbí ọkọ àtìyàwó eléyìí tí wọ́n ń pè ní ìfẹ́ ẹ dákun ẹja ṣàwárí rẹ̀ ẹja fẹ́ràn ara wa ẹja nífẹ̀ẹ́ tọkàntọkàn sí mọ̀lẹ́bí wa ni tàbí nébò ẹ mọ̀gbà pé ọ̀rọ̀ ọlọ́run sọ pé love your neighbor. Gẹ́gẹ́ bí ara rẹ kó wá ṣe níbọ̀ nìkan àti mọ̀lẹ́bí rẹ àtàwọn ọmọ tó bá rí pé wọ́n nílò ìfẹ́ fìfẹ́ hàn sí wọn it doesn't cost you anything ó kọ tèmi ò yípadà ò tèmi tọ́pẹ́ akínkòlẹ̀ ló kọ tèmi ẹ̀jẹ̀ ń sáré dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ bọ́tì fún sáà tí a wà yìí bàbá steven akínyìn ẹ ṣeun tẹ́ ẹ̀ bá wa gbé òkè tẹ́ ẹ̀ bá wa gbélé títí ọ̀sẹ̀ tí ń bọ̀ láṣẹ ìdìmàrè mi a máa gbàdúrà pé wọn ò nífẹ̀ẹ́ nìkankan ni wa ṣàwátì o ó dàbọ̀.
5: Your preferred wholesome radio.

0: E kaabo pada, eto agbalode na lo ntesiwaju e ma ba mi ka lo. Erama, eyan la lo gba mi lalejo loni. Mo fe ki awon ara le mo eyan la ti o pe mi wa sile won loni. A fe mo ruko yin, ojo ori yin ati be se se we dagba.
1: Mo ki gbogbo awon ti o ma gbo ohun loni. Mo de dupe lo Olorun to fun mi ni anfani lati le kopa ninu eto yi. Oruko mi ni Iyaafin Esther Adetola Smith. Abi mi ni si inu ebi Osiyemi. Awon to je pe awon obi ton de ti mi ton bi mi na won ti je Olorun nipe. Baba ati iya mi won ti je Olorun nipe ni ojo to ti pe die seyin. Mo se dupe pe Olorun fun mi ni anfani to je pe pa mi modo ni. Ori mo je akobi fun awon obi mi laarin awon mesan. Bi mo se soro ojo ori mi ti koja ni 82
0: iyen 82 years.
1: O pe ni fo Olorun ojojumo ni ma n dupe fo Olorun pe o fun mi ni anfani ti mo ri ojo ojo ti ba ti ji a dupe pe Olorun mo dupe o mo tun ro ojo yen nigba ta ta bi mi a bi mi ni igba to je pe aye igba yen ile ti a ma n gbe alajo gbe ile ni olukaluku ni yara ati mi ibi to n ton gbe je pe a ma ni àárín ilé.
0: Ẹyẹ kan ló pè ní face me and face you.
1: Face me and face you ni ilé. Àmọ́ yóò fún mi ní àǹfààní láti lè mọ nǹkan tó yẹ pé ó ń ṣẹlẹ̀ sí àwọn ẹlòmíì tèmi náà lè fi rí ṣe àríkọ́ṣe tó máa jẹ́ kí n lè mọ bí ṣe máa gbé ìgbé ayé mi. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó fi mí sí ilé onígbàgbọ́ tó yẹ pé láàárọ̀ àjí àgbàdúrà. Bàbá àti ìyá mi á pé nígbà tí mò ń dàgbà tí mo gbọ́njú tí mo lè sọ bí ìgbà tí kí ó tó di pé mo dàgbà púpọ̀ a máa jí a máa gbàdúrà ṣùgbọ́n kó tó tó ìgbà yẹn mo lè rántí pé nínú ilé alájọgbé yẹn mo ní àǹfààní pé àwọn kan tán jù mí lọ tán ti ń lọ sílé òwe tán bá dẹ̀ dé tán bá ń ṣe iṣẹ́ tán fún wọn nílé ìwé pé wọ́n fẹ́ ṣiṣẹ́ díẹ̀ wà wọ́n ka nǹkan àkọ́sórí àbí nǹkan kan bẹ́ẹ̀ èmi náà máa kà tẹ̀lé wọn. Gbà tí táwọn èèyàn bá ń kọjá ìwò tí ì lọ iléèwé ni màá náwọ́ mi ò tẹ́tí torí gbà yẹn wọ́n máa ń sọ pé ka fi ọwọ́ wa ka fi tó etí wa ka mú kọjá orí wa tọ́wọ́ ò bá tó etí ó bá pọ́dún mẹ́fà tọ́wọ́ ò tó etí wọn nígbà iléèwé wá ní ò tí ì ní ọgbọ́n tó máa gbé ilé ẹ̀kọ́. Ṣùgbọ́n ní bí èmi wá ṣe dàgbà yẹn o ni pé tó bá yẹ pé àwọn òbí ẹ wọn lọ gba ìwé ẹ̀rí ìgbà tán bí ẹ wà ní ìwé àkọsílẹ̀ ìyẹn wọn lè lò yẹn pé tó bá pé ọ torí tó bá pé ọdún márùn-ún ò lè lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọtọ́ ò bá ti níyẹn ọwọ́ ẹ ńlá ti tó etí ẹ
0: ìyẹn birth certificate kọ́ ni
1: birth certificate ni ti ìwé tó máa kọ sílẹ̀ pé ìjọba yìí làbí lágbájá ọtọ́ ò bá ti níyẹn òun láti fi ọwọ́ ẹ kọjá orí ẹ kó lọ mú etí ẹlẹ́gbẹ̀ẹ́ kejì wọ́n lè mọ̀ pé ọgbọ́n orí ẹ gbé ilé ẹ̀kọ́. So pẹ̀lú irú yẹn èmi wá ní àǹfààní pẹ̀lú gbogbo nǹkan tó yẹ pé mo ti ń ṣe pé kínní tán bá ti ń lọ ṣe pé wọ́n fẹ́ lọ sọ pé wọ́n fẹ́ lọ iléèwé wọ́n fẹ́ lọ sọ pé wọ́n fẹ́ lọ forúkọ sí ilé ìléèwé mo lè jẹ́ ẹ̀sìn yín lọ màá bá wọn lọ. So ìjọ tán wá lọ wọ́n ṣe lọ èmi náà bá tẹ̀lé wọn mà èmi náà mi ti pọ̀dún márùn-ún kù díẹ̀ kékeré bí oṣù mẹ́ta kí pọ̀dún márùn-ún ni mo wá bá wọn lọ. Tí wọ́n wá ń pè wọ́n ní kọ̀ọ̀kan wọ́n béèrè ìwọ eléyìí tí wọ́n fọ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ìgbà tán dẹ̀ ṣe gbogbo ẹ̀ tán ẹ wọ́n tó jókòó ẹni tó jókòó yìí kọ́ òun ò wá fún àti forúkọsílẹ̀ ni wọ́n ní pé ó bá wọn kàn sí àwọn wá ni gbogbo nǹkan tó ń béèrè táwọn ìtẹ̀yìn ò lè dáhùn ló ń dá mi lóhùn ni ìwọ́ wá ń bí wọ́n bá tún wọ́n béèrè ìbéèrè lọ́hùn wọ́n dẹ̀ máa bèrè lọ́nà níbi a ṣe rí ẹ yìí ó bẹ̀rẹ̀ iléèwé ní January. So ẹ bá dé ilé ẹ sọ fún àti kọrúkọ ẹ sílẹ̀ o láti wá bẹ̀rẹ̀ iléèwé.
0: Ẹ ẹ̀ dẹ̀tí ìkọ́ ọmọdún márùn-ún
1: gbà yẹn ọmọdún márùn-ún
0: ọwọ́ yóò dẹ̀tí kan etí
1: ọwọ́ mi ò kan etí. Ṣùgbọ́n níwọ̀n bá mi ṣe lílo ìgbàlò pẹ̀lú àwọn tó ti lọ iléèwé ọgbọ́n orí mi tó kọjá díẹ̀ ló fún mi ní àǹfààní yẹn láti lọ
0: pé kan forúkọ yín
1: kọ́ forúkọ mi sílẹ̀. koru yen ni awon eyan lo ni aye isin e pe a ma mo mo la lo fun mo si school si elewe alakobere e pe a ma gbo mo si ta ba koja po omo lo si kindergarten kankan beyen yen na fi tele isin sugbon gba ti wa yen won lati so elewe ti mo lo lakoko bere o je baptist school
0: Ibo ni
1: yen wa bute meta ni
0: ni Eko primary 1 ni abi
1: no
0: sugar
1: no gba yen a ma pe ni primary 1 ati a ma lo primary a de ma lo class a ma lo primary ati standard ko ta nlo ni aye gba 1940 yen
0: yes ma
1: to ba lo wa se primary 1 wa se primary 2 to ba kuro primary 2 wa lo standard 1 standard 2 titi to wa de standard 6 iwo to ba yara to ba de standard 5 to ba se donwo lo sile ewe eko giga to ba guy o ma lo to ba de se dada wa se primary 6 ale lo awon mi to bo won ba de awon to ba gbe wa lo mi to ba pe omo mi to pe ojo ori e ojo ogbon ori e o le gbe lati lo si ile ipele keji to ye secondary
0: yes ma'am
1: ma lo si modern school
0: okay
1: da modern school wa
0: yes ma'am
1: so ko ni je pe o ma lo se secondary olodun mefa awon ni modern school awon lo modern school ojo lo meta ni wa bayi so but mo fi lo ti mo fi lo yen mo bere primary 1 a lo ni kele kele titi sugbon awon kokan to je igbese ti o je pe awon obi wa awon obi temi won fi lele ni pe o lati ma gbadura imototo o se pataki jilaro me ki me se fo yin e we are fo aso e gbogbo nkan be yen wa be iya to bi mi lako bere o sise tisha bo gba to bere se bi omo o di se won fi ise tisha le won sise olokowo so laarin yen won se oso ose ibile
0: yẹn ni àwọn tó máa ń tajà
1: àwọn olókòwò kan tajà wọn ṣe ọṣẹ ẹbí ọṣẹ ìbílẹ wọn ṣe ká máa hun àwọn bíi fìlà fọmọ kékeré bọ̀sẹ̀ fọmọ kékeré wọn dẹ̀ máa wọn iṣẹ́ tán tún kọ́ ni pé kọ́ máa ránṣọ so gbogbo iṣẹ́ tí àwọn kọ́ nìyẹn so láàrin pé wọ́n kọ́ṣẹ́ yẹn kì í ṣáà bá rántí dáadáa ìgbà yẹn tí mo máa fi pé ọdún mẹ́jọ wọn ti bẹ̀rẹ̀ sí jẹ́ kí n máa báwọn ṣe nu àwọn iṣẹ́ díẹ̀ díẹ̀
0: àwọn iṣẹ́ okòwò yẹn
1: ní iṣẹ́ okòwò yẹn so tí bá àìrán afẹ́ṣọ ṣe o wọ́n bá gbé omi kaná wọ́n ní lọ gbogbo epo wá gbogbo nǹkan bẹ́ẹ̀ mọ̀ láti fojú sí láti mọ nǹkan tó máa ṣe tó wáyé pé ọ̀rọ̀ pé o ní pé a máa hun nǹkan ṣe gbagbá ìyẹn nìkan ni ó dàbí pé mi ò fara mọ́ dáadáa mo ṣe díẹ̀ ṣùgbọ́n mi ò nífẹ̀ẹ́ tó irú tí mo kọ́ máa ń bá wọn ṣe pé wọ́n ṣe ọṣẹ ìbílẹ̀ irú aṣọ ríran tó bá ti ránṣọ a máa fi abẹ́rẹ́ ránṣọ a máa ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn o tún nínú fẹ̀sí yẹn
0: kò sí machine nígbà yẹn ni mo
1: machine wà tábí ọba máa ránṣọ àkọ́kọ́ fi abẹ́rẹ́ ṣe kinní si tó àgbà máa ran ojú abẹ́rẹ́ tó ṣe yẹn ló máa ran tó kò ní dàgbé owó fẹ́ rí wọ́gọ̀wọ́gọ́ láti lè tọ́ ẹ ló máa ran dáadáa so irú pé wọ́n fẹ́ aránṣọ tán wọ́n fẹ́ ṣe ìsàlẹ̀ aṣọ kan ṣẹ́ ìtí aṣọ àwọn àgbẹ̀ fún mi ewo ké fi aya bẹ̀rẹ̀ ṣe
0: lọ́mọdún mẹ́jọ ni yẹn gbà yẹn
1: ọmọdún
0: mẹ́jọ lẹ́tí ń ṣe àwọn iṣẹ́ bẹ́ẹ̀ yẹn lẹ́tí ń ránṣọ
1: mo ti bẹ̀rẹ̀ sí fi ọwọ́
0: abẹ́rẹ́ àtòwò
1: abẹ́rẹ́ àtòwò fi máa ránṣọ so gbogbo ògbà yẹn mo ṣáà ń dàgbà lọ ó jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó wúlò fún mi gbà mo dàgbà torí ìgbà tí máa fi dàgbà mo wá bẹ̀rẹ̀ sí lo gbogbo àwọn nǹkan tí mo ti kọ́ bẹ́ẹ̀ yẹn àtún wá ní àǹfààní nígbà tá a wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tá a bá ti dé ibi primary 5 a máa ń lọ síbi kan tó yẹ pé wọ́n máa tún kọ́ wa ní àtiránṣọ àti sẹ́ńjẹ wọ́n pè bẹ̀rẹ̀ ní domestic science school àwọn obìnrin à ń lọ síbẹ̀ ni primary school dẹ̀ nígbà yẹn nǹkan kò ṣe inú skulu tá a ń lọ láti ń ṣe wọ́n kọ́ ibẹ̀ yẹn láàyè ọ̀tọ̀ tá a máa lọ ni wọ́n dẹ̀ ní ọjọ́ tó yẹ pé fún iléèwé kọ̀ọ̀kan tó máa wá síbẹ̀ tá a bá lọ lọ́sẹ̀ yìí ó lè jẹ́ aṣọ la máa rán tá a bá lọ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó lè jẹ́ àti tọ́jú ilé fọ tọ́ílẹ̀tì nǹkan bẹ́ẹ̀ yẹn la máa ṣe ó lè jẹ́ ànádá tá a bá tún lọ ànádá ọ̀sẹ̀ míì ó lè jẹ́ oúnjẹ sísè la máa kọ́ pé a máa wọ àmàlà ìbẹ̀rẹ̀ mo ti kọ́kọ́ rí pé ti n ba fe ro amala mo pe ta ba fe ro advance a gbo mi kanu adam ade ibo si igba mo ko ri ta se a fe ro amala a mu elu ada to mi
0: omi tutu
1: omi tutu
0: ah
1: o de se dada a de wa mu a se yo ara ise ayo ayo ayo pelu omi tutu yen a ba ti de a ti se sile to ma fi di o bi o wakati melo kan a ti sile so ba se yo yen gbo ye pe to wa mu elu bo a ma yo sale a ma kuro
0: se lo to
1: aba ta wa ti wa ti wa ti wa ti wa sile wa yo omi ori e kuro a wa gbe koko kanu a wa da elu bo to wa mu omi to ti ki a wa bere si ru to ma fi jina
0: o de ma jina dada
1: ah o daju nkan ton je nsin lo sugbon o gba asiko o gba asiko
0: ogbon mi tun lele yo beyan se nro mala
1: o gba asiko gan lele lo so gbogbo yen awon nkan to je pe o je nkan ton ko wa ngba yin nigba ti mo de ma gba ti ma fi de pe mo de pe mo ti se primary the primary 6 to remi ka primary 6
0: okay
1: ti mo se idanwo si ilewe giga seyin la pe ni pele keji
0: yes ma tori
1: pele meta ni iwe kika gba yin primary alakobere iwe giga ati university o gba to ma mo wa gba ni okun lewe ti mo lo ni primary wards ni Africa school ko school gba ti ma se idanwo ma gba mi si Lagos Anglican Girls Grammar School that was 1957
0: le wo ile eko giga
1: ile eko giga ngba yen odun mefa ni a ma se so keyan teyan ba de wo ta ba wo ta ba foju nu wo to wo primary school odun ma primary 1 primary 2 to standard 6 mejo ko to lo secondary school ati fe ma wo meta la so ogbon ori o ti wa nbe
0: o ti wa nbe
1: kini die to je pe gbe ta fi lo ni primary yen se mo awon obi wa ti mo so pe gbogbo nkan ti mo foju si
0: yes ma
1: awon obi wa ni pe odun meji meta kankan beyin ru te awon fa fi n gbe mo lo si crash kan ko si yen gba yi so ile eko ile ni awon parents awon obi lo ma mu omo to ma ma fun ni ebo die die
0: ko ma foju si
1: to ma ma foju si gba yen a le mu isana ka fi se nkan a le mu iyepe ka ma fi mole nkan beyin gbogbo awon nkan beyin la fi so bata ma fi de pa lo si secondary school fun pe ojo ori yan na to ti je ko ti je onu meji la lo o ti ni ogbon ori to ma se
0: be ni ma
1: so gbogbo yen.

0: padẹ di secondary school secondary year odun mefa e lo ma se o le yole tori gba yen na waeki ti wa ni ba ni
1: yes ma
0: sugbon waeki ti wa was waek to ye pe o wa labe ilu oyinbo
1: awon ilu ilu oyinbo lati ma mu awon idowo wa not my princess iwe eri okay so awon na ma set awon be
0: eri awon na ma se
1: lati ilu oyinbo
0: be na ti gbun yen na so ti wa iwo o so po mo ilu oyinbo
1: oruko wo mo pe nigba yen
0: mi o le ranti dada o ma ni pe certificate to ma fun wa o ma show pe ilu oyinbo lo ti wa so that ti mo fi wa secondary school ti mo wa le 57 wọ́n ṣe tán 1962
1: ìyẹn ní ilé ẹ̀kọ́ gíga
0: ní ilé ẹ̀kọ́ gíga wọ́n ṣe tán 1962 so báyìí wọ́n ṣe wà ẹ́ kí london wà ẹ́ kí ọ̀sẹ̀ bàá máa ń kọ́ báyìí cambridge
1: ok ma
0: cambridge wà ẹ́ kí
1: lásìkò yẹn cambridge wà ẹ́ kí wọ́n máa ń pè é
0: so ọlọ́run dẹ̀ ṣe
1: ẹ̀dẹ̀ gbàwé ẹ̀ yẹ
0: mo dẹ̀ yanjú mo yege ọlọ́run gbogbo
1: olúwa ṣe o
0: inú àwọn òbí mi dùn torí àwọn tán jẹ́ bí ọ̀rẹ́ fún bàbá tó bí mi gbà mí wọ́n máa wọ́n ní àwọn náà lọ́mọ obìnrin tó yẹ pé àwọn ọmọ obìnrin ò kàwé lọ títí tó gbà wọ́n máa wò pé ìwọ bàbá yìí tó rán ọmọ obìnrin lọ sí tó ti ṣe primary school tán kò jẹ́ kó lọ kọ́ṣẹ́ ọwọ́ ní gangan kan bàbá mi máa ń dá wọn lóhùn pé ọlọ́run bá ti ń wà lókè tó dẹ̀ ràn wọn lọ́wọ́ gbogbo ọmọ tó bá fi fún wọn ìwọ̀n bá tán bá fẹ́ kà ó ṣe kóhun tasùkò tó hún òun àtà láti kọ́ wọn wẹ́dà ọmọbìnrin ni ọmọkùnrin gbogbo lọmọ so gbogbo wọn náà láti jẹ́ pé tọ́lọ̀ bá fún ọlọ́gbọ́n àtòyè wọ́n lè kà tán bá fẹ́ kà dé tọ́lọ̀ dẹ̀ fún lágbára àwọn aràn wọn débẹ̀ so ìgbà tí mo ṣe tán tí mo gbé kí mo ń pé result wálé gbogbo wọn náà gbà wọn lọ kí ọmọ yìí máa ó máa tíráyì ó wẹ oyún ọkọọkan mo ṣàdúpẹ́ lọ ọlọ́run pé ìyẹn bọ́ sí ó ṣe bẹ́ẹ̀ ni láàrin gbogbo yẹn ṣọ̀hàn ní ilé ẹ̀wẹ̀ gíga náà gbogbo ọ̀rọ̀ ìmọ̀ sáyẹ́ǹsì ìmọ̀ ìrọ̀dá àwọn tó máa ṣe bí afẹ́ lọ ṣe lọ́ọ̀yà ní àtì afẹ́ lọ ṣe kínní ìgbà yẹn kò sí nǹkan kan bí economics o ní economics gbà yẹn gbogbo nǹkan táwọn nígbà yẹn ni a máa ṣe ìwé crs religious knowledge àṣẹ mathmasi to common english to common yorùbá tó bá fẹ́ ìgbà yẹn à ń ṣe latin latin
1: ó dẹ̀ di dandan kí gbogbo àwọn ọmọléèwé ṣe
0: náà a máa ṣe gbogbo wa la máa ṣe títí a máa fi dé school tèmi lọ fọ́ọ̀mù fọ́ọ̀mù làlò fọ́ọ̀mù làlò báyìí wọ́n la máa ṣe fọ́ọ̀mù fọ́ so gbogbo tó bá dẹ̀ a di fọ́ọ̀fọ́ ìwáṣẹ̀ wà ní àwọn nǹkan tí mo fẹ́ ṣe ní subject tí mo fẹ́ ṣe fún wa ẹ̀kẹ́ ní mẹ́jọ òun ni so ìwáṣẹ̀ ń gbà yìí so gbà tẹ́ni fẹ́ máa yan te mo yan ìmọ̀ sáyẹ́ǹsì gbò níbi tí mo lọ ní school tí mo lọ bí nǹkan jẹ́ american school gbogbo àlà láti ṣe religious knowledge kò bá wà tó jẹ́ ìwọ̀n líle àbí kò bá wọn gbogbo àlà máa ṣe so wọn yẹn jẹ́ nǹkan tó yẹ pé wọ́n fi lélẹ̀
1: ó di dandan
0: ilé ìwé yẹn so gbogbo àlà ṣe yẹn ṣùgbọ́n after ta bá ti yọ̀ yẹn kúrò wà lè ṣe ibi tó bá fẹ́ lọ orúkọ tó fẹ́ ṣe tó bá kúrò ní ilé ìwé gíga èyí mú sáyẹ́ǹsì mo dẹ̀ ìwà yẹn mo ṣùgbọ́n ní sáyẹ́ǹsì tí mo wá mú o mi ò ṣe biology torí ìgbà yẹn mi ò fi tára fi pé kán máa fi ọ̀bẹ là nǹkan ṣe mọ̀ má ṣe lọ la ṣe nǹkan tó rọ̀ máa ń ní àwọn yẹn nù iṣẹ́ biology mi ò dẹ̀ fi tára fẹ́ràn ilé máa lọ sílé ìwòsàn bóyá yẹn ni ò
1: jẹ́ kí ẹ̀dẹ̀ ṣe science
0: no mo fẹ́ biology nìyẹn
1: ok ma
0: ṣùgbọ́n ìtẹ́ mi ṣe ní chemistry àti physics kò bá yẹn lọ so o ní lára ìgbà tí mo dẹ̀ máa fi ṣe wà ẹ́ kìtàn kúkà kù ká máa lọ sọ́wọ́ òkè gbà wá ní láti máa ṣe lọ sọ́wọ́ òkè nígbà tí wọ́n fi ṣe wà ẹ́ kì yẹn ní 1962 àti pé mẹ́jọ ni ká jọmọ mẹ́jọ lọ́mọ ìyá
1: nígbà tí wọ́n fi ṣe wà ẹ́ kì
0: àti pé mẹ́jọ
1: lọ́wọ́ màmá yín
0: lọ́wọ́ ìyá mi èmi gẹ́gẹ́ bí àkọ́bí ni mò ń tọ́jú ògbólé mo ṣe oúnjẹ fún wọn
1: gbogbo àwọn méje yòókù
0: àwọn tó kù àti bàbá àti ìyá àsìkò kan wà tó yẹ pé àbúrò mi kan ó rẹ̀ díẹ̀

0: าตกไปในจบไม่ดึงล่างนี่กาไปบีดาวโฮ1957อาจจะไปเนี่ยอาจจะไปเมจิ
1: ในบ้านกินใช่กินเช
0: มจอโน่นี่นั่นอยู่เซเว่นโอเคมาที่ตัวบ้านบ้านโมเบเร่เลี้ยงคนดีละ
1: โอเค
0: อาจจะไปเมจิ
1: โอเคมาน
0: ั่นอยู่เซเว่นตัวเกจิโน่บินไป
1: โอเคมา
0: so ibaye ikon nu wa wa o sare di so na mi o lati wa lo sutu pelu e o do ku fe lo bi osu meji meta so emi ni mo se ya nu ni
1: men toju awon
0: meta toju awon to ku
1: e de si nkawe e
0: ti mo mo mo e se wo secondary school
1: nigba yen nigba te wa ni form 1 bi form 1 e de ti lawon aburo le leyin te gbodo toju ke nkan to wa lo school
0: no ti ma ko se pe won ti se gba won sawo wọ́n tún ṣe gbọ́n gbogbo so wọ́n mú àwọn tó kéré bí méjì lọ so àwọn tó ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ skul ajẹ́ bí mẹ́rin so máa mú àmà ti múra fún wọn àṣegbogbo àlọ skul àṣegbogbo ẹ̀ àárọ̀ bàbá mi á ti lọ wọ́n máa lọ bí iṣẹ́
1: iṣẹ́ wo ni dájú ń ṣe
0: nígbà yìí wọ́n ṣiṣẹ́ ní máa ṣe pèrò bíi accountant ni wọ́n
1: iṣẹ́ wọn bàbá yín
0: ni wọ́n ṣe nígbà yìí so àwọn ti lọ bí iṣẹ́ lápòhùn bí iṣẹ́ ìgbà míì wọ́n á lọ ni màmá wa àtọmọ tó ṣàárẹ àti ṣoúnjẹ kan máa fi jẹ àti ṣe ilẹkùn tó dé so gbogbo ìgbà yẹn gbọ tí ọmọ pẹtẹ wọn bá tiẹ wọn ti fún mi ní gbogbo òye yẹn àdé lọwọ àlọmọ ọdọ àní kankan ìgbà yẹn kẹ ilé tá à ń gbé yàrá àti pálọ nìkan ni
1: ní
0: màá bá lọ ni
1: gbogbo àtà gbogbo ọmọ
0: gbogbo ọmọ gbogbo àti àbá àti gbogbo inú àbá lọ là ń lò sí so gbogbo ìgbà yẹn la máa jọ wà ńbẹ ọlọrun dẹ ṣe ó dáàbò gbogbo wa a lè dúpẹ́ lọ ọlọ́run so bá tí máa fi ṣe wáyẹ́ẹ̀kì tán tí mo wá ní pé kí ni nǹkan tó máa ń ṣe ọgbà yẹn wọ́n ní ìpele kan láàrin ilé ẹ̀kọ́ gíga àti yunifásitì tó ń pè ní hsc nígbà yẹn or advanced level so o lè ṣe advanced level yẹn tó o bá ṣe yẹn o lè lọ ṣe ìdánwò sí yunifásitì láàyè ọ̀tọ̀ tó kò lè fi wọ yunifásitì bẹ́yìn so mi á ní pé òkè kémi lọ ṣe advanced level yẹn o kí n tó máa lọ at least mi bá ń ṣe yẹn lọ́wọ́ àwọn tó wà lẹ́yìn wọ́n á lè máa kó mójútó wọn ọlọ́run dẹ̀ ọlọ́run inú tó ó ràn wá lọ́wọ́ ní family ọlọ́run máa ń rí ọkàn èèyàn kò ṣe rí torí tí èèyàn tó bá ń gbàdúrà sọ́lọ́run tó dẹ̀ ń kọ́ àwọn ọmọ ẹ̀ ní bó ṣe yẹ kó kọ́ wọn táwọn ọmọ náà dẹ̀ ní etí ìgbọ́ràn tó ń gbọ́ sí ẹbí òbí wọn lẹ́nu ọlọ́run máa ń lò láti fi bùkún ẹbí yẹn ó di dandan kí àwọn òbí kọ́ máa gbàdúrà fúnra wọn fún ọmọ wọn pé kọ́lọ́run máa tọ́ wọn sí ọ̀run kóbi dá ti ń ro pé lọ́tún ló sì èwo ni máa ṣe ìbáyìí mo ṣe ẹ̀zámù fún ìbàdàn grammar school ìbóyá máa wá síbí a máa gbé lọ́dọ̀ uncle bàbá mi
1: láti wá ṣe hsc
0: ìkọ́ndọ̀ àwọn ọmọ family màmá mi ó bá òyìn lọ sí federal school of science ó kàn wá kí wa lórí àbúrò mi ó ti ṣe wáyẹ́ẹ̀kì federal school of science ni mo ti ṣe tán bóyá wàá fẹ́ wá síbẹ̀ o èmi ò mọ̀ ń pa ẹ lónìí tó bá ti gba fọ́ọ̀mù tí ọ̀gá iléèwé bá ti kọ pé òun ò rí pé ó lè kàwé fún wọn àwùjọ tó bá dẹ̀ wo ṣe kò lè ní àǹfààní torí tó bá lọ síbẹ̀ yẹn tó lọ kàwé níbẹ̀ wọn á máa sanwó fún ẹ
1: èèyàn á máa kàwé wọn tún máa sanwó fún èèyàn ṣe lóòótọ́ ìgbádùn nígbà náà
0: ìgbádùn nígbà yẹn o gbà wọn pè ní federal school of science so bàdẹ ní òkè ó bàbá gba fọọmù wa lọ sí skul àwọn tó wà ní skul náà wọn dẹ láǹfààní àwa tá a gba fọọmù wa tóbi mẹfà ní nǹkan rẹ torí ìmọ sáyẹǹsì nìkan ni wọn ṣe ń bẹ bàtà dé sẹ tán mú fọọmù lọ wọn dẹ fún wa wọn fún wa ní pé òkè ẹ máa bọ àti gbà yín wọlé o ẹ wá kàwé bí o so ìgbà yẹn tó bá ti di oṣù parí wọn fún wa ní sálárì iléèwé yẹn ó dàbí ìgbà tí gọọmenti dálẹ pé àwọn òṣìṣẹ máa ń lọbẹ àwọn tó wà ní iṣẹ wọn máa ń rán wọn lọ síbẹ bí ìgbà tó máa ní kán níbi ọlídé nínú iṣẹ
1: bí leave
0: study leave kọ lọ fi kàwé so àwọn ọkùnrin máa wà níbẹ àwa tá a wá dà láti skul tá a bá ti ṣe ìṣe tán àwọn náà wà níbẹ so gbogbo àwa tá a máa wà ní inú kíláàsì yẹn a máa ju ọgọ́rùn-ún lọ
1: ṣe lóòótọ́
0: nígbà yẹn
1: kò wá èrò wa nípò jù nínú yàrá kan
0: bí wọ́n ṣe ṣe ni bí wọ́n ṣe dá bẹ̀yẹn sílẹ̀ ni wọ́n dẹ̀ dá bẹ̀yẹn sílẹ̀ ni 1955 so èmi bẹ́ẹ̀ so 1962 so 63 62 mo ṣe wà ẹ́ so January 63 ni mo lọ bẹ̀rẹ̀
1: ìyẹn federal school of science
0: báyìí. O bá ti lọ bẹ̀ o ti ṣe ọdún méjì ni tó bá dẹ̀ ti ṣe ọdún méjì ẹ̀ tó bá ṣe dáadáa máa máa lọ bí o lè ṣe dáadáa wọn ti ṣe ìtàn tó gọọmenti fẹ ìjọba fẹ ṣe fún ẹ tó fẹ fi ràn lọwọ o ti ṣe so oṣù tó bá ti parí a lọ ẹni tó máa tó bá sanwó fún wa a sanwó fún wa so owó tó ń san yẹn ó ràn wá lọwọ láti lè ra ìwé láti lè máa fi wọ ẹni tó fẹ kó nídìí láti wọ mọtò láti lọ so yẹn tún ràn àwọn òbí tèmi lọwọ torí gbà tèmi ń lọbẹ wọn ní láti san owó iléèwé mi mọ
1: torí pé ń gbowó oṣù
0: torí mò ń gbowó oṣù ọlọrun dẹ tún sí mi lọkàn gbà yẹn láàrin pé wọn fún mi lówó yẹn inú ẹ máa fi ń pamọ.
1: Ẹ̀sìn kọ́ bọ́n ṣe máa ń dájọ́ láti kékeré
0: láti kékeré kékeré kó fọ́ sí pamọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn àfi sí pamọ́ so gbàṣẹ ìgbàṣàṣì ní ṣàṣìṣe láti wá wọ́n ṣàṣì wọ́n tọ́tìn sí ọdún kan àbọ̀ làwá lò sẹ́rọ̀ ọdún méjì ọlọ́run dẹ̀ ṣe gba mo máa fi ṣe pé ọdún kan àbọ̀ tí mo ṣe ìdánwò ọlọ́run gbòògùn kò lè fún tẹ̀síwájú ṣùgbọ́n kí n tó lọ sí kìíní ẹjẹ́ ń lọ ṣiṣẹ́ ọdún kan bí ti máa lọ ṣiṣẹ́ ọdún kan máa lè kówó jọ bí ti máa kówó jọ èèyàn máa kọjú sáwọn àbúrò mi tó kù owó ti bá kó jọ ti bá wọnú yunifásitì tẹ bá sanwó yunifásitì mi nínú owó tí mo fi pamọ́ máa lè máa fi yẹn tọ́jú ara mi díẹ̀ díẹ̀ á jẹ́ bí ìrànlọ́wọ́
1: bí owó ń jẹ
0: inú wa ti owó yunifásitì gbà yẹn yunifásitì yìí ó dùn gbà yẹn o
1: ó dùn
0: gbà yẹn torí a máa sanwó tán bá ìta mi so tó bá rẹ̀ ti sanwó tówó tó san inú ẹ̀ ló máa jẹun inú ẹ̀ ló máa gbélé
1: nínú owó skul yẹn
0: nínú owó skul yẹn ló ń jẹ lówó ilé tó máa ló máa fi owó ti kọ ọjà kó máa gbénu hall nínú hall tá à ń gbé yàrá ká wà tí wọ́n fọ́ àwà bí irú bẹ̀yẹn tó tóbi yẹn bó ṣe tóbi ni àmẹ́ta péré la wà ń bẹ̀
1: nínú àgbàlá yàrá
0: nínú àgbàlá ńlá la wà ń bẹ̀ so a máa tá a fi lọ tí wọ́n fi lọ tọ́lọ̀ dẹ̀ ṣe tí mo fi ní owó díẹ̀ lọ́wọ́ tí mo fi pamọ́ tí mo dẹ̀ ń lò so mo wá lọ́ṣẹ́ ọdún kan mo lọ́ṣẹ́ mọ̀ láàrin ọdún kan mo lọ́ṣẹ́ tíṣà
1: láàrin ọdún kan yẹn
0: mo lọ́ṣẹ́ tíṣà ní àwọn skul níjẹ̀bù tí bá wà lẹ́kùn máa máa náwó láti máa wọ mọ́tò but tí bá lọ́ṣẹ́ níjẹ̀bù àwọn léèrè boarding house ni so màá máa gbénu ọgbà ìní láti máa sanwó mọ́tò so owó tí bá ń gbà ni oṣù mi kò ju pé kí wọn jẹun lọ mi ní ná púpọ̀ nù ẹ.
1: A máa ṣe ẹná díẹ̀ díẹ̀.
0: Ahẹ́n màá lè rí owó tí máa fi kó owó jọ tó máa tó fi pọ̀ sọ̀tún ṣe tó ń ṣe ọlọ́run tó ṣe fún mi lọ́gbọ́n yẹn nígbà yẹn tí mo lè ṣe yẹn ọlọ́run dẹ̀ tó gbòògbò gbogbo àti mọ́dẹ̀ máa fi ṣọdún ìkan yẹn tán tí mo ṣọdún tán mi káwọ̀ 1964 ni mo ṣe A levels mi 64-65 mo fi ṣọdún kan tí mo fi ṣe 65 ọlọ́run bá ṣe tó gbòògbò. Owó ìpínlẹ̀ kẹta owó yunifásitì.
1: Ẹ̀kọ́ ń kí síbẹ̀ ẹ̀kọ́ ń lọ ẹ̀yin òbí nílé mo lérò pé ń gbádùn màmá wa Mrs. Esther Adetola Smith bí wọ́n ṣe ń kọ́ wa ní ẹ̀kọ́ ní onírúurú ọ̀nà kódà ọlọ́run á ràn àwa òbí lọ́wọ́ wa níṣẹ́ púpọ̀ láti ṣe lónìí
0: láwọn òbí láti ṣe ń sìn yàtọ̀ sí pé ká máa gbàgbà pé kọ́lọ́run fún àwọn ọmọ wa lè tí ìgbọ́ràn ó dẹ̀ fún wọn ní òye àti ìmọ̀ jẹ́ pé wọ́n á lè fi wọ́n bọ́ ṣe máa gbé ẹsẹ̀ pé ká máa sọ pé a fẹ́ wọṣọ nìkan náà ni a fẹ́ lọ bá tí nǹkan kan bẹ́yìn kò jẹ́ kó jẹ́ nǹkan tó máa mọ́ wọn kò kó dòsí ìwé ó nípa ó dẹ̀ ṣe pàtàkì tí wọ́n máa ní
1: torí
0: nígbà tá a fi wọ yunifásitì yẹn tọ́lọ́run dẹ̀ ṣe ti mọ yunifásitì ní 1965 october tí mo bẹ̀rẹ̀ sí lọ sí yunifásitì yẹn ní pé mo ti ṣe A level ọdún mẹ́ta ló yẹ kí n lọ yunifásitì.
1: Ok ọdún mẹ́ta náà máa ń lò ń gbà náà.
0: Nígbà yẹn tó bá lọ ṣe pé o wọlé fúnra rẹ̀ aṣọ ọdún mẹ́rin plus irú ìta àti ṣe A levels àwọn aṣe one plus
1: three
0: kò tí wọn ata ti ṣe A levels ọdún mẹ́ta la máa lọ ṣe ọta lọ ṣe fún science àwọn tó bá lọ ṣe bíi àwọn tó ń lọ ṣe lẹ́kọ̀ọ́ mọ àwọn tó ń tọ́jú èèyàn dókítà kọ̀ọ̀kan tí wọ́n máa ń gùn jù ṣùgbọ́n àwọn tó yẹ pé ìmọ̀ ìjìnlẹ̀ òkínní kan ọmọ fẹ́ ṣe lọ́ọ̀yà nípa ọdún mẹ́ta tó bá ti ṣe A levels tó bá ṣe wọlé ní ìbẹ̀rẹ̀ sí lọ kíláàsì àṣẹ bá ṣàwọ̀ bá rẹ̀ ti ń lọ àárọ̀ bá jí àfúnlẹ̀ ọlọ́run ẹ ṣe mo dúpẹ́ lónìí tó ń lọ kíláàsì kọ́ tó bá kọ́ wọ ẹjẹ́ ó yé mi. English
1: Pàtàkì àdúrà àwọn òbí lélẹ́yìí
0: ó ní ohun pé àwọn òbí mi àdúrà tó ń gbà fún mi náà ni pé Ọlọ́run bá wa fún ọmọdé lóyè bá fún nímọ̀ ẹmu nǹkan tó bá lọ àwọn ò mọ ń pa ohun ṣe sáyẹ́ǹsì ohun nǹkan kan pa sáyẹ́ǹsì ṣùgbọ́n tó lóun lọ yẹn bá wa fún nímọ̀. tọlọrun dẹ se fun se fun se tan bẹyin ta ba dẹ se se tan bẹyin wa ti ni ohun ka gba before ta ma feel ta ma sense ministry ise ta fe se to ba yan perform mo se mo feel mo fe se research officer ika koko keji we bring my teacher
1: Okay, research officer, any first choice?
0: First choice.
1: Second choice, teaching. Okay, ma.
0: Kato feel for me. So, by the Shetan, I can't go long. If we are my interview. Lan, I pay more sending. More applies to Liver Brothers. Dan. I found she. We. Molo for interview. Bay. Interview, I shall she will go in a water, low, cap, maybe 15. I ja interview almost a whole day but am se ton sha awon meta ton bi meta merin ton mu an ba ni pe okay wo ko yo continue o se le lo sise nbe yen ni won so pe pe nsin o a mo pe ati se donwo ati se egbo foro oro le na lo gbogbo yin o de jeje ṣugbọn nkan to wa leni pe iru ise ta nse bi bayi to ba bere ise nbi o a le gbe lo anywhere so o le ma le so pe o fe lo loko o la
1: ebe na ni ise yen le to ni
0: ni a le gumo pe e ma ma gbe mi kiri ni le oko e mi o ma fe se yen fun o da ni o mo ti fo kan pa won ton ti gbe yen le ti fo kan mi kuro nbe yen pe ibe yen o se
1: e ti moju kuro
0: mo ti moju mi ta ma wo ori sa to pesa so la ni ka fe se ton ku die ki se gbo e nkan na awon to je oluko to ko mi ni university of Abuja ti e gbo na e ma to kuro bi tora ba ti kuro gbogbo ba ti kuro a le mari ni mo ni bo lo tin lo sise ise wo lo ti wa ni mo lo silver brothers won survive by me de ko mi le sise be yin mo de ti apply si mi se bi o sense of one ise tisha ni se
1: ni oluko yin lo so be fun
0: yin oluko mi lo so pe ise tisha ni mo ni mi o ko ise tisha mo fi si pe o keji ni mo ni mo fi se lori form ti mo fi to ba lo gba form sha o sha akoko e nkan to won so ni pe ibi ti o ti se ilewe giga elebule ibe ohun ba won se ise die die be won de wa en to ma ko chemistry ohun de so fun won pe ohun ni eyan kan to fe se chemistry
1: iyen ni federal school of science
0: federal school of science pe so won ti so fun won lo fi ohun sile pe omo yin kan to kuro bi
1: won padabo
0: pe so ise bere to bere ise ni
1: me ti bere ise oluko ni iyen
0: oluko ni alaarin pe asa ma sise oluko nkan be sa 1968 mo je tan ni meju junu bere ise ti sa so tin ba joko tin ba wa wo gbogbo bi nkan se lo mo ri pe owo Olorun wa ninu aye mi
1: lati bere pepe
0: Olorun ti
1: seto aye yin
0: aye mi ti se lo pelu gbogbo pe awon nkan to je pe o le rayan lara do gbogbo gba yen na mi o fi tabatara lore o to ba reyan kan to ba wa sile wa pe lara awon ta jo lo le iwe giga to ba wa ni ko wa ko ni kin jo kan wa ran lowo nipa lati fi kokan ye ohun mi o wa yan lo kadi ni
1: se pe yan ko re
0: kadi won ti gba mi laye won gba mi laye pe an wa ni kiri tori iya to bi mi gan mi o ro pe mo ro mi o ro pe won won yan ton mo pe ore to pe meji so o ma da ti an ba ni pe omo to ba lomo ko le ma topase omo yen ko ri pe to ba ma ni ore ko mo bi ti ore yen ti nwa ko mo awon obi ore ko mo ile ti ore ti njade lati mi fi daju pe omo ohun ko ni rinrin ti o bo si ko ni rinrin doti so o se gbadun ko mo na bo se wo ko ni ra to tori gba yan ma wo pe owo ta won duwa fi mu wa le emi o ri be yen but many of awon ton ja awon ta jo wa ni bi pele ojo ori kan awon mi ma pe awon bi wa won ti leju won ti se gba won ti sawo awon kan nu awon lanfani pe awon bi won ni moto awon ni moto ese la fin the only thing ti baba mi ni ni bicycle so awon na ma bicycle rin ori who made that gather to wa ni o ni ko lo si idumota ibe la mo ta ba nlo si igba ta ma nlo si community science school ori igada yen la ma gun
1: o lo ma pe ni ule daga
0: to ba fun eh to ba fun wa lo ah ni fo wo mo to ama re
1: ama rin na
0: ama ama ma enjoy ara wa ama ju
1: pe ma sere lo
0: so
1: ko si nkan bi gbon mo gbon mo
0: gbon mo gbon mo o wa laarin pe o wa ko dabi sisin tori gba yen mo ro pa awon to ma gbon mo gbon mo ara gbon mo sinu ma lo sapo ti wa gbe o omo to ba de ma gbe o yo omo kekere won ra won to yo pe sin won gba gbalagba gba e le gba gbalagba so mo omo to kere ni odun kan odun meji kan le bi sapo ti e to ba de ru apo ti to pa apo ti da bi pe gukan ni gbe ma ko ti o ye la fe won
1: won tete fura ti ro be ki a na ti ma gbo mo na la
0: so gbo yen lo wa nbe ori ko won so pe awon isin ni o je pe gbo de ti di oni ibon oni gba oni kan kan be so olorun ti wa obiba ko wa ni lana olorun to de gbagba to je pe en to je pe o fokan tan olorun to fi gbogbo lekele e ni olorun to de gbogbo oro e lo olorun to de fi gbogbo oro e le olorun lowo ti o se imeji ti o wa kokan kun kokan rawon kan so pe e fi kokan kun kokan
1: kodogbon
0: si ko si yen nbe to ba ti si yen nbe olorun ma nse tori laarin awa to je pe aje mesan mesan ni wa awon aburo mi to je obirin to je pe won lo si university
1: obirin melo ni
0: awon obirin merin okunrin marun
1: ah
0: to tele ni gbogbo okunrin to tele yen obirin awon obirin meta to je pe won lo si university bi temi be mi se lo si university gbogbo won na na ka wo to ka awon kade secondary school level to re pe to re to wa je pe boya won kan lo se course kekere kan to fi nsise ṣùgbọ́n ní àwọn ọkùnrin márùn-ún gbogbo ọ̀nà kàwé àwọn mẹ́rin lọ sí yunifásitì ní àwọn mẹ́ta lọ yunifásitì àwọn méjì tó ń lọ yunifásitì kan ṣe àkántánsì because ìkan lọ on training line rẹ̀ tó ń bá airways ṣiṣẹ́ so gbogbo wa ọlọ́run tó ṣe kẹ́ pé ó fi ọkàn àwọn òbí wa balẹ̀ nípa bíi pé wọ́n tọ́ wa ní ọ̀nà ọlọ́run torí a bá lọ sí ṣọ́ọ̀chì láàárọ̀ wọ́n ti 1952 fada yìí sílẹ̀ bàbá mi jẹ́ ìran náà sunday school teacher so bàbá lọ sí church láàrùn a ṣe sunday school lọ́sùn a ṣe prayer lálẹ́ ìyẹn ní sunday every day of the week a bá ti jí láàárọ̀ aago mẹ́fà akọrin àárọ̀ ají lóòrọ̀ àdálẹ́ a ń lọ́sùn bàbá ọlọ́run tọ́jú wa so tí wọn bá ti fìyẹn lé ọmọ lọ́wọ́ kò sígbà tọmọ yàn tí ò ní mọ ọ̀nà ọlọ́run mo tobi ba je pe obi to je pe o dara le to lazy je pe a lo ti sise o ti re hun ko bi kita so omo na ko mo kokan ko te won ni ko te ba ko omo ko si bo omo yen se fe mo
1: be ni
0: toro awon obi ni awon ma fi nse awo ko se to je pe obi to je pe gbogbo nkan to mu ni pe ko ma jade ko ma lo party nkankan bẹyin
1: so
0: pe ibe lọmọ kan ọmọ ẹran ma lọ wọn obi to ba pe ọrọ ọlọrun ló fi ń tọ o ma ní ìtumọ so gbogbo yẹn bá ti wò má ní ọlọrun mo dúpẹ o to jẹ pe ẹ mú mi la gbogbo nkan báyìí ọjà tí mo fi ṣe tán ní ìsinyìí tí mo lè bẹrẹ sí ṣiṣẹ ibi pé mo wá ọlọrun wá pé pé ọkọ nísìnyí ọrọ pé a ma ní agbéyàwó
1: o si bẹrẹ
0: lo fi so gba ti ma fi marry ni 1969 ṣe mo ṣe tán ní 1969 at least ẹni tó ti jẹ́ kó tó kọjá tó ti fẹ́ẹ́ lé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lóbìnrin
1: èèyàn
0: kan sọ fún bàbá mi pé ọmọ yín kọ ṣé ó máa tún lọ kàwé sí bàbá mi pé ìtọ́ bàbá kà á sí alọ́kà nílé ọkọ tẹ́lẹ̀ lọ́ka ìyẹn nílé ọkọ yìí so ọlọ́run dẹ̀ ṣáṣe
1: ṣe ẹsẹ̀kẹsẹ̀ tẹ́ ṣe tán ní ilé ẹ̀kọ́ yunifásitì lẹ ṣègbéyàwó lọ́dún tó tẹ̀lé
0: 2020 kò sí 2068 2069 mo kò tó kọ wà bẹẹ ni òun ìwà yunifásitì tó wà yunifásitì náà torí ìmọ ẹlẹkọọ oníwòsàn
1: dókítà
0: ń ṣe dókítà so tí wọn bù tó tọdọ mí lọ náà rẹ ṣá ṣe ṣá náà rẹ ṣe.
1: Ẹ̀kọ́ ń lọ mo lérò pé ń gbádùn màmá wa ọ̀rọ̀ kì í síbẹ̀ omi ọgbọ́n là ń mu ní ọ̀sán yìí mommy e se ma fun ori ofe te fun wa e se o e se o konga ogbon yo ni gbe lagbara olorun ka to bo si ipele ti e fe menuba nipa ti gbe yawo eh mo fe bere awon bere kan ma eh eran ti gba te so ninu eleyin la ko bi ninu omo mesan ninu ajo yen ni akoko eni meje ni yin gba gba to te korita kan nipa ti en lo lewe ti mama yin wa ni lewo san pelu kan nu awon aburo yin mo wa fe bere bere kan tori awon ara ile na kan ba le keko nbe eh wa pa julo awon obi eyi le ntoju awon omo marun yoku ni gba yen
2: so on ba mejilo amejilo so wo gba
1: okay so awon meta yoku ninu awon merin akoko koko ti mama bi ke to pe meso an ko mo fo lomo bawo ni e se se to je pe e toju awon aburo yin e toju ara yin e tun se pe e tun ma so nje le gan ton ma je losan ton ba de e je tun ma kawe e tun yege ninu gbogbo idanwo yin be se so lo soro lo mo sa n wo mo sa admire yin sa pe ah ah bawo ni mommy se ngba yen ti won tun je pe won tun yan won yanju ninu class won bawo le se se fasiri yen fun wa ma tori awon afani awon ara ile
2: ko to wa nbe ni pe ni pe mo so tele ti obi ba ti ko omo lati gba to ti kere so pe iru gba ti mo fi so pe 1957 yen I was just 13 years old but laarin pe mo so pe from age of 8 ni ya mi tin fi mi
1: won tin foju yin si awon ise kekeke
2: pe afẹ won fẹ lo soja ma tele won lo awon ton ra kan lowo edede gbogbo ni mo mo igba mi won ni lo ma fowo wa ko nkan ti ma ra ma fowo fun mi lo ma lo lati ra nkan so gbo yen o ti wa ni nkan to pe o ti wa ni nkan ti mo ti mo mo run yen ka ni won ti fi yen ko mi
1: o ma yole
2: o ma yole ori won ti fi yen ko mi o je kin le mo nkan to pe n ba lo ko ti ma ra nkan ta ma se so gba ti won fi wa nbe yen ton wa niyan su pe lawon pe aburo mi ta ru te ko ru ready e ba ti ji la awon aburo mi na te kon tele mi yato si to je number 4 to kere ju
1: yes ma
2: to se bere lu ya la ko bere
1: yes ma
2: oni kon ni ma wo fu awon to ko ma wo fu ra won tra won mo kon se ko wa niyan bo ba ti de ojo ori kan won ti ko e pe won ni wo fu ra re lo wa ti bere ti we lati bi te ko ba we a fu won ba we opo to ba ya won na wa ma wo fu ra re so yen awon ya mo wa ti nse ti won na se ti yen papa aso wa ati se ile ni ale ko to daro ati ko gba aso wa sile aro
1: So,
2: ati jeun gbogbo nkan be ade ja aro osun ale osi wahala so gbogbo oru yen o yen mo so pe ni dodo pe ki obi even now to je pe awon obi nisin to je pe most of awon obi nisin to ma so pe awon raye e ma lo jeun ni tri ma jeun ni kini gbogbo nkan be yen mo ma wo pe iru ilewo na fin lele
1: fun awon
2: o ma de age to je pe won ba ni pe won ma ni won ma mari wahala lo ma dale nigba mo kere ti ma so pe ma n wo awukọ se awon ton kawe so ton ba n gbebe won ton ka ninu ma ka so o ti fun mi ni ona pe en lati ma kawe to mo ranti igba ti mo wa ni boya primary ni standard 2 ni later n gbegba ni kan se lesson kan se mo se o se lesson fa awon ton lo si school emi o n lo lesson so o ma n ya mi lo
1: eni e
2: n ma n ya mi
1: lo na wo ma
2: ani wa ba won ka won a jo n gbe ni agbole yen a ni awon omo to won se kini so wa ni wa ma ma ta ko ni ke to ba ti n ko awon to gba ki so ro gbogbo nkan be
1: yen a
2: lo ko won to ma ko writing to ma se
1: iwe ti n de ji wa n be teyin na
2: je pa ka fun wa primary school nigba mo primary school olohun so ye pe to ba ti ko mi in class e
1: ti mo
2: olohun ti se olohun so fun mi ni o fun mi ni anfani pe pe mi o need lati kawe lo titi pe lati tiraka tori mi o ri odun na ti mi kin gba prize ni primary school so nu we ti ma lo ni odun to ma tele
1: ma ti fun gege bi ebun
0: so oro pe an kawo o je ko te ko ti ba mi ko ba mi dagba ni o fi nkan le ba ti de ko ta ba ko wa leyin ma ti wo je pe ma fi le pe idanwo nbo o a se ma gbe we so o se wakati kan ni ma fi ka o se wakati meji mo ni ma fi ka awon kan ma fun mi se eye ni leta ngbi ma jo we no ba se nje mo ka o
1: iwe yen le se ma ma gbe te ma ma ka
0: ba se nje tin ba gbe o be ma ma ka o she wanda san
1: yes ma
0: pe wo ni ma ti gbe
3: masala la de mu muna gabata
0: si to ja pe ni ni lati ma ko pe ko mo kan le ka aka so gbogbo nkan be yen
1: tori o le ro yin lorun
0: o ro mi lorun mo ri pe tori mo ri mo wo pe ni bi eda temi se ri ni le ka we lo o te ran pariwo te lulu ma ka wi
1: tun de ma ma wori
0: o de ma wo mi lo tori le ta nge ariwo po
1: Facebook,
0: so iyan ti fun mi ni bara mi se ba iwe kika lo so pe ngba ti wa university gan le le kawe o so ma wa nu yara mo pa won ara mi mo le de akon ra gbe re se gbe ogiri akon ju se gbe ogiri e ba soro yin na soro yin lo mama
1: e de ma ka lo
0: a de ma wori mi o kawe library so olohun so fi iwe kika o fi ro mi lohun bi pe mi no de isiraka pe mi o fi nkan le mi o digba ti do o ba nbere e ma sare ma ka
1: ẹ̀kan yẹn sọ pé wọ́n kọ yín ní pé latin wà lára àwọn subjects tẹ́ ẹ ṣe ipe ẹ ṣe fọ́dún mẹ́rin kó tó di pé
0: mo ṣe latin fún wa yẹn
1: ẹ ṣe fún wa yẹn kì í yóò tí ẹ já ní ọgbọ̀n pẹ́ tọ́sígbà kan àwọn ọmọ máa já ní
0: ọgbọ̀n
1: ẹ bá ti dọ́jú fún kẹrin
0: fún
1: fọ́ so èyí tí ẹ bá wọn parí ẹ
0: latin náà fi ṣe pé nínú latin àbí yorùbá so èmi ò ṣe yorùbá
1: latin lẹ́yìn
0: mú latin lẹ́yìn
1: fẹ́ lè sọ latin báyìí ẹ ṣì rántí dáadáa
0: latin láti lọ dúkìá
1: ẹ lè rántí dáadáa
0: incognito incognito so latin yẹn náà ó ràn mí lọ́wọ́ inú àwọn ọ̀rọ̀ inú ọ̀rọ̀ òyìnbó inú gbogbo from of it inú latin ló ti jáde so ó ràn mí lọ́wọ́ ó ní ràn lọ́wọ́ tó ṣe tí yorùbá ò lè ṣe
1: ṣe lóòótọ́
0: nígbà yẹn so latin yẹn lè ní ṣe ọ̀gá iléèwé wa ń gbà àtàwà ní iléèwé gíga òun ló dẹ̀ ń kọ́ wa láti
1: ẹ̀rọ ma ẹ gba ẹ kí n tó mẹ́nu kúrò níbi ìpele ìgbà ìwé yín ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa ríru àmàlà pẹ̀lú pé kéèyàn rẹ sínú omi kéèyàn á máa rò ṣé títí di ìsinyìí bẹ́ẹ̀ ṣe máa ń rò àmàlà
0: yín ni ó máa ń gbàsí ó máa gbàsí kó
1: ó máa gbàsí
0: kó torí tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn ó lè ti ṣe àmàlà olùbọ́ ẹ̀ ní omi ní aago mẹ́sàn-án tó máa ti ṣe tó máa ti yọ̀ tó yẹ pé gbogbo ìyẹ̀pẹ̀ bí a kúrò kó tó wá gbé lẹ̀ kó tó silẹ̀ ó lè gba bí 3 hours so ló bá ní ìpè tó bá máa fẹ́ rò á máa lọ sí bí 1 or 2 so wàhálà tó wà bẹ́ẹ̀
1: ó pọ̀
0: ó pọ̀
1: òun lè ṣe lò mọ torí mo wo pé sí ẹ pé yẹn gan lẹ mọ dáadáa nígbà tẹ kéré bóyá ilẹ̀ ṣe ń lò
0: nílùú èmi náà mo lò ń gbà mo kéré láti ṣe nílé wọn nísìnyí bí wọn nísìnyí bí ọjọ́ orí ṣe tó nkankan ni mo máa ń lo àmàlà ń sìn orígbà mi táwọn àlà bá wùn jẹ mo lè ní kọ́ lọ bá wọn wá mi tó yẹ pé àmàlà dà kọ́ ra bá mi ra mo bá kékeré sí máa jẹ ṣùgbọ́n gbà mí ó máa wá sí mi lára pé kí n lọ kitchen máa lọ rò fúnra mi kí wọn níbi ṣe wà
1: ó ga o ọlọ́run á ràn wá lọ́wọ́ o orílẹ̀-èdè nàìjíríà á túbọ̀ dájú ju bó ṣe wà yìí lọ. ọ̀rọ̀ èṣítí ti jáde ọ̀rọ̀ ọlọgbọ́n tí ò ṣe fọwọ́ rán sẹ́yìn látún ti rí gbámú lónìí lórí ètò àgbàlódé látọ̀dọ̀ màmá wa Mrs. Esther Adetola Smith tí wọ́n jẹ́ ẹni ọdún 82 ẹ̀yìn ni 82 years old. wọ́n ti fìgbà kan jẹ́ ọ̀gá iléèwé International School UI ẹ̀yìn ni ISI fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kí wọ́n tó fẹ̀yìntì ṣùgbọ́n kò rẹ̀ wọ́n tún tẹ̀síwájú
4: ninu ipo alamojuto ni Juniors International School and Christ Ambassadors International College fun won ba asiko die ki o to di pe ara wa n bere fun isimi ati ko eko ninu irin ajo aye won lori idile ijafafa lenu ise la fe so ni tabi ona ti a le gbagbe igbe aye to ye koro lawujo eyin odo oro ologbon ti jade si wa lati ko eko ka ma se yole oro oto sibe o n tesi waju o ku liboro bi o ba di ose to n bo ni pori ofe olorun a o ma tesi waju ninu apa keji eto yi mo gba ladura wi pe olorun atubo ma ran wa lowo lati ma se amulo awon eko wura yi lona ti o ye eyin ololufe wa nibi na o fi adagba eto ro si loni mo lero wi pe ati ri eko kan tabi meji gba mu fun afikun imo lori eto agbalode ko ni ju bayi lo lori eto toni e tun pade wa lose to nbo ni pore ofe olorun e ma gbagbe o wi pe te ba ni agbalagba to sumo yin boya mama yin ni tabi baba ti e gbagbo wi pe a le ri ogbon kan tabi meji ko lati odo won e le pe wa lago tabi atejise lori number yi 08026382690 lekan si o 08026382690 be ba ni bere te fe bi awon alejo wa lori eto yi bakan na anfani wa fun yin e le ti atejise ibere yi si number ti a pe fun wa eyi ni 08026382690 e tun le darapo mo wa lawon oju opo ayelujara wa gbogbo at West Radio 893 loju opo ayelujara ti ibadore eyi ni Facebook at West Radio 893 FM fan page loju opo ikanni tagbaye www.westradio893.com oruko temi ni Frances Amavi e se te n gbo wa o a o ni pade ayo lagbara olorun o dabo.

Ààrẹ Bọ́lá Tinubu ló ti kéde ìdùnnú rẹ̀ sí bí àwọn ọmọ ológun ṣe dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Orire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ààrẹ ló yan iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́, ológun àti ọlọ́pàá yàtọ̀ fún kíkí fún bí wọ́n ṣe gba àwọn ọmọ ọ̀hún padà ní ọ̀nà tí kò mú ewu dání fún àwọn tí wọ́n jí gbé ọ̀hún, pẹ̀lú bí wọ́n sì ṣe fi ọwọ́ òfin mú àwọn mẹ́jọ nínú àwọn agbésùnmọ̀mí ọ̀hún àti wọ́n sì rán àwọn kan lọ sí ọ̀run àrèmábọ̀. Ààrẹ kò ṣàìkéde àìdùnnú rẹ̀ sí làásìgbò tí àwọn tí wọ́n jí gbé là kọjá láàrin ọjọ́ 16 tí wàhálà ọ̀hún fi wà nílẹ̀. Ní àkótán, ààrẹ na ọwọ́ ìkíni sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà fún àwárí àwọn ọmọ ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti yọjú sí àwọn tí wọ́n jí gbé ní ibi tí wọ́n ti ń gba ìtọ́jú lẹ́yìn tí wọ́n dóòlà wọn. Gómìnà ní àkókò tó ṣe àbẹ̀wò ọ̀hún ló fi dá wọn lójú wípé ìwòsàn tó péye ní gbogbo ọ̀nà ni ìjọba yóò pèsè fún wọn. Gómìnà ló ṣe àbẹ̀wò sí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ 39 àti olùkọ́ 7 tí wọ́n jí gbé ní àkókò tí gómìnà ṣe àbẹ̀wò sí ọgbà iléeṣẹ́ ológun ní ìlú Ìbàdàn níbi tí wọ́n ti ń tọ́jú wọn. Ní àkótán, gómìnà sọ wípé òun yóò bá àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀hún sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ìdóòlà ọ̀hún. Olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ìyẹn Alhaji Atiku Abubakar ló ti tako ọ̀rọ̀ agbẹnusọ fún ààrẹ Bọ́lá Tinubu, ìyẹn Báyọ̀ Ọ̀nànúgà, wípé òun kò sọ̀rọ̀ lórí ìdóòlà àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó sọ wípé ọ̀rọ̀ tí ó jìnnà sí òótọ́ ni Ọ̀nànúgà sọ nítorí pé ẹ̀rí wà níta láti fi hàn wípé òun sọ̀rọ̀ lórí ìdóòlà ọ̀hún. Olùbádámọ̀ràn Àtíkù lórí ọ̀rọ̀ ìròyìn yẹn Frank Shaibu ló sọ síwájú wípé kò sí ọ̀rọ̀ nínú nǹkan tí ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà sọ bí ó tilẹ̀ wù kó kéré mọ́.

Alákòóso fún ìgbòkègbodò ọkọ̀ ojú òfurufú Ọ̀gbẹ́ni Festus Kìyámọ̀ ti pàṣẹ fún ilé-iṣẹ́ Federal Airport Authority of Nigeria (FAAN) láti sọ fún Ọ̀gbẹ́ni Peter Obi láti san owó ìtanràn lẹ́yìn tí ó gbé ọkọ̀ rẹ̀ síbi tí kò tọ́. Ọ̀gbẹ́ni Kìyámọ̀ ló sọ síwájú wípé òun fi tó Ọ̀gbẹ́ni Peter Obi létí láti lọ ra owó ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ wípé kí wọ́n má bínú pẹ̀lú bí ó ṣe ń sọ kiri wípé àwọn kan ń dédé gbé ẹsẹ̀ lé ọkọ rẹ̀ àti wípé ìjọba àpapọ̀ ń lépa òun kiri. Tí ẹ kò bá gbàgbé, àìpẹ́ yìí ni Ọ̀gbẹ́ni Peter Obi fi onírúurú ẹ̀sùn kan ìjọba àpapọ̀. Àmọ́ṣá nínú àlàyé Ọ̀gbẹ́ni Festus Kìyámọ̀, ọkọ̀ tí ó gbé Ọ̀gbẹ́ni Peter Obi wá sí pápákọ̀ òfurufú ti Àbújá ni ó lò kọjá 30 ìṣẹ́jú níbi tí kò yẹ, eléyìí ló tún lòdì sí òfin.

0: Aha, a jẹ́ pé ìyẹn ló tún jẹ́ pé ó do nípẹ̀ kí a kóra wa. Ó do nípẹ̀ kí a kóra wa. Ó nípẹ̀ kí a kóra wa. Ọlọ́run, a bàbá yẹn, kí ló dé? Ọlọ́run sàánú, èké ti sùn. Ọ̀gbọ́n pé tó bá ló do nípẹ̀ kí a kóra wa. Kò yọ. Kò yọ.
1: Ọ̀gá mi ó gbẹnu tán.
0: Ìyẹn ní jẹ́ pé gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. Gẹ̀gẹ́ ṣe gẹ̀gẹ́.
1: Àtúríra.
0: Àbí àjẹpà àtúríra nù.
1: Bẹ́ẹ̀ni.
0: Àdúpọ̀ Ọlọ́run. Látòrí di àyá àjẹjọ́. Ìwọ kọ́ yìí. A sì lọ àbọ̀. A ṣe kí ni? Àbọ̀ ọmọ jẹ́. Àmọ̀dúpọ̀ o. Ẹ̀yin kọ́ yìí sí fún. Sọlẹ̀. Àwọn ọmọ yóò bá wa ní ẹ̀yìn àwọn ní ìran alukoso ẹmọ̀ kó àmójúbà ara o. Kókó orí ẹkọ́ àmójúbà orí. Gbòǹgbò ọ̀nà tẹ́ rí hun wà ní ẹkọ́ àmójúbà ẹsẹ̀. Tọ́rọ̀ bá di pẹ̀kí tí èèyàn bá kóra wọn, kò sí tọ́rọ̀ kù mọ́jú pé ó do ní mùkúlú. Eke o ti ajọgọ. O ti ajọgọ ju. O do ni mukulu. Ṣé ẹ rí ẹjẹ́ ń sọ àṣírí kan fún yín káti ẹ̀ tó kí Ọlọ́run ọba? Ṣé ẹ rí téèyàn bá ń bọ̀ láti àyá ọjọ́ Àìkú, ìyẹn Sunday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Ṣé ẹ rí tí ọba tí ì di pé téèyàn wọ Saturday? Tí ọba tí ì di pé aago mẹ́sàn-án àbọ̀ lù, tí ètò mùkúlùmùkẹ́ wọlé, tọ́wọ́ tẹ́tí sí ètò mùkúlùmùkẹ́, ọ̀sẹ̀ yẹn ò tí ì ṣe kíni?
1: Oh my God.
0: Ọ̀sẹ̀ yẹn ò tí ì pé. Ọ̀sẹ̀ yẹn ò kọ̀mpìlìtì. Ṣùgbọ́n téèyàn bẹ́ẹ̀ lè ṣe alábàápàdé ètò yìí. Tó o mùkúlú, tó o fi mùkẹ́ sí.
1: Ege. Oh God, ṣúgà jà.
0: Ṣúgà ṣe kí ni?
1: Ọjà.
0: Ṣúgà jà. Tó o bá ti lè fi mùkúlú, tó o fi mùkẹ́ sí. Lálẹ́ Sátidé, ọ̀sẹ̀ rẹ ti pé. Kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé ọjọ́ Monday kan ni ọ̀sẹ̀ bẹ̀rẹ̀. Ọjọ́ Sátidé ìyún àbámẹ́ta bàbá yóò bá ṣe pé ìyẹn ló parí ọ̀sẹ̀. Torí pé Monday ni ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ and Sunday ni ọ̀sẹ̀ bẹ̀rẹ̀. Èyí tá a pè lọ́jọ́ ìsinmi bẹ́ẹ̀ kọ́.
1: Bẹ́ẹ̀ ni ọ̀gá mi.
0: Sunday lọ̀sẹ̀ bẹ̀rẹ̀. Bá a ṣe wà yí ọ̀sẹ̀ yìí ti parí báyìí. Tọ́bẹ̀ èdè aago méjìlá ku ìṣẹ́jú kan lálẹ́ ìlóru òní yìí ọ̀sẹ̀ parí. Tí aago méjìlá bá ti lù àgàgà tọ́bẹ̀ kọjá àṣẹ́jú kan ọ̀sẹ̀ tí ń bọ̀ ti bẹ̀rẹ̀.
1: Ọ̀la ìbò ṣe rí nù.
0: Ọ̀sẹ̀ tí ń bọ̀ Sunday ọ̀la ni ó bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mọ̀ gbogbo ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn ni pé Monday Tuesday Wednesday pé Sunday ni ọ̀sẹ̀ ìrọ̀. Ọjọ́ Jímọ̀ òun ni wọ́n pè ní ẹkú ìmúra òpin ọ̀sẹ̀ torí pé Sátidé ni òpin ọ̀sẹ̀. Ọ̀rọ̀ yóò yí ẹlòmíì yóò yẹ yín lálẹ́ yìí. Ẹ lẹ́mẹ̀ ń o Akí Ọlọ́run ọba. Ṣóńṣó tẹ́ ẹ rí wọn ní ẹkú àmójúbà ojúgun. Gbòǹgbò ọ̀nà tẹ́ ẹ rí wọn ẹkú àmójúbà ẹsẹ̀. Ọ̀gángan ọ̀nà báyìí lálákè sọ o. Wàá báyìí lò gírí ta o. Adé bá a tún ṣe dé adé bíi dédé abọ̀ bíi ìtẹ̀bọ̀yè. Àmọ̀ kí Ọlọ́run ọba ọba olówó wà èké ó sùn ọ̀rọ̀ Ọlọ́run yìí ni. Ṣé ọ̀jẹ́ á dúpẹ́ ni?
1: Ọ̀gá mi dandan nù.
0: Ọ̀wá jẹ́ akọrin kan wá ní. Ṣòyẹ ká dúpẹ́. Ó yẹ ká dúpẹ́. Oh my God! Ara sọ ti gbá. Atẹ́gùn fẹ́ tún gbá. Ìjíjà kò pé wà lọ. Òyè ká dúpẹ́. Àtẹ́wọ́sí wọ́n tẹ̀ wọ́n bá
1: lọ.
0: Òyè ká dúpẹ́. Òyè ká dúpẹ́. Àrà sán. atẹ́gùn
2: fẹ́. My side of all my carry.
0: Ayẹyẹ sọlẹ̀.

0: Ọ̀la lẹ́yìn kó ti rí. Kó ti rí àwé. Ẹ́
1: ẹ tún gbé mi lọ lé.
0: Ẹ sì rún kírun àbí.
1: Ẹ sì rún kùnrin ìjàmúlé yìí.
0: Ìjàmúlú.
1: Ìjẹ̀bú kan bá ti mọ́ sọ̀rọ̀ kan bá ti sọ fún ọ̀kẹ́ bá ti mọ́ sọ náà ọmọ àlè jẹ̀bú ni ẹ sọ́rùn kùnú lè lè jẹ̀bú róun fún ọ̀rọ̀ náà yìí.
0: Róun fún ọ̀rọ̀ náà yìí.
1: Ẹ sọ́rùn kùnú.
0: Ewo ni kò sí èrò kírun yẹn. Ewo ni kò sí wàhálà mi.
1: Ẹ sí wàhálà lé ọ̀gá mi.
0: Kò sí nǹkan kí nǹkan.
1: Ẹ sí wàhálà.
0: Ọlọ́ọ̀bá mi o my God. Bá a ṣe wá ń kí Ọlọ́run lọ́wọ́ yẹn, kí ló jẹ́ a máa kí tó jẹ́ ká máa yìn ín? Ọlọ́run yìí tó kí, ó tó yìn. Ọlọ́run ọba ìyá lòun ni dánidáni, òun ló mọ tá dà.
1: Yes.
0: Ọlọ́run ọba tó mọ tá jẹ, òun ló tún mọ tá jẹ.
1: Oh, yes.
0: Oh, my God. Gbá mi gbádùn. Gbọ́ mi yé. Ọlọ́run ló mọ tá jẹ, òun ló mọ tá jẹ. Ọlọ́run ọba tó jẹ́ pé láàrin àsìkò ìgbà tí ọ̀sẹ̀ tó lọ, ọ̀sẹ̀ tó tún lọ, oṣù tó lọ, ọdún tó lọ, ayé tó lọ. Tẹ́gbẹ́ láàrin àsìkò ìgbà náà sí déédé àkókò tá a wà yìí.
1: Ẹ̀yin
0: ọmọ ayé. Oh my God. Wọ́n ní ẹwà wòye òjò tó ṣe ni tó rọ̀. Ilẹ̀ ṣe bẹ́ẹ̀ ó sì ṣe kí ni.
1: Ó gbè mú ni.
0: Ó sì fi mu. Sọbi tó ti máa ṣe. Sọbi tó ti mọ ìwáwù. Sọ ibi tó jẹ́ pé ọ̀rọ̀ ti ẹnìkan ló tà ló dáa jù níwájú Ọlọ́run. Sá onígìní. Òun dúpẹ́. Ta ló sọ fún ọ pé ọpẹ́ rẹ ó tẹ̀wọ̀n níwájú Ọlọ́run. Òun ṣètọ́rẹ́ àánú àti sàárà. Ǹlẹ́. Ta ló sọ wípé sàárà rẹ, ìtọ́rẹ́ àánú rẹ, ìrú ẹbọ rẹ sí Ọlọ́run. Ta ló sọ fún ọ pé ó tẹ̀wọ̀n, ó gbé wọ̀n? Olóhùn sójú àánú, olójú àánú. Ta ló sọ fún ọ pé ojú àánú rẹ yìí sẹ́, Ọlọ́run rí, ó sì kákún sẹ́. Ṣùgbọ́n nínú àánú rẹ, inú orí ọ̀fẹ́ rẹ tó yọ̀ǹda, ó sì ṣe bẹ́ẹ̀ ó ń gbà lọ́wọ́ wa. Tí ò bá gbà ni ò lè dùn ní o. Tí ò bá gba tòní, ò lè dọ́là.
1: Bẹ́ẹ̀.
0: Torí pé àti káàyàn ń lẹ̀ kúrò, ó rọ Ọlọ́run lọ́rùn púpọ̀ jù. Lára tí ó sì ní lára ló wà. Ó sọ nínú àwọn ẹ̀kọ́ tá a gbọ́, wọ́n ló ní tí gbogbo ẹ̀yin ọmọ èèyàn adarí wọn tẹ́ ẹ bá kọ̀tẹ́ lẹ́ẹ̀ṣẹ̀ tòun mọ́. Ó lóun ó ṣe bí òun ó lọ gbé òkúta dìde. Àbí àwọn igi ìgbẹ́. Ká máa ṣe kí ni?
1: Kán sì máa yòó.
0: Ká máa yin òun lógo. Ṣé ẹni pé tó bá tọrọ wá fi dà bẹ́ẹ̀? We are useless. We are just nothing but a bombastic element. Kọ́kàn dúró. Tẹ́ńpuárì bí èbo mọ́ mi. Wọ́n á ní tẹ́ńpuárì bí igi mú kí ni? Bí igi mú adìyẹ. Èké.
1: Àtúrò ànúgbà.
0: Àwọn máa ń dúpẹ́ níwọ̀n bàbá a ṣe máa dú. À ń yan Ọlọ́run lógo níwọ̀n bá bí a ṣe lágbára mọ́. Àwa ń fi ẹ̀mí ìmoore hàn níwọ̀n bá bó ṣe yé wa sí. Ọwọ́ á sọ pé o gbà lọ́wọ́ wa. Kí láǹfààní kí ni ẹ̀rí tá a rí tá a fi mọ̀ kó ń gbà á? Náà ni pé o ṣẹ́ wa kù, o dá wa sí, o sì dá wa sí fún yàjẹ. Èyí tó bá jẹ́ olórí ore wa tó jẹ́ olórí ìdùnnú wa ni wípé ibi tá a wá fẹ́ wà là ń wà. Àsì lọ́wọ́ lọ́wọ́. Ọpẹ́ ni Fọlọ́run. Àsì ni ọwọ́ ajínigbé pamọ́. Fi gbowó. Àsì ni àhámọ́ ọlọ́pàá.
1: Ọpẹ́ ni Fọlọ́run.
0: O dúpẹ́ tó.
1: Ọpẹ́ ni Fọlọ́run.
0: Àsì ni ilé ìwòsàn.
1: Oh my Lord, thank you Jesus.
0: Àsì ni àyè pé ẹ sáàmù pamọ́ ẹ tì mọ́lé
1: ẹjá
0: wọn àlejò ọlọ.
1: Ọpẹ́ ni Fọlọ́run.
0: Ọlọ́run o. Adúpẹ́ o. Àmọ́pẹ́ wa o. A yàn ọ́ lógo. Ní eléyìí tá a wà ń dúpẹ́ yìí, àpadàbọ̀ oore wa náà ni pé àpadàbọ̀ ọpẹ́ wa tá a dá ni pé à ń béèrè àkọ̀tún oore.
1: Bẹ́ẹ̀ni.
0: Lálẹ́ yìí, àyàn Ọlọ́run lógo. Adúpẹ́ o, a sì mọ rírì tó ṣe fún wa. A tún wà ń bọ̀ adúpẹ́ kan. Níjẹ̀ lò ó tá a ń ṣètò. gbogbo wa pa pa julo ni ipinle Oyo

0: akura fun mi be we o se ri adupe adupe fun olorun ha ni pe ori pe a ndupe ori e ni abawole ati pe ka ma ma riri ore to olorun eledua to se fun wa abi be ko
1: ba se wa ndupe ti a ndupe pe okun ikini ope wa tori pe won ni eni to ba eru to ba monuro yo mo ope se kini awodo mo pe da awodo mo pe da e ri pe a n fon rere a n pariwo gbogbo ile ise radio kaakakiri enu wo duro gbogbo aye ti eyan ti ma ke gbajare pe to olohun o saanu wa o papa julo latari awon omo ti won ji ko nile iwe ati papa julo si ijoba orilede Nigeria te de ipinle Oyo nibi ti sele ti se anke gbogbo isowo alaafa kalugun pariwo ebo ori awo e ma pe Olorun be se ma pe atagafurula atagafurula won ni e lo ma wi Olorun o sa moju kuro lai fi wa ko se be ko gbadura wa lori awon ti won jiko bakana gbogbo ndi jeran awon alufa le ijo omo leyin Kristi pata kalukuna lo sori oke won gbohun soke oluwa eni kaluku witi e na gbogbo ati n korin mu mi kuro lagiju lopo mo mi kuro lagiju mo mi lo saafin abi be ko bẹ́ẹ̀ ni ariwo ọ̀tán níbi tí àwọn èèyàn ti ń kígbe lọ sí àwọn ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀
2: ìṣẹ̀ṣe
1: àwọn ìṣẹ̀ṣe alábàáláyé pé ẹ kígbe lọ́rùn rárá o ẹ bá àwọn nílẹ̀ sọ̀rọ̀ kí wọ́n gbọ́ wọ́n gbà o adúpẹ́ àyá àná kọ́ la gbọ́ròyìn pé tọ̀ ń tá a fẹ́ o Oluwa ti se o. Adupe o. Lẹyin igba ta ki Olorun tan eke. A ki ijọba orilede yi lapapọ Olorun. A ki ijọba apele Oyo. A si ki ikọ awọn ọmọ ologun orilede yi. Tori pe won ni okunrin tin sun rara fun okunrin egbe re. Akose
2: lo se.
1: Ni won lo se o. Àwọn tó lè fàyà rọ́bọn fún ọmọ ẹlòmíì. Wọ́n ní ìkíní kan fọmọ ti ẹ̀ sílẹ̀. Ẹ̀sìn kọ́hún wọ́n lẹ́sìn fọmọ ti ẹ̀ sílẹ̀. Ó pọn ọmọ ọlọ́mọ. Yóò bá sì sọ̀rọ̀ wọ́n ní àfitì ẹlẹ́gbọ́tẹni ẹlẹ́ni. Ọlọ́run ní bá a gbọ́ ti ẹ o.
2: Wọ́n lè dè.
1: Ọ̀nà bàbá wa ń gbà yẹn wá ní nínú ni lájò ní wọlé dẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí bẹ́ẹ̀ kọ́. Adupe akinyo eku akinse eku setakutaku ko ni baje gbogbo awon ebi ti isele sesi ti isele kolu to eku amojuba o eku araya gbogbo to ti je ibanu jenu aye kaluku yin Olorun oba yo bututu yo bu omi idunun se koni yu awa na le laike o awa ki ni papa julo ẹbí àwọn olùkọ́ Michael Oyedokun tó jẹ́ pé gbàrà tí ìṣẹ̀lẹ̀ iṣẹ́ o ni wọ́n ti gbẹ̀mí lẹ́nu bàbá yìí tọ́ ìbéèrè tí àwọn ẹbí wọ́n ń béèrè nígbà gbogbo àwọn tí wọ́n kó wọ́n tú wọn sílẹ̀ lánàá òun náà ni pé ẹni ti wádà ẹni pé béèrè ńlá ni ẹni ti wádà ṣé ẹ mọ̀ pé Yorùbá ní àmọ̀nàbìnrin Ọ̀yọ́ lóòótọ́ wọ́n mọ̀ pé ní àwọn wọ́n ti gbẹ̀mí lẹ́nu ẹ̀ ṣùgbọ́n ìbéèrè tó jẹ́ pé olóyìnbó wọn a máa pè kankan ní rhetorical question nínú ẹ̀kọ́ èdè òyìnbó wọn ní rhetorical question ìbéèrè téèyàn mọ̀ dáhùn rẹ̀ tó tún wá ń bi ẹnì kejì Ọlọ́run nìkan ló lè rọ wọn lójú. Àbẹ Ọlọ́run nínú àánú nú ọlá rẹ̀. Kó rọ wọn lójú, kó mọ̀ jí wọ́n rántí ìṣẹ̀lẹ̀ burúkú yìí mọ́. Ọ̀rọ̀ wá pọ̀ ọwọ́ ìjọba o. Àwọn èèyàn yìí, Ọlọ́run mọ̀jà jìyà oníyà. Kí ló kù? Ẹ wọrú ìyá tó jẹ́ headmistress àbí headmaster ni. Mọ́tò ìyá ìbẹ́ńbẹ́ bí wọ́n sún ni, bí kan ni àmọ́ gbà náà tọ́ra gbọ́ bí wọ́n sun àwọn mọ́tò kan ná. Ìyá yìí lánàá ń gbà wọ́n tún kó wọn nú ọkọ̀ ìyá ronú ronú lọ, ìyá tún fọwọ́ lẹ́nu ká. My car. Ọmọ ilé ológun tó dúró tì wọ́n ni. You get your car. Ẹ dákun tí ọba sí káà ìyá ń bẹ̀ mọ́. Bó ìyá yìí ó sì rí káà. Ètí ń dunni ní pọ̀ lọ́la ẹni. Ẹ wò. Lálẹ́ yìí, bá a bá tiẹ̀ ti wà lójú òkúta sì ń gbọ́ wa ní ketekete. Ẹ jẹ́ ó tó ká kíra wa kú oríire. Ká tiẹ̀ tó máa dẹ́rìn pẹ̀kẹ́ ara wa, ká tó máa bẹ́tò lọ́jìnà. Nọ́mbà tó wọnú kúlù ìkànnì tá a wà yìí, ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ omi ọgbọ́n ìmọ̀ òye. West Radio 89.3 FM lóríyọ̀ nílẹ̀ Ìbàdàn. Àwọn ojú òkú tó wọnú kúlù yìí lálẹ́ yìí, ẹ jẹ́ pé fún yín bí. 091-68-93-1000. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí. 091-68-93-1000. Tàbí 091-53-33-4893. Ẹgbọ́n yẹn náà lẹ́ẹ̀kan sí. Ìdí tó jẹ́ ìrora máa pè ẹ́ nọ́mbà yìí, àwọn kan pè wá Stephen Wada o. Wọ́n ní ẹnu yín yá mo ní ẹnu wá tún yá báhùn. Ìpè ń wọlé, ìpè ń wọlé. Ọyá nọ́mbà kejì ń dín tún pè lẹ́ẹ̀kan sí. 091-53-33-4893. Gbọ́ ìkẹta, o lè jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ráyè gbà wọlé. 091-13-33-33-893. Ẹgbọ́ lẹ́ẹ̀kan sí. 091-30-33-38-93. Nọ́mbà tẹ́ pè wọlé nù. Nígbà tẹ́yìn gbọ́ ìròyìn pé wọ́n kó àwọn wọlé AK. Bó o lórí lára rẹ̀ bó o ní. Bínú yín bá dùn bó o ló ṣe rí lára yín.
3: Gbórin tí mo kọ ni.
1: Ọ̀yà jàgbọ̀.
3: O ní ọpẹ́ Túndé ni ó máa jẹ́ níbi gbogbo.
1: Bá
3: ọpẹ́ Túndé ni ó máa jẹ́ níbi gbogbo.
1: Ọ̀nà
3: ọpẹ́. Ọpẹ́ mi pọ̀. Jésù Olúgbàlà.
1: Kínú tire o tire. Ọ̀yà
3: ọpẹ́ Túndé
1: ni ó máa jẹ́ níbi gbogbo. Ìpè kọ́ lura wọn lálẹ́. Ẹnu ẹ̀ ká lẹ́ o, ó mú kúlú o.
4: Ẹ kú alẹ́.
1: Tí ma ti lọ mú kúlú bàbá mi, ẹ lọ mú kẹ.
4: Kò kẹ.
1: Ó mú kẹ́ńkẹ́, ó mú kúlú. Orúkọ yẹn àdúgbò tẹ ti ń pè bàbá.
4: Àdúgbò
1: yẹn
4: ọlọ́run ṣe o.
1: Orúkọ yín.
4: Ọlọ́run ṣe o.
1: Orúkọ yẹn àdúgbò.
4: Adámọ̀sẹ̀ gbà ni láti ọjọ́.
1: Adámọ̀sẹ̀ gbà láti ọjọ́ bàbá.
4: Nígbà yìí láti ọjọ́
1: láti ọjọ́ nílẹ̀ Ìbàdàn. Bó gbogbo ọjọ́ lálẹ́ ẹ jẹ́ nǹkan bẹ̀rẹ̀ ńbẹ̀ òun.
4: Ọjọ́ sun ọ, àdúpẹ́ o.
1: Ṣé gbogbo nǹkan ti rọlẹ̀ ṣe é kò sí pákáleke?
4: Àdúpẹ́
1: àdúpẹ́. Bàbá nígbà gbogbo ọmọ ń dé. Ṣé ọ̀kọ́jọ AI lójú yín?
4: Àdúpẹ́ ọ̀kọ́jọ́. Gbogbo tí òfin jọ ni pé gbọ́dọ̀ kúrò yà ó sáré pírísípà.
1: Ẹ rí ìyá pírísípà. Ṣé ìyá jọ?
4: Kí lè fi mọ́ mi ò sọ? Mo dúpẹ́ ni, mo yíra mọ́lẹ̀ ni.
1: Ẹ ṣeun.
4: Sọ pé ó ń ṣẹlẹ̀ ń dún mi láti ìjọ ọdún mẹ́rìndínlógún. Àwọn ọ̀gbọ́n ilẹ̀ Yorùbá.
1: Bí wọ́n dá wọn padà.
4: Àwọn àgbọ̀ inú mi dùn kọ̀. Inú mi dùn kọ̀.
1: Àdúgbò
4: bọ̀. Àlọ́run ṣe o.
1: Ẹ ṣeun.
4: Àmì rúwẹ̀ mọ́ o.
1: Àmì o, àmì.
4: Àmì rúwẹ̀ mọ́ o.
1: Àmì, àmì.
4: Èyí pé táwọn kan máa sọnù kí n máa fẹ́ sọ̀rọ̀ àlà ni lọ́dọ̀ ti wá ìṣòro èṣù ni o.
1: Ìṣòro èṣù ni kì í ṣe sọ̀rọ̀ àlà kankan.
4: Èṣù
1: ló ṣiṣẹ́. Èṣù ló ṣiṣẹ́.
4: Àìsí ọ̀bàdà ò dá ni.
1: Tí ò dá, ò dá.
4: Àdúgbò.
1: Ẹ ṣeun, ẹ ṣeun. Ese baba e ma betobo. Abara wa dupe eke so gbo. Orin re don ko lo ni baba wole. Baba ni ah ni fe se du tonu awon. Edu e ka le o mukulu o. Eh. Hello e ka le o. To. Hello. E ka le o. O mukulu o.
5: Àwọn
1: tó mẹnu ọbẹ̀ lélẹ̀ àwọn mẹnu ọbẹ̀. Ẹ̀kọ́ yín àti àdúgbò.
5: Àpàpá la bí sọ̀rọ̀ Fẹ́yẹmí Olúwa Fẹ́mi.
1: Màmá wa Fẹ́yẹmí Olúwa Fẹ́mi láti àpàpá ní Mọ́níyà àbí. Màmá ó sọ ẹ̀yìn arọ́ ọ̀nà ọjọ́ ọ̀mọ̀ Mọ́níyà lálẹ́ yìí. Bóò ni gbogbo ọjọ́ ọ̀mọ̀ Mọ́níyà lálẹ́
5: yìí.
1: Inú yín dùn. Màmá nínú bẹ́yìn ṣe jẹ́ abiyamọ. Nígbà ẹ̀kọ́ gbọ́rọ̀ yín tẹ́ ẹ sì rí pé òótọ́ ni kì í ṣe AI. Bó o lè ẹ ṣàlàyé bó ṣe rí lára yín.
5: Inú wa dùn gan o, tòrọ ìyá kó ká wa lára gbogbo Nàìjíríà. Àwa gan rí tó nì.
1: Ọmọ ti díẹ̀ lọ́mọ dínlọ́sùn méjì báyìí.
5: Ká.
1: Mo ní díẹ̀ ló dínlọ́sùn méjì tí wọ́n ti wà lára máa gbé ní pamọ́.
5: Bẹ́ẹ̀ni.
1: Àdúpẹ́ o. Ẹ ṣeun máa mi, kò ní bàjẹ́. Ẹ ṣeun. Hello, ẹ̀ka alẹ́ o lábala ti bẹ̀yẹn. Àwa wà o.
5: Ọmùkulu.
1: Ọmùkẹ́gẹ́, ọmùkulu ni.
5: Ẹ kọ́kọ́ àti.
1: Ẹwà àti ni ẹ̀kọ́.
5: Ẹ̀kọ́ ìrìwà déèrè wa.
1: Òkè yín ni òjàrógé ọ̀hún.
5: Yóò dá yóò rọrùn.
1: A lọ ṣiṣẹ́ ìtúsílẹ̀ ń bì kan ni.
5: Ẹ̀mí
1: ṣiṣẹ́ ìrànìlá. Màtá ẹjọ́ bò. Ẹ̀kọ́
5: Mi fi Sọláníyàn láti ìwòrò.
1: Má mi Ọláníyàn láti ìwòrò. Ẹ̀fà ń jẹ́ ní ìsìlẹ̀ yẹn. Ẹ sọ iye ìgbà tẹ́ lórí òkè nígbà tí àwọn ohun sì ń lé.
5: Kárí kí n mọ́ tàn yín. Ọjọ́ tí mo kọ́kọ́ gbọ́ tí mo wo àwòrán ọmọ yẹn bọ́n ṣe gbẹ́ tó lórí
1: Facebook. Mo gbẹ́ fún àìsàn ni. Ẹ ṣe kí ni?
5: Kò bú sẹ́kùn ni.
1: Abiyamọ.
5: Torí ọmọ ọdún méjì. Ó ká mi náà mo sì gbọ́n pẹ̀lú fún àmì ẹ ṣe wẹ́ tó odidi ọ̀sẹ̀ kan mẹ́kun ẹkú. Lẹ́yìn ìgbà yẹn mo wá bẹ̀rẹ̀ àdúrà.
1: Sífù sọ gbọ́.
5: Mo gbàdúrà débi pé mo gbọ́ ní iṣẹ́ rédíò tó ti ní ká mọ gbàdúrà mo pé kí mo gbàdúrà. Màá tún gba sínú ilé. Ẹ wò ó. Sọ̀rí gbà tí mo kọ́kọ́ gba lánàá yìí nígbàgbọ́. Ṣùgbọ́n ń gbòdì láàárọ̀ yìí ni mo ṣẹ̀ wá gbàgbọ́ pé lótìtọ́ àti lódodo ni.
1: Pé wọ́n ti dé.
5: Ilé yóò ti ṣẹlẹ̀ rí lórílẹ̀-èdè Nàìjíríà. Kò tí ì sí gbogbo àwọn ọmọ tí wọ́n ń kó ní gbogbo other state bí mo ṣe ń travel tó yẹn tí wọ́n gbà ní ìrọ̀rùn wọlé báyìí.
1: Bẹ́ẹ̀ ni
5: mo
1: sọ fún mi.
5: Wọ́n á gba million. Lẹ́yìn ìgbà yẹn wọ́n gbà kó ráìsì, wọ́n gbọ̀ kadà. Kódà wọ́n ń pe Maggi, wọ́n ń pe òróró tí wọ́n fi ṣe é. Bẹ́ẹ̀ ni Ọyọ́ state.
1: Ṣẹ́gbẹ́ Ọyọ́ state ní àpọ̀lẹ́ sọ yìí.
5: Ọmọ wa ìsọ máa jẹgbẹ́ o, mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run.
1: Mo bá
5: gbogbo ọ̀rọ̀ kejì dúpẹ́. Mo bá gbogbo orílẹ̀-èdè ìdúpẹ́ wípé ọmọ yẹn dé láyé àti àlàáfíà. Wo òdòkú wo òdòkọ̀ wo báwa náà ń dúró òkú.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni adúpẹ́.
5: Ìdí ọpẹ́ wa rèé o, ẹnu ọpẹ́ wa ò ní kan o. Àníru eléyìí mọ́ o. Bí ẹ ṣe gbàtù sílẹ̀ wa náà wọ ni àníwọnú ìdè tọmọtọmọ o.
1: Àmì Jésù.
5: Ò ní jágbé o.
1: Amina yàlá.
5: Ẹ mọ ẹgbẹ́ tó bọ̀, ayé òmùmù yín lóhùn.
1: Àmì ẹ̀ṣẹ̀ mọ́ àmì. Hello, ó mú kúlú lálẹ́ yìí o.
6: Lo Ómù Kẹ̀kẹ́.
1: Ómù Kẹ̀kẹ́ orúkọ yín àti bí ẹ ti pè yí.
6: Ẹ kú sí ẹ pé ètò.
1: Ètò ni Ọlọ́run ló ń ṣe.
6: A ti kó oríire o, àwọn ọmọ tí wọ́n kó lẹ̀ yìí o.
1: Oríire ni o, oríire.
6: Ọlọ́run ni darí rẹ̀ mọ́ o.
1: Àmì
6: àmì. Àwa lè yan AK, Akimu AK láti Àpáta.
1: Ẹ̀yin èèyàn AK láti Àpáta, orí yín wà bẹ̀.
6: Láti Wema.
1: Ẹ represent tán. Ẹ ṣeun.
6: Abáyédúpẹ́ abára wa yọ o.
1: Abára wa yọ àbí. Àmì.
6: Ọmọ wo ni sọ̀nà, àwa náà ni sọ̀nà o. Àmì o. Àdìjọ ni jẹ́ agbé lọ.
1: Àmì o. AK sọ gbọ́ báyìí.
6: Ẹ ti ẹ pé ètò.
1: Àwọn ti ẹni wọlé òun, wọ́n wọlé tọ́ka.
7: Ẹ gbórí tí mo kọ́. Nígbà tí gbogbo pé àwọn yẹn dé. Àánú ni mo béèrè fún o.
1: Àánú ni mo béèrè. Ṣáìdà.
7: Àánú ni mo béèrè fún o. Àánú ni mo béèrè.
1: Àánú sọ̀kan.
7: Àwọn ìjàre máa kọ́ o.
1: Àánú ni mo béèrè alábíà.
7: Ṣáìdà bò.
1: Ọlọ́run ti gbọ́ ó gbọ́.
7: Tó ẹ ṣe gbogbo èyí ti wẹ́ mà.
1: Ẹ ṣe o, àdúpẹ́ o. Ẹ rí pé ẹ ṣeun bàbá. How do you play this?
7: Okay.
1: O tu da na bi oku ya mi do ma nje o.
7: Ah, o ti da. E wa
1: sanwo.
7: Ko si wa la. E wa
1: ni nigbati ah sibasibo to sele lori oro awon omo yi. Gbogbo ile ise radio yi ah gbeyin nibe ti a se n forere.
5: Pe
1: ki won a dale ariwo, ki won tu won le, ki won tu won le. Kolorun o gbo ko gba. Ta ba wa wa ninu eni ti o ma dupe wi pe awon omo ati oluko yi won gba itusile lasiko yi e ri pe ke si oro aseju koda ke si asogbonu pe adupe ti wa tori pe adura ti wa gba ile ise West Radio tori pe alase yori ni wa inu alase yori la wa awo odagun la a si ni ko kan wa ah latori oga wa patapata loke nbi to ti bere adupe o abara wa dupe opoloro wa je mo eyin na wo opolopo ori nsi akole la ri won ani oran ti awon eyan yi da lasan ni pe won lo suku egbo se oran be nu ka tun lo suku ko so oran be o olohun yo jo rorun ni agbon facebook ni abala bi Christopher Atobatele ore mi dada ni lati orilede United Kingdom o wo wa ketegete baka na alajo ade eyo idayat lati dugbe mbadan maami e ku jo meta o e seun wa o e ma share e ma like e pe ara waju ile e pe ro e ku le pe 89.3 FM ni kan yi si o West Radio papa julo e to mu kulubu kan to nlo lowo e kulubu kan weekend special pelu ololufe yin ore yin Said Akin Psycho Sai oju be wa pelu AK State omo Ekiti ajo wa ni ayin aduro to kori awo osi mi e wo sa ni opala dabi ile visa oh e just thanksgiving there eh ile thanksgiving ambo

0: Bẹ́ẹ̀ni gbogbo bèbí ẹ máa bẹ̀rẹ̀ láti mú jọjọ́ bọ̀bọ̀ ẹ máa bẹ̀rẹ̀ láti mú jọjọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ayé wọ́n ti yí ètò ìpadà máa lọ lálẹ́ yìí o wọ́n sọ ìdí ètò mùkúlùmùkẹ́ alábíà ẹ̀kẹ́ ti lọ ó ti lọ. Tábí ọmọ sì ni ó
1: rà. Ìyá alẹ́ máa dà lójú wẹ́mà.
0: Wọ́n ti sọ ètò yìí, wọ́n sọ ní ètò mùkúlùmùkẹ́ alábíà mọ́. Àbí wọ́n sọ àṣálẹ̀ òní, wọ́n sọ di àṣálẹ̀ Sátidé alábíà mọ́. Torí pé inú wa ń dùn. Tá a bá fi gbogbo òní, tá a fi dúpẹ́ fọlọ́run, tá a fi yìn, tá a mọ rírì rẹ̀ pé ìwọ ló ṣe yìí tán, àwa ló ṣe yìí fún. Nípínlẹ̀ Ọ̀yọ́, àwa ló ṣe yìí fún àwọn ìdílé kọ̀ọ̀kan. Ṣáídì Òṣùpá olórin ọba ó kọrin. Ó ní bá ọba ní kò kàn ọ́, tọ́ba kẹ́ni tó kàn ẹ́ ń kọ́. Ọmọ bá ṣe sọ̀rọ̀ yẹn, ògbómọ̀ṣọ́ ni ẹ ti gbé wọn. Eboríire local government ní léṣe ẹ̀lẹ̀ ti kíní jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ lọ́tàn mára ògbómọ̀ṣọ́ ọ̀hún. Ọ̀pọ̀lọpọ̀ lọ́tàn mára ẹni tí wọ́n gbé ọmọ rẹ̀. Sífù kíní ń dùn. Ọ̀pọ̀lọpọ̀ lọ́tàn mọ́ wọn bẹ́ẹ̀. Tẹ́ pé yóò sì mọ bẹ́ẹ̀ dùn òun jẹ́ tí ń gbé ògbómọ̀ṣọ́ gan lọ. Ẹ káàlẹ́ o, ó mùkúlù o.
2: Láti Power Line.
0: Power Line ní agbègbè ebo nìyẹn.
2: Láti Power Line ní tèmi jire. Ní Power Line lọ́nà mọ́níyà ní tèmi jire.
0: Wọ́n sọ wẹ̀ yìí.
1: Kì ló dé.
0: Ọmọ ìyára mọ́níyà lálẹ́ àní jìyà o.
2: Ìyàkọ̀ wí ló lọ, a dúpẹ́ àwọn lóore o.
0: Ìyàkọ̀ wí ju ẹ̀ka alẹ́
2: o.
0: Ngbẹ́ gbọ́. Níbo ni ìròyìn ń ka yín mọ́? Níbo lọ ka yín mọ́?
2: Ibi tí mo ti gba inú mọ́tò ni mo wà
0: lórí
2: mo ti ń gbọ́.
0: Ní ọba ń sọ pé báyìí báyìí lórí o.
2: Bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lórí.
0: Inú yín wá dùn, ara yín ya gágá.
2: Inú wá dùn o.
0: Adúpọ̀ fọlọ́.
2: Inú wá dùn o. Àbí amọ́jìyà lórí ọmọ tẹ́lẹ̀ kájèrè wọn. Àbí
0: amọ́jìyà
2: kájèrè wọn ni.
0: Kájèrè wọn ni. Ẹ tó bá ní amọ́jìyà ṣẹ́ wa lọ́wọ́ bá wa mú kó lẹ. Ẹ ṣeun.
1: Mọ́tò ti ẹ̀bà nílẹ̀rù jù yìí. Nígbà tí ìyálẹ́ máa gbọ́ pé wọ́n kó àwọn ọmọ àti ìyá oyin. Bẹ́ẹ̀ nìyẹn ẹlẹ́ja. Ìyá Kàyí. Nọ́bánà gborí òkè lọ. Eré mo pè.
0: Wọ́n tún gborí òkè lọ. Wọ́n tún lọ dúpẹ́.
1: Wọ́n
0: dúpẹ́ o.
1: Látọ̀jọ́ tó ti kó àwọn ọmọ ìgbà tán gbọ́ wípé wọ́n fa àwọn ọmọ yìí lẹ̀.
0: Ní ọtọ́ jẹun.
1: Ní ọtọ́ sọ̀kalẹ̀ wá.
0: Wọ́n jẹun látijọ́ yìí.
1: Ó
0: ti yé mi. Alániyáyá láti ìlú Sẹ́yìn ọmọ mi dáadáa orí ẹwà ń bẹ òdúró re. Kẹ́tẹ́kẹ́tẹ́ ló ń wò mí mo kí ọ lálẹ́ yìí. Wo kíní wọn ti sọ di alábìàmọ máa lọ lálẹ́ tó gbórin sókè. Kí lẹ rí sà? Tẹ́ ẹ rí bí alábìàmọ tẹ́ ẹ lọ ẹ̀ẹ́dà kan lẹ̀ o. Kébé Kwara ní nǹkan kan sọ fún wa ń bẹ̀. O ṣeun alániyáyá. Mo mú ti máìkì ibẹ̀ yẹn. My God. So o ti ń gbọ́ mi ketekete. Alániyáyá ọmọ mi láti ìlú Sẹ́yìn. Bá a tọ́jú ọ̀rẹ́ mi Abdulrazib Ọmọbọ́lájí Ọlábìjì. Ẹnu ẹ̀ka lẹ́ ọmọ òkúlùmùkẹ́ lọ́tọ́rí ìkànnì Voice Radio 89.3 FM. Orúkọ yín àtàdúgbò. Ọyẹ ẹ ti jáde. Wọ́n tì í síra wọn. Wọn èèmẹ tí ó sọ̀rọ̀. Ẹ̀ka lẹ́ o. Gbọ́ yín ketekete o. Hello? Jakúmbẹ. Díẹ̀ lọ bí. A ní ètò ti dètò alábíàmọ. Ẹ̀lú ẹ̀ka lẹ́ o.
3: Hello.
0: Orúkọ yín àtàdúgbò tẹ́ ti ń pè wáyé bàbá.
3: Orúkọ mi ni Fọláríwájú Òní.
0: Bàbá Fọláríwájú Òní agbègbè ebo lẹ ti ń pè.
3: Láti Ìbàtà Wẹ́mà.
0: Ẹni sùúrù o, ṣé ẹ̀yin lẹni fóònù tẹ̀ ń lóye àbẹ̀ ya lò lọ́wọ́ ìyàwó yín?
3: Èmi náà ni.
0: Ẹ ń sọ̀rọ̀ bí ẹ tó yá fóònù lò. Ó yá ẹ jáyé ẹ sọ̀rọ̀ kanlẹ̀ kétékété.
3: Èmi náà ni mo ni fóònù
0: o. Kí lẹ rí sí ọ̀rọ̀ yìí nígbà tí ẹ gbọ́ pé ìròyìn pé àwọn ọmọdé o, wọ́n dé o, bó lórí lára. Ibo ló ka yín mọ́ná sí ètò bí ẹ ti ń sẹ̀ kan mu. Ẹ sì jẹ́wọ́ fún kèsè bí ẹ ti ń sẹ̀ kan mu lọ.
3: Ẹgbẹ́ àtọmọ mi la jọ ń sọ̀rọ̀.
0: Ẹ jọ sọ̀rọ̀
1: lọ́wọ́
0: lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ
3: Àwọn ni fans AK láti Wema.
0: Ẹ̀yin fans AK ni.
1: Oh my lord.
3: Ìjẹ̀lẹ̀ kọ̀rọ̀.
0: Bó ló wá rí lára yín?
3: Ó má dùn gidigidi kan ni o.
0: Tọ́. Ẹ ṣàdúrà fún Pẹ̀lú Ọ̀yọ́. Ẹ ṣàdúrà fáwọn ìyá àwọn ọmọ.
3: Ẹ ṣá.
0: Ọ̀dà. Ẹ ṣeun.
1: Oh my lord.
0: Ẹ jẹ́ ṣe báyìí. Alájì kò ní tí àyìnlá kílẹ̀ wí náà. Ara ni yaya ori e wa nbe o monitor mi ni bi igba se aja to roro tin so le eledumare o ni kini yo ni sandi o ni baje o let's go there ja wele iwo ha
1: eh
0: ni suru o ni bo lo tu okunrin to ti tu order bombo bombo kini o order ko ti o ti gba ku o loju e yo gbe be so le
4: bataki lomo o Mo so loja to le late o omo ni koko aye pataki lomo o ko so loja to

0: So n gbo dada eke won lo mo le ri aye. E n waye ti obi mo to
1: asan
0: oye lo ah le lasan ni.
1: E ti e mo
0: ti. Awon ti won ni omo won ni aye gan won ni asan laye. Ki lo tun ri n gbo
1: oka mo ti e gboro kan ti mo tun ri to gbenu tan.
0: Lawon mi ba ta ki lo tun fe.
1: To. A ma won bi ta tin sere mani. Ori atore lo joko. Lo ba pe ge firedi. Ti o si mo pe yawo ore lo n pe. Alaye ilo jale yoju si mi bayi. E kankan. To o si gbede. Aseyi wa aseyi bo. Ko pe kolu o ba gba phone ore re o fi pe girlfriend. Nigba to ba fi pe ore ri pe iyawo number iyawo lo pe. Ore bi number wo lo pe number iyawo mi ira o number girlfriend mi.
0: Number girlfriend ohun to n gba ni.
1: A ni number ya omo mi re se.
0: Mo wa yanju e si.
1: Ah. To.
0: Oro n be lori bi en ti yanju e bayi.
1: Mo ti ni kan ma ku bo lodo yi.
0: Iro iru oro be egun otolo ni won lo wa
1: otolo wa gbegun ele ngba to sele
0: ti pa ti gugu ni won fi fayo o won be egun otolo
1: to di kuro be temi tori pe nigba ta n fa obirin ba de iyawo to na ba tu de
0: to
1: eyan kan wa duro di meta
0: station wa se kini station jakpo mara
1: won ti e ti a ti laja laja a sa ri pe omu meji bole lo ma sa lo
0: o e wi be enu ri ago
1: sa enu mi ago o
2: ama le aye
0: to ni nti a n ba bo a ri bi pe to eh won lo mo le ri aye awon eyan won ni a won ni asan laye on gan na e gbo bo laye se jasan wọ́n rẹ̀ ní sì wáyé tí ò bímọ ẹ̀gbọ́n tí èké wí àwọn láyé asán ló sáyé asán ni torí pé tí a wò ní pé tá a bá wo àwùjọ tá a bá wo ìlú tá a bá wo ilé ayé tá a wà yìí lásìkò yìí a rí pé ọ̀pọ̀lọpọ̀ gan jẹ́ pé ọmọ gan ni ó padà kó sí yọ́yọ́ ọmọ gan ni ó padà kó sí wàhálà tí ọmọ bá yí títí ọjọ́ ayé ọjọ́ alẹ́ rẹ̀ ṣùgbọ́n ninu ta mo ko je iyu aye to je adun aye to je ere je ile aye okan gbogi oni ka waye ka bi
1: ben
0: omo yi na si re on na ni opolopo won a ma saba fi dara won lagara wa ni bi owo abakaroko owo a ma keton die ti won ba lo owe fun eyan ẹ̀tọ́n tí wọ́n ń dárúkọ yẹn wọ́n ń tọ́ka sí ọmọ rẹ̀ ni tàbí gbogbo tó le rọgbà yí ẹni yẹn ká bàbá yorùbá wọn a ní apàkùrọ̀ lójúgun wọn a ní kó se kíni kó rántí ọmọ wọn a ní àtakóró wọnú àdó wọn a ní kò lè gbọ́mọ rẹ̀ wọ́bẹ̀ ó rí pé gbogbo tí wọ́n ń sọ̀rọ̀ ọba náà ni pé gbogbo wà tá a bá ti wù ká mọ rántí ọmọ ká mọ rántí àbọ̀wá bá torí lára àbọ̀wá bá ilé ayé òun lọmọ jẹ o èmi àti ẹ máa sọ kankan fáwọn kan ìyá kan lọ́sọ̀rọ̀ kan lójú mi lọ́jọ́ kan lọ́ba ní ó pé bó ló wí èké ń sàn sọ̀rọ̀ ọmọ rẹ̀ bọ́yọ́ ọmọ yẹn wùwà kan tí ò da kí ni mo sọ̀rọ̀ burúkú sí ni mo láli rẹ̀ mo láli bàbá rẹ̀ ọmọ pé bọ́rọ̀ bá ṣe ìyá ọmọ àtọmọkàn gbà mí bàbá ọmọ ni ìyá ọmọ bú yá bàbá bá rẹ.

0: what you want then.
1: Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní àkípẹ́ ẹ̀ṣẹ́ tí ẹ ti darapọ̀ wá láti ìgbàta ti ṣe ìkànnì yìí ní aago márùn-ún òwúrọ̀ títí di àkókò yìí àkípẹ́ ẹ̀ṣẹ́ tí ẹ darapọ̀ wá lọ́jọ́ tòní. Lórúkọ àwọn alága àti àwọn ìgbìmọ̀ tó darí ìkànnì tí a wà yìí, lórúkọ olùdásílẹ̀ ìkànnì tí a wà yìí, Evangelist Mrs. Lillian Bademosi, lórúkọ ọ̀gá àgbà pátápátá ní ìkànnì tí a wà yìí, Ayọ̀ Emmanuel Ojo, àti lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan ní èmi Stephen Adeyemi Igi, ni mo kì í pe ẹ̀ṣẹ́ tí a ti darapọ̀ wá fún ẹ̀yin tẹ pè wá fún ẹ̀yin tẹ bá dá sí ètò kan tàbí méjì lọ́jọ́ tòní, a kì í pe ẹ̀ṣẹ́ àgbàná kò ní tọ́wọ́ yín ní agbára ti Ọlọ́run Ọba. Ẹ tún darapọ̀ wá tó tún di ní aago márùn-ún òwúrọ̀ ọ̀la. Ọlọ́run á jẹ́ oníkálukú wa, ohun tó bá yẹ ká pa ẹ jẹ́ ká pa, èyí tó bá yẹ ká tàn ẹ jẹ́ ká tàn, a sì yẹ oníkálukú wa kò ní yẹ̀lẹ̀. Ẹ jẹ́ ká lọ sùn ní àsìkò tá a wà yìí, ká ba lè tètè jí nítorí pé ọ̀la tún ni ọjọ́ ìsinmi, kí oníkálukú wa náà ká sì múra láti lọ sílé ìjọsìn. Átàsí lọ sílé ìjọsìn, ẹ jẹ́ ká darapọ̀ wá lórí ìkànnì ti West Radio 89.3 FM tó bá di àsìkò ìjọ ní orí afẹ́fẹ́ títí òwúrọ̀ látàsùn máa pàdé. Wọ̀n nítorí mi jí, wọ̀n nítorí ẹ̀yin náà kan jí mi ní agbára Ọlọ́run Ọba. Orun ayọ̀ lásùn, ó dàárọ̀.